0: kalẹ̀ kàǹkà bí a ṣe máa ń kalẹ̀ ní orí ètò yín ètò wa ètò iṣẹ́ ti gbọ́ láàárọ̀ yìí oní ní ọjọ́ kejì nínú oṣù kẹfà ọdún 2026 a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ìgbà tá à ń lọ ní orí ètò yìí ní àyà àjẹjọ là ń sọ bí eré pé oṣù 1.5 ta tún pè ní golden voice of Ekiti àti iléeṣẹ́ pé ètò tá a ṣe níjẹjọ bó ni ó ṣe jẹ́ a sọ̀rọ̀ nípa rẹ̀ àwọn tí a ní kó wá gbẹ̀bùn gbogbo rẹ̀ náà a sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí ṣùgbọ́n ẹ jẹ́ kí alákòóso fún ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ nípínlẹ̀ Ekiti odú ni wọ́n wọ̀nyí sí àìmọ̀ fólóko ẹ jẹ́ kí wọ́n káàbọ̀ sórí ètò yìí àwọn gan ni àlejò wa láàárọ̀ yìí bàbá wa Adédayọ̀ Adéṣọlá Gold ẹ káàbọ̀ sí orí ètò iṣẹ́ ti gbọ́ yìí láàárọ̀ yìí o.
1: Olóòtú mo kí yín o, ẹ káàárọ̀ o.
0: Ẹ ṣeun.
1: Educated youth, mo kí gbogbo yín o pé ẹ káàárọ̀ o. Ẹ kọ́ àdúró ti ìjọba ìpínlẹ̀ Èkìtì. Ẹ kọ́ àdúró ti Gómìnà Abiodun Abayomi Banji. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àdúró tí tẹ̀ ń ṣe fún ẹgbẹ́ wa àti fún ìjọba ìpínlẹ̀ wa.
0: Ẹ ṣeun. A dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i. Lónìí, a sọ̀rọ̀ nípa ọ̀dọ́, a sì sọ̀rọ̀ nípa òṣèlú. Olójú méjì bí ọ̀gbẹ́ Gàǹbarí lẹ́ẹ̀tọ́ iṣẹ́ ti gbọ́ yóò pín sí lónìí. Ní orúkọ àjọ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ aráàlú lọ́fíìsì gómìnà lábẹ́ olùdarí arábìnrin Mary Ọ̀ṣọ́ Mọ́tọ́ṣọ́ ń lèmi Adébọ̀wálé Adéfàbí tí mo jẹ́ atọ́kùn ètò iṣẹ́ ti gbọ́ tá a fi ń kí yín pé ẹ kú déédéé wòye atẹ́pẹpẹ ètò iṣẹ́ ti gbọ́ láàárọ̀ yìí àáyá wa tó bẹ́lẹ̀ ẹ jẹ́ ọbẹ̀ sí orí àárẹ̀ ẹ jẹ́ kọ́kọ́ béèrè lọ́wọ́ yín níbo ni ọ̀rọ̀ àwọn ọ̀dọ́ dé dúró nípínlẹ̀ Èkìtì ẹ̀yin gẹ́gẹ́ bíi kọmíṣánná fún àwọn ọ̀dọ́ o.
1: À ń tẹ̀síwájú.
0: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ gómìnà wa. Bí gómìnà wa yé tó máa ń sọ. Adúpẹ́ lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè wa. Ìyẹn aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Fún ètò lóríṣiríṣi. Ìyípadà rere ìdàgbàsókè tó ti bá àwa ọ̀dọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwa ọ̀dọ́ ní ìpínlẹ̀ Èkìtì. Níbi tí Ọlọ́run ràn wá lọ́wọ́ dé nísìnyí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ gómìnà wa.
0: Ọlọ́run ṣeun. Ẹ wá jẹ́ ká wò ó. Alágbẹ̀dẹ tó bá ń lu irin lójú kan gẹ́gẹ́ bí ti àwọn Yorùbá wí òní tó fẹ́ mú jáde ọ̀rọ̀ ọ̀dọ́ ó ṣe bẹ́ẹ̀ ó mú láyà gómìnà ní gbogbo ìgbà ó sì máa sọ pé wọ́n gbúdọ̀ dúró dáadáa fún gbogbo ẹni tó sì ń darapọ̀ mọ́ ètò iṣẹ́ ti gbọ́ àbí tó sì ń dé

0: lẹ́yìn ìjẹ́ nínú ọ̀pọ̀lọpọ̀ akitiyan tí gómìnà ti ṣe lórí àwọn ọ̀dọ́ díẹ̀ wo lẹ lè sọ fún wa lórí ètò ìlàrọ̀ ìka tó fi rárá wa létí o àtàwọn ilé ìtẹ́ tó ń wò lọ́dọ̀ wájú.
1: Ó pọ̀ rẹpẹtẹ gómìnà wa ilé tó wà lórí àlééfà ní ìsinyìí ọ̀gá wa ọlọ́lajùlọ bí ọdún àbáyọ̀mí ilé banji olólùfẹ́ àwa ọ̀dọ́ ni kì í ṣe èmi ni mo sọ bẹ́ẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ Èkìtì ló pẹ̀lú bọ̀ tó sọ bẹ́ẹ̀ because nígbà tí ọ̀gá tiẹ̀ kọ́kọ́ ń bọ̀ nígbà tó ń campaign láti wá sí ipò yìí náà ti sọ ń gbà yẹn pé ìdàgbàsókè ọ̀dọ́ àti wíwáṣẹ́ fún young creation and youth development ni ló jẹ́ àkọ́kọ́ nínú nǹkan tó fẹ́ fi ṣe ìjọba wọ́n dẹ̀ sọ ń gbà yẹn náà pé táwọn bá ti di gómìnà o pé àwọn máa fojú tó ọ̀dọ́ directly nígbà tó wọ́n di gómìnà tán tí àdìbò fún wọn tó wọlé as gómìnà náà create ṣe mọ̀ pé ministry mi tẹ́lẹ̀ youth àti sport náà kó
0: papọ̀ ẹ̀mẹ́jẹ̀jẹ̀ ló kó papọ̀
1: ṣùgbọ́n torí kí kọmíṣánná tó ń bọ̀ lọ́fíìsì kó lè bójú tó ìdàgbàsókè àwọn ọ̀dọ́ generally kó má dé pé
0: ọ̀dọ́
1: bọ́ọ̀lù níbi kan
0: lè
1: àwòrán bọ́ọ̀lù níbi kan lọ́la kò wá ní fojú tó nǹkan tó múmú lọ́kàn ọ̀gá náà fi yọ ètò eré ìdárayá kúrò náà lọ pé ministry yìí o fún ìdàgbàsókè ọ̀dọ́ ni láti ìgbà tí mo dẹ̀ ti dé rí nígbà tán pé wà ń gbà yẹn tán gbé portfolio fún gbogbo wa pé ìbí ìwọ máa lọ wọn ti fi mí sí ministry yìí lójú ọlọpẹ lákọ́kọ́ ṣe àjọrò kékeré kan ń gbà yẹn pẹ̀lú gómìnà àti àwa ọ̀dọ́ nípínlẹ̀ Èkìtì níbi tí àwọn ọ̀dọ́ ti sọ gbogbo nǹkan tó fẹ́ lọ́wọ́ ìjọba tí ìjọba náà rẹ̀ ti sọ nǹkan táwọn náà ní lọ́kàn tó fẹ́ ṣe fún wọn láti ibẹ̀ yẹn lọ́jọ́ ẹ lọ títí di èmi tí mò ń sọ̀rọ̀ yìí gbogbo nǹkan tọ́ga fi ń ṣe ìjọba ní ìpínlẹ̀ Èkìtì nípa àwa ọ̀dọ́ ni kì í ṣe ní ministry mi nìkan tẹ bá lọ sí gbogbo àwọn other ministry tó jẹ́ sister ministry sí ni gbogbo ètò tó ń ṣe ń bẹ̀ ṣe lágric ni ṣe ní wealth creation ni ṣe ní women affairs ni ṣe ní innovation ni lóríṣiríṣi bẹ́ẹ̀ ló jẹ́ pé nípa ìdàgbàsókè àwa ọ̀dọ́ ni òun ló fa nígbà tó máa di 2024 kọ́ni ní gbàlá ṣe àpérò tá à ń pè ní youth let's talk báwọn làwọn ọ̀dọ́ kóra wọn jọ ń gbà yẹn tó jẹ́ àjọ kan tá à ń pè ní Èkìtì youth parliament ló ṣe sítì yẹn ní inú hall táwọn àti ṣe nígbà yẹn tó sọ pé inú wọn dùn sí gómìnà wa ọkàn wọn balẹ̀ pé ọjọ́ ọ̀la wọn ó safe lọ́wọ́ gómìnà yìí àwọn ló bẹ̀rẹ̀ pé gómìnà yìí o kó máa báṣẹ́ ẹ̀ lọ pé àwọn passport of confidence táwọn olóyìnbó máa ń sọ on leadership of our governor gbà yẹn ṣe ni láti gbà yẹn ṣe ni innovation ni pé ètò nípa
0: ọgbọ́n àtinúdá nǹkan
1: àbí nípa ìmọ̀ ẹ̀rọ àbí ní youth in bíbí wa bring youth back into agriculture lóríṣiríṣi ni ètò tó ń lọ káàkiri ni fún àwa ọ̀dọ́ ní ìpínlẹ̀ Èkìtì ní bí december last year kọ́ni ẹ̀yìn oníwèé ìròyìn náà wà nbẹ tí àwọn àtó àwọn youth in agriculture tán fún
0: $1 billion tán sọ pé kò tí ì fẹ́ ṣẹlẹ̀ rí
1: gbígbà yẹn tá à ń bẹ̀rẹ̀ sí ní kọrin káàkiri ìgboro pé Èkìtì youth we don hammer lóríṣiríṣi gba ètò lóríṣiríṣi tó ní on behalf of Èkìtì youth mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gómìnà wa olólùfẹ́ wa gẹ́gẹ́ bá ṣe máa ń pè wọ́n
0: ẹ̀ẹ́dì dúpẹ́ kẹ́ tó lè gba nǹkan mí
1: ìsìn ní ọ̀tọ́ ìtọ́mọdé bá dúpẹ́ lórí àná àtúlì mi gbà àti táàtẹ àtìlẹ́ta ti ń dúpẹ́ tẹ́lẹ̀ náà àtìlẹ́ta ṣe ń gbà lé nìkan á sọ pé kó máa lọ bẹ́ẹ̀
0: ẹ ṣeun ọ̀tọ̀ ni pé ká mọ bí ìgbésẹ̀ nípa nǹkan kan kó lè yọrí sí dáadáa ọ̀tọ̀ náà ni ká tọpinpin rẹ̀ tí mo sọ lẹ́ẹ̀kan pé ẹnìkan tí ń lu irin lójú kan ó gbúdọ̀ wò dáadáa torí epo ni tó fẹ́ mú tí a bá sì ta a máa ń tọ̀ ni torí ta àbátọ̀ yóò dẹran léde ìjẹ́ ẹ̀yìn gan-an lọ káàkiri gẹ́gẹ́ bí alákòóso tìbútòrò ìpínlẹ̀ Èkìtì kẹ́kàn rí pé gbogbo akitiyan tí ìjọba gómìnà báwò tí wọ́n ń gbé só nípa gan lórí àwọn ọ̀dọ́ lẹ́nu iṣẹ́ tẹ́ ti débẹ̀ yóò.
1: Ìdí nìyẹn tí ministry fi wà tó ń jẹ́ youth development lákọ̀ọ́kọ́ ní ministry lọ́dọ̀ ti wà á ní àwọn various youth organization àtàwọn tó jẹ́ adúnáwá o àtàwọn tó jẹ́ branches àwọn youth yẹn ni tó jẹ́ ìjẹ́ wọ́n wà ní national náà àtàwọn indigenous youth àtàwọn ẹgbẹ́ tó jẹ́ ti ìbílẹ̀ wa tó wà ní local government gbogbo wọn ló register pẹ̀lú wa ní ministry of youth development àwọn tí ò tẹ register ní ministry à ń bá wọn ṣiṣẹ́ papọ̀ tó register ní local government wọn ní local government headquarter because tẹ bá jẹ youth association tẹ kóra yín jọ nípa ohun kóhun tó ń tẹ̀ ń ṣe register ni local government ni local government okay ni lu bayi egbe bayi wa so lori sirisi ati awon omolewe ni o ati tawon odo langba ni o bi yoruba se ma so ati tawon odo to je pa awon kan ko ra odo ton se se ori bi ton se gbogbo won la ni relationship pelu so tori structure ta ni o je ka le ma oju to awon eto ti a se fun won ti joba se fun won se yato si yen ijoba tun se owo kekere kan fa won association yi ton pe ni subvention fun won lati run association won iyen tun wa fun wa lanfani lati je ka mo ki no se ninu egbe ti won kan fura won
0: ti se pon kan fo na jo nko
1: iyen tun fun wa lanfani lati je ka mo so a ni eto lori sirisi ni pele ni pele ta fi n foju to kini ijoba n se fun won bawo na se n dagba soke kini benefit to mu ba awon eyan wonyi ati kini afojusun won ki la tun le se lati tubo sun won siwaju gbogbo yen la se
0: esun bi elomi ba fe wo yo ro pe tenikan ba tin je anfani ijoba pe oloselu ni ije se be lo se ri ni party oro awon odode abi gbogbo everybody lo nje anfani to wa nle
1: rara o se mo pe laye se eto ero ayara bi asa o te ti wa je ki orisirisi nkan ko te tun wa ro so ti ijoba ba gbe eto kan kale nsin bi ile itaje sese lose to koja ti ijoba bere si ni pin laptop fun awon beneficiary idap idap yen lati bi agbefe itodun kan sin ta bere ta launch ijoba launch program yen fun awon odo lati register eni to ba nife si eto naa ko register so registration yen online
0: sori ero ayelujara
1: lori ero ayelujara ni so te ba click sori form yen lati register kò tí ẹ bèrè bóyá ọmọ ẹgbẹ apc ni ẹ wọ àbọ ọmọ ẹgbẹ pdp àbọ ọmọ ẹgbẹ kí ni ẹ àbí kí ni religion ẹ àbí yẹ kí ni
0: àbọ ọmọ ẹgbẹ àbọ ọmọ ẹgbẹ
1: tó bọ́yá àti jẹ́kìtì ló ń gbé tó wà níbi tó dẹ̀ ń gbé lẹ́kìtì tó bá ti register tó dẹ̀ ti qualify fún nǹkan tán tó dà sí ipò onífẹ̀ẹ́ sí nǹkan tó fẹ́ ṣe yẹn ó dẹ̀ qualify àdẹ̀ ipò onífẹ̀ẹ́ láti ṣe nǹkan yẹn ní tòótọ́ kò sí àwọn tó tẹ àwọn tó ń benefit gan mi mo ko mo mo to 5% ni mo other than pe won poruko won wa mo ri pe oke awon eyan bayi to register ko oke ye bayi la oko fe se fun batch akoko adebere si ni se won se graduate o ka debere si ni laptop fun se awon cha awon kekeke awon mo e bi lati o di program ye be lati age 14 to 20 cha awon cha mo 14 gan ti to yen gbe yen eyan ma lati to omo 18 gan ko te to le
0: to le ni afani lati
1: to le di olosele to le bi na ni mo se to registration of egbe wa so o de to le register lori platform wa ko fe dara ko mo egbe oselu wa pa ko ko pe omo 18 so awon omo to benefit omo 14 wa awon omo 15 wa awon omo 16 wa awon ki omo ki aranu ololufe awa odo ka so pe ololufe egbe kan abi ololufe egbe mi ololufe awa odo ni gomina ipinle wa yoruba abayo mi ji banji
0: esun e wa je ka wo daada bi a ba tin soro nipa awon odo ilé iṣẹ́ yín nìkan kọ́ ni kinní ọ̀nkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé iṣẹ́ ìjọba ẹ̀ka àjọ lónìran ìbáṣepọ̀ tó ṣe sàn wò ló wà láàrin àwọn ilé iṣẹ́ àti ẹ̀ka ìjọba bó lẹ ṣe ń ṣe ti kinní ọ̀n náà tó fi mú yẹ̀ sí.
1: ìbáṣepọ̀ tó dánmọ́rán lábẹ́ ìjọba bí ọjọ́ àbáyọ̀mí òye bandi kò sí mínísítì kan báyìí tó ń dáṣe iṣẹ́ tó jọ nìkan ló ń dáṣe no ministry work in silos olóyìnbó ṣe máa ń sọ gbogbo wa jọ ń ṣiṣẹ́ papọ̀ ni òní mo ṣe ń sọ fún yín pé tẹ bá ti ẹ̀ wo gbogbo àwọn ministries wa ṣebí commissioner ìdàgbàsókè ètò ọ̀dọ́ lẹ́kìtì
0: rẹ
1: commissioner of innovation wa gbọ̀ngàn láwọn ọ̀dọ́ mi rẹpẹtẹ tó ń ṣe program ní innovation tó ń benefit lọ́wọ́lọ́mọ yín báyìí sọ yìí.
0: tó dẹ̀ jẹ́ pàwọn ọ̀dọ́ náà
1: bẹ́ẹ̀ ni bby green bag youth to agriculture ministry of agriculture wa commissioner of agriculture wa bẹ́ẹ̀ na àwọn ọ̀dọ́ mi gbogbo àwọn tó ń benefit bẹ́ẹ̀
0: ọ̀dọ́ náà
1: ọ̀dọ́ mi ni wọ́n ṣòye yín even ní sport commission ṣé arúgbó ní sáré ni àbí
0: lọ́nà bọ́ọ̀lù ọlọ́run ní adínà ìsìnká
1: ọ̀dọ́ ni gbogbo àwọn ọ̀dọ́ mi ló wà mbẹ́ so gbogbo wa tó ń ṣiṣẹ́ papọ̀ ni because irú leadership tí gómìnà wa provide ní èkìtì nìyẹn pé gbogbo wa kájọ máa ṣe papọ̀ ó dẹ̀ ń kárí everybody along mo lè rí pé lórí ètò yín kan tẹ máa ń ṣe ní orí rédíò pé ṣóò wọn bá wọ lọ́jọ́ tán pè mí jẹ́ gẹ́sì
0: ẹ sọ bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ṣe gbogbo gómìnà tún yàtọ̀
1: mo béèrè pé ẹ bá òun ọkàn lè ẹ̀yìn kankan mọ̀ fúnra yín se doctor bawo to n ko hospital kakiri yen abi engineer bawo to n se titi to n se bridge abi bawo lolufe awa odo so bawo to wa ni gboro bawo gomina wa ora dani ki se pe fun egbe kan abi fun kini kan abi ministry ka so po mi kini kan abi ma so pe to bi mo je commissioner for youth se pe ori ro ministry mi ni kan so se ti agree ba fe se eto bring back youth to because awon gbogbo ni wa lo ko sibe gbogbo wa la jo se bo ibasepo to domoro pelu leadership ti gomina wa lead wa ni ekiti se
0: adupe lowo yin honorable wa e je ka wo awon kankan ki se ipele ekiti nikan ni mo ti fe bere mo foju wo kaakiri orile ede nigeria ti awon odo ni kini on si mo ni pa lori won ti anfani kan opportunity kan ba de opolopo awon odo mo fe si lo oju opo ero ayelujara opolopo awon odo lo ma wa lori re ti won ma te orisirisi sugbon si lopo bi ka ma gbe iroyin ti o ki se be gomina bi odo oye ba engineer na abi jeta won koro oju si ogbon wo la le dasi mo fe ke soro nipa to general talk nipa re ogbon wo la le dasi kini ki layalaya ko mo mo mu elomi to ba ti ri lori facebook layalaya ti mu awon kan ni sin joko si bi kan ti won sare lo si oju opo ogbon wo le ro pa le dasi lori le de yo
1: mo dupe fun lowo yi serili den so yen ise nla orin kewu nkan to para le to para o
0: lonko ni
1: seri oro social media ta so yi orisirisi nkan lo wa loye elomi la to le mi ba fe kose to ba lo sori social media yen a ri ona ati idahun sawon nkan to fe
0: ba ilo o se rin o
1: omo to n kawe ni school to fe se research to ba lo sori e na a ri sugbon awon kan na wa to je pe nkan buruko tawon fe se ni ti won lawon lo n wo lori
0: ero
1: e to get that so o wa tumo si pe ile la ti n ko eso ole ki soro ijoba nikan o bere lati inu ile lodo wa ki omo mai ti po omo ọdun melo kan ki obi e ti ra fone fun ko de ma ko ni jami omo e ma se orisirisi
0: nkan to awon ibi ti o ye ko lo si ni lo
1: elomii gan omo kekere ni ko te ti mo kini o n sele nigboro toro orisirisi nkan to n kọ lori fone yen a bere si ni ma so orisirisi nkan elomii ko ti e ye kini ijoba n se abi kini ijoba o se abi kini obi to bi gan se abi kini o se ti e kan ni pe o ti ri nkan lori social media se mo pe fone yen de ti je ka ti gbogbo aye ko lu dara ti o ba ti so so nkan mii to n bohun to jomo ekiti to joko si ilu ele ekiti to wo nkan teyan kan se ni brazil abi to wo nkan teyan kan se lamerica to wa tori ero pe bo soke boya bo se n se naa ni lai wo pe se o ba ibi to n wa bo sugbon se ri gbogbo ju bee lo yoruba so pe owo to ba dile
0: le fun wa se lano
1: nkan ti mo fi n dupe lowo gomina wa lekan yen niyen because se ri solution si major solution se gbogbo problem yi o ni youth development youth empowerment se ri ti a ba engage awon odo wa because fóònù tá à ń sọ yìí ẹ̀rọ ayélujára tá à ń sọ yìí ẹlòmíì fi ń ṣiṣẹ́ tó fi ń pa owó ẹlòmíì opportunity yẹn ó jẹ́ kéèyàn lè jókòó sí village tèmi ní osun ekiti ní mọ̀bà local government kó dẹ̀ máa ṣiṣẹ́ fún iléeṣẹ́ lamẹ́ríkà
0: tó sì máa gbowó ńlá
1: máa gbowó so tí a bá òun ló fa àwọn some of these programs tá à ń ṣe yìí mo sọ kan lẹ́ẹ̀kan yẹn pé à ń kọ́ àwọn èèyàn ní ìmọ̀ technology tọ́gbọ́n yẹn ń parí tọ́gbàrà laptop fún wọn tata park láti lè bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ fúnra wọn káwọn náà máa jàǹfààní gbogbo nǹkan tó wà ní tàǹsì so mo ṣe ń dúpẹ́ mo ṣe sọ lọ́wọ́ gómìnà wa fún oríṣiríṣi ètò tó ń ṣe fáwọn ọ̀dọ́ wa láti lè because téèyàn bá níṣẹ́ lọ́wọ́ tó kọṣẹ́ bóyá o ti kàwé tán àbó ṣì wà nílé ewé belé tá à ń ṣe yí dàpọ̀ yìí àwọn ọmọ kékèké àwọn ọmọ bá ṣe bẹ̀rẹ̀ ńgbà yẹn nígbà tí àjọ jamb tó gbé òfin kan jáde gbà yẹn pé tọmọ ọba ìdí ìpè ọmọ ṣe 18 náà pé báyìí 17 pé kò lè lọ sí iléèwé gíga so ọmọ kan gbà yẹn ọmọ 13 ni ó ti parí secondary school ìkan nínú àwọn kọlíìgì mi ló mú wá bá mi pé ọmọ yẹn ti parí secondary school ṣùgbọ́n torí òfin jamb yìí sí lè lọ yunifásitì pé kí ló lè rí ṣe lọ́dọ̀ rẹ̀ mo wá ní kó máa wá òun la fi bẹ̀rẹ̀ program ìdápẹ̀rẹ̀ so irú ọmọ yẹn sì ń yọ pẹ̀lú àwọn tó ti kọ́kọ́ parí emmanuel orúkọ yìí to ti da Southern Park o ti e send the message si mi ni bi ojo mejo kan to n dupe lo gomina wa pe o yin kan to gagbe fun yi o ma help o because ati ko lawon bi graphic design at awon kan kan tan ti ko to de ti fi sise tawon yan tin be ni se emi kan ninu awon program ti mo se ti mo fe se nsin o mo ba mi se some of the design ta ma lo ta ma no de ma fun ni
0: ekeke
1: kan so iru eyan yen beyin to n fi technology to fi n pawo e mo koko ni interest si
0: ramon
1: to nse lo ma teramo so ti a ba tubo ti e mo any generally le so ti joba ba tubo bonwo si dagba soke odo ti odo wa properly engaged mo fi pe kan na awon solution to le discourage ewu awon
0: wa
1: ben
0: eso atupe lowo yin ko to di pe a kuro lori oro awon odo lo social lu eh e soro nipa ero ni lagbara awon odo lekan gbogbo te so yin na a pese laptop a pese nkan ero ni lagbara na ni eh ogbon wo le nda si ki to ni afoju si yin nipa pe kike ni on ko le ma tesi waju o
1: ko so pata nda jojo pe adupe lowo gomina wa gomina ni gbogbo ele ta se decision governor ni decision governor ni akọrọ gómìnà lọwọ láti gba jíṣẹ tó fẹràn fáwọn ọdọ ní ìpínlẹ Èkìtì so ọgbọn tá à ń dá sí ni pé gómìnà wa à ń ràn wọn lọwọ o tó máa ti sọ pé ó yá tún ṣe báyìí àmì ìṣọpá ṣe kó túbọ lè kí àwọn ọdọ wa kó lè túbọ jàǹfààní ẹ ṣùgbọn torí pé à ń wò pé ọgá ò fẹ kó jẹ ibìkan péré la máa kọjú sí gbogbo àwọn ọdọ wa láti gbogbo 16 local government wa ní ìpínlẹ Èkìtì la make sure pé gbogbo ẹ̀ la ń spread sí everybody kò lè dọ́dọ̀ wọn kò lè jàǹfààní ní ọjọ́ friday tó ń bọ̀ yìí a máa inaugurate 5th assembly Èkìtì youth parliament parliament yẹn platform fún training replica so leadership opportunity ni fáwọn ọ̀dọ́ wa láti wá kẹ́kọ̀ọ́ báwo la ṣe ń ṣe torí lọ́la náà máa kàn wá kò tẹ́ńṣọ̀ lágbọ́n ọmọ báyìí lédè rẹ̀ sọ ọkọ̀ gómìnà wa ti jẹ́ kó yí wa pé àyè wà fún wa lórí tébù ní ìsìn káwa náà contribute development ìpínlẹ̀ wa àwọn ilé tó kọjá yìí àwọn ló ṣiṣẹ́ lórí youth policy ilé tá à ń lò ní ìpínlẹ̀ Èkìtì policy yẹn ló sọ báwo ni ọ̀dọ́ àwa ọ̀dọ́ ṣe máa kópa nínú policy tí a fi ń ṣe ìjọba ní ìpínlẹ̀ Èkìtì so ti fifth parliament àmàtúnṣe ní friday yìí a dẹ̀ múyàn láti gbogbo federal constituency wa ní kì í ṣe pé àwọn ọ̀dọ́ tó wà ládó nìkan gbogbo ẹ̀ lọ káàkiri federal constituency wa at least èèyàn kọ̀ọ̀kan from federal constituency kọ̀ọ̀kan tó máa wá participate nínú program yẹn náà so ti 51 ni tó mì pé a ti bẹ̀rẹ̀ láti gbà díẹ̀ ní ìjọba gómìnà wa abiodun abayomi ibanji a ti ṣe ti 4% àwọn ọdún parí nsìn tó lọ́dún méjìméjì lóríṣiríṣi bẹ́yẹn idap tá à ń sọ yẹn náà pé training nípa technology ọ̀gánara laptop wọn ó ṣì ń tẹ̀síwájú 1000 bi
0: okere
1: ẹni pé
0: nǹkan kí ẹsẹ̀ rà
1: kí ẹsẹ̀ rà
0: ẹ ṣeun adúpẹ́ ní ọwọ́ yín bí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa orí ètò iṣẹ́ ti gbọ́ náà la wà yìí ètò kankan jàn bí ìgbà ètò ni tó ń dún káàkiri àwọn orí rédíò tẹ̀sí ń wò káàkiri àwọn iléeṣẹ́ tẹlifíṣàn níbi tá a ti ń sọ akitiyan ìṣèjọba gómìnà bí ọdún àbáyọmí oyèbánjí báwo adúpẹ́ lọ́wọ́ yín gẹ́gẹ́ bí tí a sọ níbẹ̀rẹ̀ ètò yìí alákòóso fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́ nípínlẹ̀ Èkìtì ọ̀nàrẹ́bù adéṣọlá adédáyọ̀ gold ní àlejò wa ní orí ètò lónìí ṣùgbọ́n ní àyà àjẹjọ arábìnrin mary ọ̀ṣọ́ mọ́tọ́ṣọ́ ni wọ́n bá wa lálejò ní orí ètò iṣẹ́ ti gbọ́ yìí ẹ sì mọ̀ pé fìrí nìyí ẹkùn bá a bá ti rí wọn lẹ́ẹ̀kan a jẹ́ pé gómìnà fẹ́ẹ̀ rán wọn sí àwọn aráàlú nù wọ́n sọ lọ́jọ́ wípé gómìnà báwo ó mọ̀ rán wọn sí àwọn aráàlú àwọn tí wọ́n pè wọlé lọ́jọ́ náà orúkọ wọn wà ń bí bá a bá ti rí wọn lónìí ó a jẹ́ pé ọ̀tọ́nù mọ́mí glory láti àjọwọ́ àkókò ọjọ́ abdul láti adó òkìkí esther láti odò adó ládó èkìtì ń bí michael láti abàyà amẹ̀dí olúwakẹ́mi láti òmù àrán nípínlẹ̀ kwara mọ́mí ògo láti ìlú àkúrẹ́ christiana olábísí láti ìlú ìfàkì èkìtì tolúlọpẹ́ láti ìlú adó ṣèkẹ́mi láti adó taiwo johnson láti àkúrẹ́ nípínlẹ̀ ondo tayo láti ìlú péjú èkìtì adérẹ̀mí láti ìlú adó michael ọlọ́runṣọlá láti ìlú ìsẹ̀ èkìtì bákan náà ni tóyọ̀sí láti ìlasa èkìtì ìyáàfin àjọkẹ́ láti ìlú ọ̀tún gbogbo àwọn tí wọ́n pè wá sí orí ètò nù à ń retí yín lápá bí bàbá ti rí yín lónìí a jẹ́ pé ó lọ láwùnù o a dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí ẹjẹ́ ń kí yín alákòóso ẹ̀kọ́ atótónu látàárọ̀ ẹjẹ́ ká wá wá sí ètò òṣèlú ogúnjọ́ oṣù kẹfà ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ ọjọ́ ọ̀hún rèé tó kù gẹ́gẹ́rẹ́ yìí ibo ni ètò dé dúró kí ni ó wáyé o.
1: Mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí olóòtú lágbára ọlọ́run ní June 20 ọjọ́ oṣù tó ti ń kú bí 18 days báyìí ní kí n sọ ti àwa ọ̀dọ́ lákọ̀ọ́kọ́
0: ẹ̀rọ ẹ̀ka kọ́ sọ
1: la fẹ́ fi ìbò la fẹ́ fi san oore padà fún
0: ìlú oore lọ́wọ́ la fẹ́ fi
1: san oore padà fún gómìnà wa fún oríṣiríṣi nǹkan tó ń ṣe fún wa gẹ́gẹ́ bá gbèjẹ sọ lẹ́ẹ̀kan yẹn pé nígbà kan sẹ́yìn níbi ọdún kan sẹ́yìn báyìí làwa ọ̀dọ́ ti dúpẹ́ lọ gómìnà wa pé ó dá wa lójú pé ọjọ́ ọ̀la wa ó sèfù lọ́wọ́ gómìnà wa àti pé a endorse wọn fún second time so nísìnyí àsìkò yẹn ti wá tó báyìí kì í ṣe nípa ọ̀rọ̀ ẹnu nìkan kì í ṣe lórí social media nìkan mò ń sọ pé gbogbo àwa ọ̀dọ́ a máa jáde láti wá dìbò ní June 20 fún gómìnà wa lákọ̀ọ́kọ́ ìbò fún ìpínlẹ̀ Èkìtì ni kí gbogbo nǹkan remire tá à ń yìí kó lè continue kó lè tẹ̀síwájú lẹ́ẹ̀kejì ni láti dúpẹ́ lọ́wọ́ gómìnà wa fún àwọn nǹkan tán ti ṣe fún wa ṣé yorùbá ní pé ni kẹ́ni bá lè ṣe ní angeli láti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó bẹ́ta ilé tí a gbú rẹ̀ bí ògbó mọ̀ pé yorùbá máa ń sọ pé èṣù kan téèyàn ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ṣùgbọ́n eléyìí angeli
0: láti
1: mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ so kí angeli yìí kó lè continue gbogbo nǹkan mèremère tán ṣe fún wa la máa ṣe jáde la máa dìbò ní 2020 fún ti àwa olóṣèlú ní gbogbo àlà ń gbogbo local government wa là ń sọ pé kí àkànfẹ́ kí ìlú wa kó gbéra kó dìde kó di epo láàrin ìṣẹ́jú kan ṣùgbọ́n a ti gbàgbé pé láti 1999 at least gbogbo àwa ta wà ń sìn àmọ́ story yẹn láti 1999 pé èkó ti wà ní orí ẹgbẹ́ progressive
0: tí ó lè yí padà
1: torí gómìnà kan sórí gómìnà mi tó ń fa tó jẹ́ pé ibi tí gómìnà ilé bá gbaṣẹ́ dé tí mi bá dé a tún continue láti bẹ̀ example pọ̀ rẹpẹtẹ ní ìpínlẹ̀ Èkìtì pàápàá ẹwọ airport wa ẹwọ ìgbàlejò tá a ṣe ní bí
0: ọdún
1: tó kọjá yìí ẹwọ bí airport yẹn bó ṣe pọ́n wálé nígbà tí ìjọba tàná tó bẹ̀rẹ̀ airport yẹn tí ìjọba ilé bá dé tó wò pé kì í ṣáà ṣe ìjọba
0: tó tata party
1: àbí kókó tó party irú ìgbàlejò tá a ṣe ń dán yẹn báwo la bá ṣe ṣe ẹwọ bó ṣe pọ́n wálé táwọn èèyàn ń dé tó ń balẹ̀ ní ìpínlẹ̀ wa ní ìpínlẹ̀ Èkìtì tó náà là ń sọ pé continuity yìí àǹfààní tó wà ń bẹ̀ pọ̀ rẹpẹtẹ yàtọ̀ sí pé gbogbo iṣẹ́ tọ̀gá dáwọ́lé tán ti ṣe láì yàkọ́bọ̀ láì gbowó lọ́wọ́ anybody tán dẹ̀ ń ṣe oríṣiríṣi nǹkan gbogbo ètò tó ń lọ nígboro yàtọ̀ sí pé ìyẹn ò tẹ́ ẹ gbọ́dọ̀ dáwọ́ dúró tó tún wá túmọ̀ sí pé continuity yẹn náà wá ṣe pàtàkì fún wa kí ìlú tiwa náà kí ìpínlẹ̀ wa náà kó lè dàbí ti èkó tá à ń sọ láti sọ Èkìtì bí èkó àjùmọ̀ṣe gbogbo wa ni eléyìí tó kan àwa ń bẹ̀ báyìí òní June 20 ni ká lọ fi bó wa ká lọ ìbò fún gómìnà wa lẹ́lẹ́ẹ̀kejì èkó padà wa a dẹ̀ ń sọ pé a mọ̀ pé gómìnà wa ti ṣe dáadáa ìjọba ti ṣe
0: dáadáa
1: ẹgbẹ́ wa náà ti ṣe dáadáa tá a bá dìbò nísìn láàárẹ̀ ìlágbára ọlọ́run àti àtìlẹyìn gbogbo ìpínlẹ̀ Èkìtì pé gómìnà àwọlé ṣùgbọ́n kì í ṣe wíwọlé yẹn nìkan là ń sọ à ń sọ pé ká wọlé a fẹ́ bírèkì new record gẹ́gẹ́ bí dg campaign wa ìyẹn senator siri bó ṣe ń polongo káàkiri pé 500,000 plus ó kéré jù ní ìbò tó ń wà tóró náà ni ìtọ́ni ọ̀fìta fún ẹgbẹ́ wa fún gómìnà wa ní ìpínlẹ̀ Èkìtì pé rìsọ́ọ̀tì tó ń fẹ́ gbà ń dán yẹn nìyẹn láti mú padà lọ fún gómìnà wa pé rìsọ́ọ̀tì táwọn ará ìlú tọ́mi dúpẹ́ lọ́wọ́ yẹn foríṣiríṣi nǹkan tẹ́ ń ṣe so láti wá achieve result yẹn iṣẹ́ ńlá tí gbogbo wa gbọ́dọ̀ jígìrì sínsìn láti ṣe ni pé kì í ṣe pé àkànfẹ́ dìbò ká wọlé nìkan a fẹ́ win ní gbogbo 177 votes wa ní ìpínlẹ̀ Èkìtì a dẹ̀ fẹ́ win ní gbogbo 2445 polling units ta ní ìpínlẹ̀ Èkìtì ìyẹn ni ẹbí lọ́wọ́ mi sí pé ní ọ̀nì 20 kí ló ń lọ àti pé ní kò dábàdé nǹkan tó ń lọ ní gbogbo sọ fún mi.
0: Ẹ ṣeun. Àyè ti jọ ọjà kákọ ni ọjà. Bí èèyàn bá fẹ́ gbé nǹkan lọ sọ́jà ní bí ọ̀la yóò ti mọ múra rẹ̀ lónìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló so mọ́ ètò ìdìbò tí ó bá kẹsẹ̀ járí dáadáa. Mò ń wò lẹ́nu ọjọ́ mẹ́ta ìgbé gbígba káàdì ìdìbò PVC wọ́n ní ìjọba gan tó fẹ́ lè mọ bẹ aráàlú pé ẹ lọ rẹ̀ gbà o ìforúkọsílẹ̀ gbogbo ẹ ibo ni ètò dé nípa gbígba fún káàdì tí àwọn èèyàn ó lò lọ́jọ́ ètò ìdìbò yìí gan. Ǹjẹ́ mi gan ṣe àbójútó rẹ̀?
1: Bẹ́ẹ̀ àjọ INEC lénìí báyìí wọ́n ti jáde láti lọ sí gbogbo àwọn wọ́ọ̀dù wa ní gbogbo 177 wọ́ọ̀dù ta ní láti lọ fún àwọn èèyàn ní káàdì wọn kátígórì bíi méjì bíi mẹ́ta bíi mẹ́rin ni àwọn tí káàdì wọn ti ní ìṣù tẹ́lẹ̀ tán ti wá lọ túnṣe ṣùgbọ́n tí ò tí ì gbà tuntun yẹn ó ti jáde báyìí wọ́n lọ sí wọ́ọ̀dù wọn ní world collation center wọn ó máa wà ń bẹ̀ láti gbà àwọn tó jẹ́ pé kò pé ọmọ 18 tẹ́lẹ̀ tó jẹ́ pé nígbà tó ń ṣe registration iná ẹ̀jẹ̀ register káàdì wọn náà ti jáde àbí àwọn tó jẹ́ pé ìbò míì náà register sí tẹ́lẹ̀ tán ti wá kúrò tán ti mú bóyá èkó ló ń gbé tẹ́lẹ̀ àbábọ̀já ló ń gbé tẹ́lẹ̀ ó ti wá múfù registration wá sí Èkìtì tó dẹ̀ ti ṣe tẹ́lẹ̀ òun náà ti jáde nísìn kó lọ gbà àbẹ oríṣiríṣi tó ṣe gbogbo èèyàn tó ṣe àti register tẹ́lẹ̀ tó ti ṣe nígbà táwọn àjà INEC tó ń ṣe nígbà yẹn káàdì yẹn ti dé nísìn kó ní kálukú lọ sí wọ́ọ̀dù ẹ̀ ó ti rẹ́dí ńbẹ̀ kan lọ gbà ẹ̀ ń bèrè bóyá à ń fojú tó yẹ́sà à ń fojú tó because kò láìsí káàdì ìdìbò kò sí bò nìyẹn láti lè dìbò èèyàn gbọ́dọ̀ ní káàdì tó máa fi dìbò ìyẹn pẹ̀lú nǹkan tá à ń sọ fáwọn ọ̀dọ́ wa pé kò sí polling unit lórí social media gbogbo support tóun ká ṣe bóyá à ń wọ ọṣọ tá à ń dé fìlà pé báwo ni mí àbí à ń ṣe fídíò pé báwo ni jọ báwo jàre láì ní káàdì lọ́wọ́ òdo ni kò ní lè dìbò nǹkan tó ṣe pàtàkì ni pé láti dìbò because tá ń jàǹfààní gómìnà wa bóyá wọ́n ti ṣe títì tó kọjá ládùúgbò wa ni o àbọ̀n ti ṣe hospital ni o àbọ̀n ti túdé ìwé wa ṣe àbí apẹ̀ láwọn tó ń gba orí bíríìjì tán kọ́ àbá ń lo airport tá a bá lọ fi ipò sọ̀rọ̀ ká lọ fi ipò pé gómìnà yìí báyìí lọ sẹ́wọ̀n àdẹ̀fẹ́ kó máa ṣe báyìí lọ àdẹ̀pẹ́ abaramọ̀ rẹ̀ jẹ́ lajẹ́ ni so káàdì ti rẹ́dì sí ó wà ní INEC office tó wà ní gbogbo local government wa ó dẹ̀ wà láwọn wọ́ọ̀dù wa timetable INEC dẹ̀ gbé jáde pé fún the first 10 days ó máa wà ní gbogbo world after 10 days ẹni tí ò bá rí gbà ní world ó sì lè lọ gbà ní INEC office náà títí di bóyá on the 13th àbí 14th of this month ó sì máa wà available so ká má tẹ̀ dúró de bóyá àgbo the 13th láàárín ọjọ́ méjì sí mẹ́ta ọjọ́ oníkálukú lọ gbà káàdì wa pápápá ẹ̀ṣẹ̀ wọn kò ti rẹ́dì láti dìbò.
0: Ní ọjọ́ Sátidé tó kọjá yìí ìpínlẹ̀ Èkìtì gbàlejò ìyàwó ààrẹ sẹ́nẹ́tọ̀ olúrẹ̀mí tinubu ìyá gbogbo orílẹ̀-èdè ìyá wa nípínlẹ̀ Èkìtì ṣe ló dàbí ẹni pé ìpínlẹ̀ Èkìtì ò gbàlejò rí bó lọ́jọ́ ń ṣe rí ipa wo ló yóò fẹ́ jẹ́ ìgbà àkọ́kọ́ tí láti iléeṣẹ́ ààrẹ àbáwọn èèyàn kàrìnkàrìn látòkè wo tí wọn ó wá sípínlẹ̀ Èkìtì láti wá sọ pé Èkìtì wo ẹni báyìí ni kẹ́ ẹ dìbò fún o kí lè rò ipò fa eléyìí ipa wo ló ní gan pẹ̀lú ìgbéyàwó ààrẹ bó ṣe wáyé o.
1: Lákòókò nǹkan tó fà ni ọmọlúwàbí tí gómìnà wa jẹ ẹ bá wo òfin láti mú dé àwa yàrá sọ pé báwo ọmọlúwàbí ọ̀nìyí
0: ọ̀nìyí
1: bẹ́ẹ̀ni ọmọlúwàbí tí gómìnà wa jẹ òun ló fà tí ìyá wa fi wò pé a mú ní láti wá lọ kí gómìnà ní ìpínlẹ̀ Èkìtì kí n lọ bá àwọn obìnrin mi sọ̀rọ̀ àtàwọn ọmọ wọn àtàwọn ọmọ wọn pé gómìnà wa tó ń ṣe dáadáa báyìí pé ká tún dìbò fún wọn lẹ́ẹ̀kan sí ni ìyẹn lákọ̀ọ́kọ́ ọmọlúwàbí tó ń jẹ́ yẹn òun náà ló fà á tí ìyàwó wọn tó tún jẹ́ ìyá wa náà ìyá wa kékeré ẹ mọ̀ pé
0: ìyá
1: àgbà ẹ̀ ẹ̀ tó jẹ́ ìyàwó kékeré tó fi lè attract nǹkan tó ń ṣe cx yẹn ṣe wo innovation center
0: ti ọlọ́lá
1: o serious so òun ló fà á tí wọ́n fi irú nǹkan bẹ́ yẹn gbà lọ́wọ́ ìyá wa ní ìyàwó orílẹ̀ ìyàwó ààrẹ orílẹ̀-èdè wa láti wá ṣe irú ẹ̀ náà sí ìpínlẹ̀ wa so nígbà tí ìyàwó wa wọ́n fi ọ̀pọ̀ yẹn méjì wọ́n wo project tó wà ní x2 yẹn ibi tán bá dé àṣẹ láti commission ẹ̀ wọ́n tún wá fìyẹn tún kí gbogbo wa láti tún sọ fún wa pé ká lọ dìbò fún ọmọ wọn gómìnà wa lọ́dọ̀ àbáyọ̀mí yẹn bá dé so nǹkan tó dùn mọ́ gbogbo wa nù ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé a fẹ́ dàbẹ̀ ni pé àgbà irú
0: yàtọ̀ sí ètò pé gómìnà làwọn èèyàn fẹ́ dìbò fún gan tí wọ́n ṣe fẹ́ jáde lọ́jọ́ ọ̀hún tí a bá ti fẹ́ ṣe ètò ìdìbò gómìnà nípínlẹ̀ Èkìtì gbogbo ojú káàkiri orílẹ̀-èdè àgbáyé ni wọ́n máa ń dojúkọ ìpínlẹ̀ Èkìtì wọ́n sì fẹ́ bára wò ó pé àbáwọn aráàbí ọmọlúàbí ni wọ́n ní bá ṣe máa wí àbí kò rí bẹ́ẹ̀ ni kí wá ni ìmọ̀ràn yín láti pé káwọn èèyàn nípínlẹ̀ Èkìtì kí wọ́n ṣe dáadáa torí ojú gbogbo tó ń wò wá yìí kan lè túbọ̀ máa ròyìn wa gẹ́gẹ́ bí ọmọlúàbí nípínlẹ̀ Èkìtì.
1: Gbogbo àgbáyé kan máa wà special election lání special governor lání ìkẹ́kọ̀ọ́ ẹwọ ẹgbùgbà tí ìyá wa wá látó wá tó wá kí wà ṣe àbẹ̀wò sí wa ẹwọ èrò tó wà mẹ́yìn àbẹ̀wò flag of tàṣe fún gómìnà wa ẹwọ èrò tó wà mẹ́yìn ẹwọ àdúrà endorsement tí àwọn ẹni gan ṣe kò sájọ tí ò ṣe bọ́dọ̀ ṣe ń ṣe pensioner ń ṣe arúgbó ń ṣe onímọ́tò ń ṣe gbogbo ni gbogbo èèyàn ń ṣe gbogbo wa ní ìpínlẹ̀ Èkìtì ti gómìnà ni wa ọ̀rẹ́ wa ni gómìnà ọmọlúàbí ni nípínlẹ̀ Èkìtì tẹ̀lélí ọmọlúàbí ni gbogbo wa so ti gbogbo àgbáyé àti cnn àti bbc àti gan máa wò wá kan máa wò wá tó bá ti ń wò wá jọ yẹn kan dẹ̀ máa wò pé òkè àwọn nítòótọ́ o àwọn ará ìlú yìí wọ́n fẹ́ràn gómìnà yìí.
0: ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ yín bá a bá ní ká máa bá lọ láti ní títí di ọ̀la ẹni tá a gbé wá sí orí ètò yìí kò ní fìkan pé méjì adúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí ṣùgbọ́n àìsí níbẹ̀ la ìbánidásí ẹ jẹ́ ká pe nọ́mbà tẹ́ ó fi pè wá ní fẹ́rẹ́ńjọ́gé lórí ètò yìí 08-1-0-1-3-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0-1-7-0- 2097 ni oju opo e ma je ayabara sibomi in ta so ni ke ba wa dasi o bo le se ri pin le ikiti si labe isejoba gomina bi odun abayomi oye banji kitun ni ti en wo kini n ten fe bo ni igbaradi ko wa atemi ati iwo gan fun eto edibo ti o waye ni Saturday Ogun jo osu yi ele nbe ko dede woye o e se woruko yin bo le ti pe lati oba akoko ni pele ondo e se o
2: ondo a ma pe se o
0: ami ami o
2: mo kan ti ko ondo a sati e
0: ami
2: ijoba mo ijoba ko se ko tan na ta to na na ma ku
0: e se o
2: e gbe te ko se se ko mo yo ni je lo wa to se ko wa to ni ka ju wa ko pa na ko se ko se ko pe le ka ju ju ju wa e le ka ju yo lo to ba le
0: e se o eh adupe lowo yin ojo ti anfani ba tun wa pe arabirin mere oso tun wa sori eto laipe a je pe nkan tun se daada ani gbagbo eru e ku dede woyi o
2: ko ba adupe
0: e se won e kaaro yi sa kemi olagun o
2: e ku eto
0: e se won oruko yin bo le ti pe wa Golden Twins of Africa lati Edo Ogangan Modu.
2: Ọlọrun wa pe e baba mi ni wa lọdọ yin a do so wa go de dada.
0: E won da yin o. Won da yin lohun na bayi o.
2: E se ni pa le baba.
0: E won ti yin o
1: ka ro o.
2: O te wa je baba wa baba lori re.
0: E se o.
2: Eyan dada mi ni gbọ gbogbo awon ti ba o gbogbo ti eyan dada.
0: Adupe lo
2: yin. Ni se lu wa o je.
0: Ẹ̀sùn.
2: Ẹ̀gbọ́n mi kí mo ń sọ̀rọ̀ yìí, mo ní ìpèníjà ọdún méjì.
3: àti bí kiri ẹ̀dá ìlẹ̀mí àti mọ́mí ìwà mẹ́rin ọ̀tọ́ dàbí lọ tí mo ti pè wọ́n lọ́dún mẹ́rin mọ́ fẹ́ràn mi lọ́wọ́ mo ní ìdí ẹ̀rọ ata ẹ̀jọ̀.
0: Ọ̀gá
3: àgbà tó ti wá lórí ètò yìí program yìí tẹ́ máa ṣe lọ́jọ́ Thursday yẹn. Mo ti pè síbẹ̀ náà nígbà kan náà ẹ̀gbà nọ́mbà mi lọ ní ẹ máa sẹ́ndì ẹ̀ pé ò rí ẹ̀ padà sí mi láti lọ.
0: Ọlọ́run ṣèyanu Benjamin láti ìpólé ìlọ́rọ̀ Èkìtì. Ẹ̀sìn àájíṣẹ́ yín náà fún arábìnrin Mary Ọ̀ṣọ́ o, torí ẹ pè wá níjẹ́jọ́ nígbà tá a parí ètò náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà lójú òpó. Ẹ̀lú ẹkú dédé wòyí o.
4: Káàárọ̀ ọ̀sà.
0: Ẹ̀sìn wẹ̀ káàárọ̀ ọ̀sà, orúkọ yín bó lẹ ti pe o. Kí lẹ pé yìí? Mi ì gbọ́ yín dáadáa o. Ojú Agbúdù. Ẹ a pè yín lórí ètò yìí láyé àjẹjọ́ yẹ ká ti rí yín bí.
4: Àwọn ọ̀tọ́ máa ti káwé mi mọ̀ fún wọn ní káwá ni.
0: Bóyá ká ẹ mọ, wọ́n pè yín, wọ́n pè yín lórí aago. Mò ń wo orúkọ yín bí báyìí.
4: Wọ́n pè mí lọ́jọ́ ìrẹ́lì pọ̀ ọ̀tọ̀ fún pé kí n wà ní wọ́n ṣàtúnṣe pé kí mo mọ̀ ẹ́ kàlàyé.
0: Bóyá nọ́mbà yín ni ò lọ. Ẹ jẹ́ ká pàdé, ẹ máa lọ sí governor's office láàárọ̀ yìí, ẹ máa lọ ọbẹ̀ báyìí. Ẹ̀sìn adúpẹ́ lọ́wọ́ yín, ẹ jẹ́ gba bíìpì ẹyọ kàbí méjì sí àkókò ti kó apapa máa. Ẹ káàárọ̀ yìí o.
5: Ẹ káàárọ̀ o.
0: Ẹ̀sìn bàbá orúkọ yín bó lẹ ti pe o.
5: Ọlá ló ń kùn látàdó o.
0: Bàbá wa Ọlá láti ìlú Adó, ẹ káàárọ̀ yìí sà.
5: Ẹ káàárọ̀ o, ẹ bá àti kọmíṣánná wa tó wà ń bẹ̀yẹn náà.
0: Àwọn náà ń kí yín o.
5: Wọ́n kò tẹ̀takùta pé báwo dé ìdúró ní tèmi, báwo jọ ti sọ. Ó yẹ kí ó ti máa fojú mi ẹsẹ̀ yìí orúkọ Gómìnà Bayerẹ̀ JP.
0: Mi ò bá a máa fi JP sí.
5: Láti gbàgbà kéde ìgbòrògbò ní pẹ̀lú mo ti kù dé àti máa gbọ́kẹ̀lẹ̀ fún ẹ̀rọ ọlọ́mọ máa mọ́ wọn. Ó ní kíni kan máa ṣe o, mo ti tún dé o. Débì kan bí gbogbo ìlú kún fún owó tó bá ti dé pọ̀pọ̀ balẹ̀ tó sí kíní. Kódà kí lásán yẹn lè tó dé ní gan-an tí mo gbọ́ ìdí ní gan-an nìyẹn. Bébì ni o, àwọn àtúbọ̀ bá dáàbò bó o. Oṣù tó àwọn ìbá fún gómìnà lọ síbi tó ga sí.
0: Ṣáàtà
5: ATS lágbára náà.
0: Ẹ̀sìn adúpẹ́ lọ́wọ́ yín bàbá 08130132097 ni ojú òpó. Ẹ kú dédé wòyí o.
6: Ẹ káàárọ̀ lẹ́kùn.
0: Ẹ̀sìn wẹ̀ káàárọ̀ yìí máa o.
6: Ìyá àti dúdú ẹni náà ti rẹ̀ bẹ́ẹ̀
0: sí. Láti Mùrẹ́ Ìjà lókè.
6: Bẹ́ẹ̀ni o.
0: Sálàáfíà ni máa o.
6: Àlàáfíà ni sà.
0: Ṣé ẹ ti gbọ́ nípa gómìnà báwo rí?
6: Bàbá rẹ̀ báwo túbọ̀túbọ̀ báwo ni àti nílé Mùrẹ́ o. Àwọn tí wọ́n rí lọ́jọ́ Sátọ̀dé ṣe máa rí abẹ́ abára sọ́jà jẹjẹ. Ọkùnkùn tí ó bọ̀ ṣùgbọ́n mo kò dá lọ yè.
0: Ọtọ́.
6: Àti títí ìjà máa jẹ́ àfẹ́mẹ́ta máa ti wà lásán tí mo máa ń sùn. Mo ti pé báwo ṣe bẹbẹ.
0: Ẹ ṣeun.
6: Ṣé bá wá sí Èmùrẹ́ Èkìtì ṣe bá rí ọ̀rọ̀? Ojú ìṣẹ́jú lè ojú ìṣẹ́jú tá a fi rè ṣe aṣọ. Ojú òkun kì náà sì máa dẹ̀rọ̀.
0: Àdúpẹ́ lọ́wọ́
6: náà. Àlàáfíà
0: ìjọba Adéwùrí.
6: Adúpẹ́ o.
0: Aṣeun.
6: Fọ́ọ̀fọ́ ìsìkọ́ kò gbá o.
0: Adúpẹ́ lọ fún ọyẹ.
1: Ẹnjìnìà báwo làwọn ẹnìpẹ́ ẹnjìnìà báwo làwọn
0: sọ. Lọ́dọ̀ tẹ ni ò bá ẹnjìnìà ni báwo jẹ́. Bí abáníká máa gba ìpè lọ, àkókò ti kó apapa mọ́ra, a sì nítorí àwíjàre kí tó tán lẹ́nu láíláí fá àbàdà. Ibi tí àwọkọ̀ ètò iṣẹ́ ti gbọ́ fún ti tò ní ọjọ́ kejì oṣù kẹfà ọdún 2026. Ibi tí àwọkọ̀ rẹ̀ gúnlẹ̀ rí o. Ẹ jẹ́ ń dúpẹ́ lọ́wọ́ ọkùnrin takuntakun tó jẹ́ pé bá a pè yín láàárọ̀ ẹ jẹ́ wa, bá a pè yín lọ́sàn-án ẹ jẹ́ wa. Tínú mi fi mọ́ ń dùn ni pé ibi tá a ti mọ ọ̀dọ́ tó mọ ohun tó ń ṣe ni ká pè lójijì kó sì mọ ohun tí ó wí. Ẹ ní fi kan kẹ fi pè méjì. Ọ̀nàdìbò Adéṣọlá Adédayọ̀ gò adúpẹ́ lọ́wọ́ yín o. A tún lérò pé bàbá pè yín wá. Nǹkan ó ti ṣẹnu rí gan nígbà tá a bá fi pè yín wá o.
1: Lágbára náà a máa jóde ní.
0: Ẹ mọ ohun ti wa náà mọ tẹ ẹ bá wá sí bí o. Ká jọ jó kí gbogbo rẹ̀ kó dùn àti gbogbo àwọn tá a jọ ń ṣètò iṣẹ́ ti gbọ́ yìí o. Àwọn ọmọ ń disturb mi pé ìjọba ẹ̀ náà ká jọ.
1: Àjọ ń ṣe ni ṣe ẹ prosperity.
0: Ìtorí àwọn tó wà lẹ́yìn ẹ̀kú tí gbogbo ẹ fi ń dùn náà a gbúdọ̀ rí tí wọ́n pè ní ìjọba.
1: Ojú gbogbo ni mò ń rí tó ń dán yìí.
0: Wọ́n sì fẹ́ kó dùn sí. Adúpẹ́ lọ́wọ́ náà lẹ́ẹ̀kan sí ẹjẹ́ ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn ọkàn náà tó pè wá. Ojú òpó òun rèé tó sì kún in ṣùgbọ́n àlákòókò mọ́. Ẹjẹ́ ìdúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ ẹbí ńlá FM Lado Adami Mogo Midas Radio mo dúpẹ́ lọ́wọ́ yín. New Cruise FM Nìkẹ̀rẹ́ Ayọba FM People's FM Ẹ̀ṣẹ̀ Voice FM
7: Adaba FM Lakure. E seun wa dupe lowo yin bakan na ni mo dupe lowo ile ise Progress FM Radio Nigeria e seun o ati ile ise radio ti ati n gbon sa fe fe yi Ekiti FM adupe lowo yin o pa pataki lowo NTA nilu ado ile ise television ijoba apapo adupe lowo yin o ati KTV channel 41 adupe lowo yin ati gbogbo oju opo te tin wo wa laaro e lori eto ise ti gbo mo dupe lowo yin e je dupe lowo eni tin ba wa seto itage Christine Shola Yusuf adupe lowo yin olooto eto ise ti gbo ni oga agba leka eto gbogbo to ngori ategun ni ile ise BSES ogbeni Akinwale Olaoye esin wa dupe lowo yin o esin je dupe lowo awon olooto mejeji awon oga agba ni ile ise radio ati television ni won Alaji Ayo Akande general manager NTH 5 nilu Ado esin o ati oluro timi oloye ni won popo ola olupo ti won je general manager ile ise BSES adupe lowo yin fun ibasepo to se san te n se ope pataki lowo gbogbo awon ti ajo nge to se ti bo wa apo azan to ba gbogbo wa adupe lowo yin labe arabirin Mary oso omo toso ti won se olugbare kale to se ti bo e ti o baje ko si fail lojo kankan ri ko ni fail lai lai fa abada ni oruko gbogbo won patapata ni mo fi n kin yin pe ipade wa o di wo ni ojo mejo gbogbo awon ti a pe lori ago ere gbogbo o di wo ni governor's office o lati lo gba ti won se leri fun yin Adebowale Adefabi ni oruko temi omo baba ni do ile ti ki so ma le lai lai fa abada ni a lo loni a padawa lojo mejo keti ko mo ko atugbo o dabo

0: Mon badou adaba.
1: Mon badou adaba.
0: Boubou ana.

0: Bíbélì wípé ọ̀rọ̀ Ọlọ́run yè ó sì lágbára púpọ̀. Ó yá o, ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ lórí ìkànnì yìí Adaba 88.9 FM níbi tí Ọlọ́run ti ń lo ìránṣẹ́ rẹ̀ Prophetess Emi Lọlọ́run fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run àdúrà àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ èyí tó ń fún gbogbo ènìyàn ní ìṣẹ́gun àti ìtúsílẹ̀ ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ aago mọ́kànlá àárọ̀ sí mọ́kànlá àbọ̀ ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lọ́sọ̀ọ̀sẹ̀ ẹ sọ fún gbogbo ẹni tí ò tí gbọ́ gbogbo ẹni tí ò tí mọ̀ wípé ètò ọ̀rọ̀ yè lórí afẹ́fẹ́ kò ṣeé má gbọ́ ètò ni o fún gbogbo ẹni tó fẹ́ ní ìbápàdé Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run Prophetess Emi Lọlọ́run tún ti ṣetán láti bá wa sọ̀rọ̀ ẹ̀mí ẹ jẹ́ ká farabalẹ̀ láti gbọ́.
1: Ogo ni fún bàbá
2: mímọ́,
1: ogo ni fún ọmọ
2: mímọ́,
1: ogo ni fún Ọlọ́run ẹ̀mí mọ́
2: bí ó ti wà láti kọ́ ṣe ó ń bẹ nísìn bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo ayé
1: àìnípẹ̀kun àmì àmì àmì lórúkọ Jésù.

0: Adájọ́.
1: Kíyèsí.
0: Kíyèsí. Lórúkọ Jésù, wọ́n á kó gùdù àmọ́ kò ní ràn wá. Torí àkókò yẹn, sáré bá mi lọ sí Gẹ́ẹ́sì, First Timothy yẹn, First Timothy 4:12 yẹn. Gbogbo abiyamọ mo pa ní àṣẹ, lórúkọ Jésù, ẹ kú kíkorò kò ní rọ́pò ayọ̀ wa.
1: Má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó gan ìwé rẹ.
0: Ló jẹ́ bí lórúkọ Jésù, ẹni gbogbo ọwọ́ tó ń gan ìwé, tó ń gan ògo, tó ń gan àlàáfíà, àwọn ọ̀nì níka pa
1: lórí
0: wa. Ló sọ níbẹ̀ sà.
1: Ṣùgbọ́n kí ìwọ kí ó jẹ́ àpẹẹrẹ fún àwọn tí ó gbàgbọ́.
0: Ó ní Sẹ́mi lọ́mọ rere, èmi ti Dámẹ́lì, ó ní Tẹ́díbá, ọmọ tí kì í bá òbí rẹ jiyàn. Ní kò ṣe mí o, olúwa máa ṣe wá lọ́mọ rere. Ọmọ tó bá rojú rere, Ọlọ́run rojú rere òbí rẹ. Olúwa kó ṣe àwọn ọmọ wa lọ́mọ rere. Kí ló sọ sà?
1: Nínú ọ̀rọ̀.
0: Nínú ìwà wíwù.
1: Nínú ìfẹ́.
0: Gbogbo ẹ̀yin èso bẹ́ẹ̀ ti wà nínú ọ̀sẹ̀ yìí tẹ̀ ń dunnú. Bẹ́ẹ̀ ti ń yọ̀ nínú ọ̀sẹ̀ yìí. Bí àwọn ọ̀run ti ń bá yín yọ̀, títa yé ń bá wa yọ̀. Ẹ̀mí láti ṣègbọràn sí Ọlọ́run. Ẹ̀mí láti gbọgbọ́n bíi ti Sólómọ́nì. Ó ní kí ni Olúwa ní kí ni ìwọ fẹ́ kẹ́mi ó ṣe fún ọ. Ó ní èmi fẹ́ ọgbọ́n. Olúwa ní kìkì yókù a ó ṣe kí ni a ó fi kun. Olúwa fi kun fún Sólómọ́nì. Olúwa fi ọgbọ́n kó wa. Ẹ tẹ̀síwájú sà.
1: Nínú ìfẹ́. Nínú ẹ̀mí.
0: Níbo bí ẹ̀yin ìwé ṣe ń lọ sí ààbò gbogbo àwa Celestia jákèjádò. A kíra wa kú ìkórè èso. A kú Juvenile Harvest yìí. Lórúkọ Jésù bí Olúwa bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a ó jọ sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Gbogbo ìjọ gbogbo wa lórúkọ Jésù, agogo ọ̀fọ̀ kò ní dún níjọ wa. Àtijọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́, a ò ní bára tó. Ẹkún àdásun kò ní tọ́ sí wa. Ohun tó mú wọn dúró ìṣẹ́jú kan lọ́jọ́ náà, ẹ̀jẹ̀ Jésù parẹ́. Kí ló sọ sà?
1: Nínú ìgbàgbọ́. Nínú ìwà mímọ́.
0: Wo kì í ṣe pé kẹ̀kàn jẹun lọ́sẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ti gbọ́ nínú àwọn ìwé wa. Kì í ṣe kẹ̀kàn jẹun lásán nínú ọgbọ́n Ọlọ́run, nínú ìwà wíwù, nínú ìṣesí, nínú ìbẹ̀rù Ọlọ́run. Ǹjẹ́ ìwọ tilẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run? Fi ìbẹ̀rù Ọlọ́run sínú okàn àyà rẹ. Ọ̀sẹ̀ igi ọ̀sẹ̀ tó ní agbára. Dákẹ̀jádò la máa ṣe ní gbogbo àgbáyé. Ọjọ́ kan ṣoṣo ni mo kí gbogbo Celestia lápapọ̀. Mo padà lọ sí ìlú Ìmẹ̀kọ níbi tí orí ọ̀fẹ́ náà ti tó fún wa. Lórúkọ Jésù, orí ọ̀fẹ́ náà kò yóò wa dọ́jú alẹ́. Torí bí Olúwa kò bá gbé ìjọ mímọ́ kalẹ̀ Kristo láti ìjọ mímọ́ láti òde ọ̀run wá ní ìjọ tó sọ kalẹ̀ ní 1947, ibo ni àbá wà? Kí ló ń jẹ́ ìkórè èso? Lórúkọ Jésù, Ọlọ́run bàbá ọmọ ẹ̀mí mọ́ gbogbo ilé bàbá àwọn ọ̀sọ́fà. Olúwa kó ró wọn ní agbára. Gbogbo ìjọ Celestia jákèjádò àgbáyé ẹ̀mọ́ kó rọ̀ dá. Kí ló sọ níbẹ̀ sà?
1: Títí èmi yóò fi dé.
0: Títí Olúwa yóò fi dé.
1: Máa tọ́jú ìwé kíkà.
0: Olúwa ní ká máa tọ́jú ìwé kíkà. Ẹ jẹ́ ká fi ìwé kíkà kọ ọmọ wa. Kì í ṣe pé ká kàn gbá sọ sí wọn Ọlọ́run nìkan. Ẹ jẹ́ ká jẹ́ kí ìbẹ̀rù Ọlọ́run kó wà nínú ọkàn wọn. Ẹ sáré bá mi lọ sí Psalm 19 yẹn. Kí ló sọ níbẹ̀? Ìwọ wo ló gbàgbọ́ lórúkọ Jésù? Ó ní áńgẹ́.

0: orúkọ lórí àwọn ọmọ wa ọ̀tá òmí yọ̀ wá. Luke 2:52 yẹ kí ló sọ.
1: Jésù sì pọ̀ ní ọgbọ́n.
0: Ó ní Jésù pọ̀ ní ọgbọ́n. Ẹ tẹ̀síwájú sà.
1: Ó sì ń dàgbà.
0: Ó ń dàgbà.
1: Ó sì wà ní ojú rere.
0: Ó ẹ̀.

0: lọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ ló gbogbo ibi tá a bá dé lórúkọ jésù àá la àgbáyé já. Àwọn abiyamọ wa mo náà máa la àgbáyé já lórúkọ jésù àá la àgbáyé já. Ó ní ó pọ̀ ní ọgbọ́n sì rí ojú rere ọlọ́run àti ti ènìyàn jákèjádò àgbáyé a ó di ojú rere ọlọ́run a ó rí ojú rere ènìyàn gbogbo àwọn èso ẹ lọ rí ojú rere àwa tá a sọ̀rọ̀ iná èso ni wá ká rí ojú rere. Ẹ bá mi wo ìwé Filipu yẹn 4:13 kí ló sọ.
1: Èmi lè ṣe ohun gbogbo nínú Kristi.
0: Gbogbo ni àwa lè ṣe ohun gbogbo nínú Kristi. Orúkọ tó ju orúkọ lọ. Ó nílé Olúwa, ilé èso agbára, olódodo sáwọbì, òye mo ní kálọ́ yìí.
2: Àmì Jésù.
0: Ó ní àwa lè ṣe ohun gbogbo kí ló ń bọ̀ ọ́ lẹ́rù lórí ọmọ rẹ̀. Ó yá Ọlọ́run kó ṣe lórúkọ
2: Jésù.
0: Ẹ tẹ̀síwájú sá.
1: Ẹni tí ń fi agbára fún mi.
0: Ẹni tó ń fi agbára fún ni ó ní láìsí ẹ̀mí òfo lè nìyàn. Bèrè Jésù yóò fún. Agbára ẹ̀mí mo lu àpèlé wa lọ́wọ́. Àmì
2: Jésù.
0: Ẹ tẹ̀síwájú sá.
1: Ṣùgbọ́n ẹ̀yin ṣe ohun gidigidi.
0: Ní ti pé ẹ̀yin
1: ṣe alábàápín nínú
0: Jésù Kristi ti Nazareth ẹ̀mí láti rìn nínú Ọlọ́run ó yá kó bà lé wa. Ẹ kọjá sí 19 ẹ̀yẹn kí ló sọ.
1: Ṣùgbọ́n Ọlọ́run ni yóò pèsè fún ni ní kíkún.
0: Olúwa máa pèsè fún wa ní kíkún.
2: Àmì Jésù.
0: Ìwọ wo ló ń bẹ̀rù Olúwa máa pèsè fún ọ ní kíkún.
2: Àmì Jésù.
0: Lórí ọmọ rẹ Olúwa máa pèsè fún ọ ní
2: kíkún. Àmì.
0: Ó ní àwa lè ṣe ohun gbogbo nínú Kristi ẹ tẹ̀síwájú 19 yẹn kí ló sọ.
1: Ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún
0: fún gbogbo àìní gbogbo òbí Olúwa pèsè fún wa.
2: Àmì Jésù.
0: Ẹ tẹ̀síwájú.
1: Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo nínú Kristi Jésù.
0: Nínú ògo nínú Kristi Jésù. Ẹ tẹ̀síwájú.
1: Ṣùgbọ́n.
0: Samuel yẹn bá mi sísílẹ̀ ní kankan ó ní ṣùgbọ́n.
1: Ògo ni fún Ọlọ́run.
0: Ògo ni fún Ọlọ́run.
1: Àti bàbá wa láé.
0: Àti bàbá wa láé àti láéláé. Hallelujah. Àmì. Mo ló máa yin Ọlọ́run.
2: Àmì Jésù.
0: A ó la àgbáyé já. A ó

0: tori akoko a o la agbaye ja mi gitaro lobi 28 yen ba mi sisile ni kankan ki lo so ni sam wa yen
1: ibuku ni fun okunrin na
0: o lori omo re ibuku ni fun omo wa e teswaju
1: ti ko rin ni imawe ni obuburu ti ko si duro ni ona awon elesun
0: oh yes
1: ati ti ko joko ni ibujoko awon elegan
0: o iwo to awon to mo won din ni la ni celestia won joko sibi to dara won joko won ba alayida yida eniyan wole ma se je ki omo re ko ba alayida yida eniyan wole e te siwaju sa
1: sugbon didun ni re wa ninu ofi oluwa
0: ti awon omo wa ba tin rin ninu oluwa ati awa na ta fi beru olorun awa olusu agutan awa jinrere olorun awa ayanfe olorun awa woli olorun ka fi beru olorun ka fi to awon omo na ka je ki beru olorun ka je kokun o loruko jesu kristi emi lati wariri labe majemu ko ba le wa loruko jesu emi lati se fi olorun o ya ko ba le wa agbara lati ka dari awon omo na si ona to to ti si ona iparun olorun yo nda
1: ami jesu
0: etesuaju sa
1: ati ninu ofin re
0: ati ninu ofin re
1: ati asaro bi osa
0: ati ni oro
1: yo si dabi igi ti agbe se ti pado
0: loruko jesu atawa atawon eso wa ma dabi igi ti agbe se
1: ami jesu
0: etesuaju sa
1: isu eso re jade ni akoko
0: to so eso re jade ni akoko re
1: ewe re ki yo si re
0: ewe re ewe wa ko ni re la Psalm 37 yo ni ma se kara nitori awon ni sese laipe won o ro bi koriko tutu o ri awon eni bi niyan awon to le pa wa lai nidi awon to le pa omo wa lai nidi idajo won niyan loruko jesu a o ni re danu
1: loruko
0: Psalm 1 yen o ni o la o dabi igi ti agbe se pa odo to so eso re ni akoko re mo ni gbogbo to jade lara wa kan lo ma di e
1: kara ni
0: e tesiwaju sa
1: ati on kon ti o ba se
0: ati on gbogbo ti a ba se yo ma se dede ohun to dawole ko bo si
1: ami jesu
0: ohun to ko wole ko yori si
1: rere ami jesu
0: ohun to dawole ko yori si rere
1: ami jesu
0: iwo wo enikan lohun fe pe emi lo lorun pe wa si 090 52 95 83 30 is 090 52 95 83 30 is 081 42 66 8722 loruko jesu o ne gba leta o
1: ami jesu
0: o woju olorun ni ba wa pade ni program ta fe se lola wednesday yi ba wa pade to bo si wednesday akoko awon kan ni emotin o ti pe o ti debi to nlo ni ebe mo ni ko tesiwaju o gbo ni we exodus 7 ninu isu we exodus yen o ni ogun ta wa wo lo ni yi 14 yen o la wa ki o ri mo oluwa ni kan ma se we eyin mo nitori ogun te eyin wo yen yi ki o ri mo ogun agan ni o ya ko dagbere fun aye re abiya mamola ni dago
1: ji ami
0: Peter Olobi 28 yen kilo so
1: yo si se bi wo ba fa balẹ gbo won oluwa olorun
0: lati ba omo wa rinrin ajo ninu oro olorun oni yo si se ti awa ba fara balẹ gbo won oluwa olorun ra kilo so sa
1: lati ma kiyesi ati
0: wa se re to pa fun wa lati
1: oni
0: ninu ose yi ose akoko osu kefa ye ose akoko osu eso ye ba ti pari eso ikore won na atun wo tagba oni ta se to pa fun wa loni awa ijo mimo to pa fun wa lori ijo to pa fun wa lori omo ijo to pa fun wa lori ara wa to pa fun wa lori dukia wa oni ibare aye isota olorun ni ma be aye re ju orun lo sumo olorun re ju aye lo oni ere mi bo kankan lati so fun ka luku gege bi si owo re ije ere wo lo gbe kale ije o tile ni iberu olorun ije an si asaro ninu oro na oni so wala mi mo ka aya re be la wo go orun ko ije ka so wala re mo ka aya re ikori awon eso re ki se jaja la mu wa loni a fe ririn ajo pelu awon eso ni gbogbo abiyamo gbo o oje abiyamo emi ati yan ta o ni ji lo
1: ami jesu
0: e te suaju sa
1: nje oluwa olorun re yo gbe gaju gbogbo
0: ni loruko jesu gbogbo awon eso wa kan dori le
1: ami jesu
0: ami meta ni mo fe ko se ataso graduation kekere to wa ati nila aye oni ti ti aro ati
1: ami ami
0: e te suaju kilo so sa gbogbo egbogun to wa ninu ose yi ninu osoye tori osoye awon ka dabi Psalm 15 yen ki lo so nibe kenikan si Genesis 15 yen sile awon kan ma dabe o ni oluwa emi sa lo lai lomo ibo lo ti yagan osu re re so pe osu re re o ya gba omo re ìwọ ló ní gba ohun tó tọ́ sí ọ. Genesis 15 yẹn kí ló sọ.
1: Lẹ́yìn
0: nǹkan wọ̀nyí.
1: Ọ̀rọ̀ Olúwa tó Abrahamu.
0: Ọ̀rọ̀ Ọlọ́run tọ ìwọ tó ń wojú Ọlọ́run ò kì í ṣàgàn sọ pé ò kì í ṣàgàn.
1: Mi ò kì í ṣàgàn.
0: Ọ̀rọ̀ Ọlọ́run tọ wá wá lónìí pé.
1: Má bẹ̀rù.
0: Olúwa ní òun wojú Ọlọ́run Olúwa ní má bẹ̀rù.
1: Abrahamu.
0: Ibo náà ti ríran sí ọ pé ò lè bímọ mọ́, mo ní ọmọ bọ̀ ọmọ pọ̀ nínú ìjọ mímọ́. Orí orin tá a fi kọ ni ó ní Màríà ìyá mímọ́. Irẹ́ ní ìgbẹ́kẹ̀lé wa, ràn wá lọ́wọ́, gbèjà wa jà kúrò nínú ilà ìlò, ràn wá lọ́wọ́, gbà wá rìnrìn àjò, tàn mọ́lẹ̀ fún wa lóhun tó tọ́ sí wa. Abiyamọ Holy Mary, òun ló ní wákàtí a ti bẹ̀rẹ̀ ìrìn àjò náà. Ọ̀sẹ̀ yìí náà la bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àwọn ewérè. Ó ní kí ló sọ níbẹ̀ sà.
1: Èmi ni àṣàrẹ.
0: Èmi ni àṣàrẹ.
1: Èrè láàrẹ gidigidi.
0: Olúwa ni àṣàrẹ, má fi àṣàrẹ sínú ènìyàn. Máa bọ̀ ní kọ́kọ́ lọ́la. Ìwọ kan wá gbé ojú rẹ sókè bí Psalm 121. Ó ní èmi ó gbójú mi sórí òkè wọn, níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá. Ìwọ wá náwó rẹ sí pẹpẹ ọrùn, tẹwọ́ rẹ sí pẹpẹ Trinity. Béèrè ohun tó tọ́ sí ọ, béèrè ohun tó ń jẹ ọ níyà, béèrè pé Olúwa àkókò rẹ ti tó láti dá ẹ lóhùn. Kí ló sọ sà.
1: Abrahamu sì wí pé.
0: Máa gbọ́ ìwọ lo ní ọ̀sẹ̀ rẹ rèé. Kí ló sọ níbẹ̀ sà.
1: Olúwa.
0: Ó fi ìgboyà sọ fún Ọlọ́run ni. Ó ní mo fi ìgbàgbọ́ béèrè ògo ńlá.

0: Emi orun wa, emi orun sokale, ko wa fun wa, ko wa fun wa lagbara kaye le mo daju pe, daju pe o, ire ni Olorun, Oluwa baba o ya ma se Olorun wa lo. Ki lo so tori akoko?
1: Oluwa Olorun. Kini iwo fi fun mi?
0: Nje kini iwo na nbere lowo Olorun? Se omo lo nbere ni? Ki lo nbere? Wa je ki awon eso kunle laarin awon eso. Fun igbagbo re bere mama on to fe so angeli won a da ikolo re pada angeli re a tu ise won se ise re daru ni ose ipade wa kunle sare awon ewe toro on to fe bigbati jesu nla ila koja oni odo awon ewe ni ijobo olorun wa oni ni odo won ni ijobo olorun wa iwo na wa won wa ninu ose yi osu won re osu ma ni gbagbe ni osu ti gbogbo omode tinu won ma ndun ni o ya inu re ko lo ma do tori akoko yen ki lo so
1: Eni san lo ni ailomo.
0: O lo san lo lai lomo.
1: Eni se ti Damascus ni ajogun ile
0: mi. Bẹẹni tori akoko ki lo so.
1: Abraham si wi pe.
0: O wi pe.
1: Wo.
0: Wo.
1: Emi ni eni ti iwo ko firu omo
0: fun. Loruko Jesu ohun to nje oniyan Olorun jo oda re.
1: Ami Jesu.
0: Tesiwaju.
1: Siwo.
0: Siwo.
1: Eru ti abi ni ile mi.
0: Oh yes.
1: Ni yo je arole.
0: Eh.
1: Siwo.
0: Siwo.
1: Oro Oluwa to wa wi pe.
0: Oro Oluwa to wa loni gba enu emi lo Olorun lati ijo Trinity Cathedral nilu omi fun. Ki lo si o ti o se ri. Oluwa ni ẹkún rẹ parí Oluwa ní ẹsìn rẹ tán aṣọ ọfọ rẹ yẹn fàya aṣọ àgàn yẹn fàya tẹsíwájú kí ló sọ
1: eléyìí kí yóò ṣe àròlé
0: rẹ bí kò sí ọmọ tó tinú rẹ jáde
1: o ni yóò ṣe àròlé
0: rẹ
1: o sì mú jáde wá sí
0: gbangba
1: o sì wí
0: pé
1: bójú wo
0: òkè ọ̀run nísinsìnyí
1: ojú
0: ìbùkún ó rọ̀ lé wa lórí lórúkọ
1: Jésù
0: Psalm 20 Tanulomi 28 yẹn torí àkókò ẹ kọjọ fàṣì méjì ẹ kọjá sí fa 7 yẹn kí ló sọ.
2: Oluwa yóò mú àwọn ọ̀tá rẹ tí ó dìde sí ọ.
0: Ẹni bá dìde sí ọ lẹ́yìn àdúrà Oluwa máa sọ dẹnu ìkọlù níwájú
1: rẹ. Ami Jesu.
0: Lórúkọ Jesu ìwọlé ìjáde wa Ọlọ́run máa yà sí
1: mọ́. Ami.
0: Ẹ̀yin èso bẹ́ẹ̀ ti ń wọlé sí ààbò ẹ ò ní gbóná òkú.
1: Ami Jesu.
0: Ìṣẹ̀lẹ̀ tí ìran ògbé kò ní jà yín.
1: Ami.
0: Ìṣẹ̀lẹ̀ tí àlọ́ ògbé ò ní jà yín.
1: Ami.
0: Ìṣẹ̀lẹ̀ tí wòlíì òrírí kò ní jà yín.
1: Ami.
0: Ìjọ tí ọ̀rọ̀ náà ti jáde ìjọ Trinity Cathedral Oluwa fàánú sọ ọ̀jọ́ náà sí nílá. Agbára àjíǹde kó wọnú ìjọ náà lọ. Orin ìbẹ̀lẹ̀ ní kò ní tọ́ sí ìjọ náà. Mo kí gbogbo celestial lápapọ̀. Lórúkọ Jésù ìjọba ọ̀run ò ní bọ́ sọ́nà. Ojú àánú táyé ò fọkàn sí óyá kó máa rọ̀ léwá lórí. Pẹ́pẹ́ kì í kéré kó má gbaṣọ àṣírí ìwọ òní. Lórúkọ Jésù ìmọ́lẹ̀ àròjà kó tọ̀ fún wa. Àwọn yin Ọlọ́run ọkàn rẹ ti balẹ̀. Ìwọ́ tó ń bọ̀ lákùrẹ́ ni ní Èkìtì ni ní Ọ̀wọ́ ni ní Ifọ́n ni níbikíbi ni. Pé wá sí 09052958330. 09052958330 08142668722 sọ fún ẹnìkan pé màá ní ẹ̀rí tó dájú máa bọ̀ áńgẹ́lì àwọn ewé ti dúró dì ọ́ wọ́n fẹ́ nu omi gé rẹ nù kúrò wọ́n fẹ́ gbaṣọ ọ̀fọ̀ lọ́rùn rẹ wọ́n fẹ́ fi àánú pààrọ̀ rẹ wọ́n fẹ́ nu omi gé rẹ nù wọ́n fẹ́ fi ìdùnnú kúnnù rẹ ìwọ náà fẹ́ gbé ọmọ rẹ jó lọ́dún sọ pé wàá gbé tì ẹ jó lórúkọ Jésù ìwọ lè rí kàn tètè máa bọ̀ ẹnìkan níbo la kalẹ̀ sí ìlú omi fọ́n. Ìlú omi fọ́n ní ọ̀nà rẹ̀ lórúkọ Jésù ò ní wá lásán ò ní gbàgbànú àdúà ìlú àkúrẹ́ níbí ni ìgbàrá òkè ní ìgbàrá odò ní gbogbo ẹ̀yìn tẹ́ ń pè wá ẹ ò ní sọmọnù àwọ̀ tẹ́ fi ń tẹ ìjì ò ní jà yín. Ìlú omi fọ́n sáwọ mọ́tò kó ló ń lọ sí ọ̀rẹ́ bọ́ọ̀lẹ̀ ní omi fọ́n níbi ọjà sọdá sódì kejì ló ń lọ sí celestial trinity ní alongside wa gbà sẹ́lẹ̀ trinity cathedral ìjọ wòlíì obìnrin ò ní wá bí lásán.
1: Ami Jesu.
0: Òun bọ̀ lọ́nà rẹ ni níbikíbi ni òkìtì pupa ni lórúkọ Jésù ò ní wá lásán.
1: Ami.
0: Délùú ọ̀rẹ́ kó gbé mọ́tò omi fọ́ bọ́ọ̀lẹ̀ ní junction omi fọ́ gbé ọ̀kadà sọ pé òun lọ sí celestial trinity ní alongside wa gbà lórúkọ Jésù ò ní gbàgbànú àdúrà.
1: Ami Jesu.
0: Mo fi àkókò ikí bàbá mi kábíyèsí ọ̀run jà lórúkọ Jésù bàbá ìjì ò ní ja ìlú òdìbò.
1: Ami Jesu.
0: Ojú ò ní tì yín àga yín ò ní gbóná.
1: Ami.
0: Gbogbo ẹ̀yin bàbá mi pátápátá mo kí yín ojú ò ní tì yín.
1: Ami.
0: Gbogbo àwọn celestial pátá ìjì ò ní ja ìjọba ẹ̀yin ọmọ ìjọ Trinity Cathedral mo kí yín bẹ́ẹ̀ ṣe ń bọ̀ sínú àbòyé ọfà ara ọfà ẹ̀mí ọfà ikú ọfà àránsí ọfà àsàsí agbára back to sender Ọlọ́run ràn sínú ayé yín. Mo fi àkókò ikí ẹ̀yin ìyá èso wa ẹ̀yin bàbá èso wa jákèjádò níbikíbi tẹ́ wa ìjì ò ní jà yín. Ẹ̀mí lọ́lọ́run lórúkọ Jésù a ò ní fẹ́ lè ṣàṣe mọ́ ẹ̀yin tẹ́ ka sórí afẹ́fẹ́ ogun ò ní borí wa jì over Jésù Kristì Máíkẹ́ mi mọ́ Ọlọ́run máa bá wa lọ ìjọba ọ̀run má jòbọ̀ sọnù áńgẹ́lì ewé kó súre fún wa olùgbọ̀wọ́ ògo kó dìde fún wa orí afẹ́fẹ́ nílùú aláàánú olóòrè. ore ko wa wari ori be ko ye pada bo alase orun jesu oluwa wa
3: amen amen amen.

0: Adaba FM, adding value to broadcasting.
1: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
2: S-E-L-E-R-R-I-E. Sálárì.
1: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
3: T-U-R-M-E-R-I-C turmeric.
1: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Hey, wait! Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: ṣé ìjọba ìpínlẹ̀ ọkàn á sọ pé à
1: ẹjọ ṣé ìjọba àpapọ̀ yọ̀ǹda àmọ̀tẹ́kùn fáwọn ìpínlẹ̀
0: wọ́n yọ̀ǹda àmọ̀tẹ́kùn
2: wọ́n yọ̀ǹda wọn fún wọn láti lè ṣe báwo ni wọ́n ṣe àwọn tí àwọn bíi ẹni sùúrù ọ̀rọ̀ ìbọn tiẹ̀ kọ́ là ń sọ yìí báyìí ṣé ẹ gẹ́tì mi ṣùgbọ́n eléyìí tí wọ́n lè gbé àti eléyìí tí wọ́n lè ṣe lórí àmọ̀tẹ́kùn pẹ̀sẹ̀nẹ́ ẹ̀kọ́ bó ni wọ́n ṣe ní ìpínlẹ̀ ondo ní lẹ́nu lọ́lọ́ ní ìpínlẹ̀ ondo wọ́n làwọn gba 600 pẹ̀sẹ̀nẹ́ fún àwọn àmọ̀tẹ́kùn ṣùgbọ́n in the real sense of it tabanika lọ jẹ ìwé wò gbogbo pẹ̀sẹ̀nẹ́ yẹn ṣé wọ́n pé 600 lóòótọ́ ṣé kìí ṣe political statement wọn kọ ní figure tí wọ́n pé àti pé 600 ṣé 600 yẹn gan kàkúrẹ́ nìkan tó kàkúrẹ́ nìkan ká máa ti sọ pé gbogbo 18
1: ọmọ gọ́ọ̀mẹ̀ntì àwọn kinní kan wà sukan mi lórí ọ̀rọ̀ tó sọ lórí ọ̀rọ̀ àmọ̀tẹ́kùn yìí ká sọ wípé àwọn ìlú kan wà tó jẹ́ pé wọn tẹ bá rí àwọn oníṣẹ́ bíi wọn kì í sábà wá sí àwọn ìlú ńláńlá o pé báyà wọn wá ṣiṣẹ́ láàbí
2: àwọn ibi tó wà heavily policed
1: àwọn ibi tí ò sí òṣìṣẹ́ elétò ààbò tán wò pé kò ṣètò kò sí àwọn elétò ààbò ọ̀pọ̀ ń bí àwọn
0: elétò ààbò
1: àwọn abúlé bí àwọn abúlé ẹ kàn rí náà lọ ilé ìwé kan bẹ̀ tí wọ́n lọ kó àwọn èèyàn ẹ lọ wo ibi tán kó tán ti lọ kó àwọn èèyàn ń bẹ̀ tí wọ́n lọ kó tí àwọn òṣìṣẹ́ elétò ààbò yìí tí wọ́n bá wà ń bẹ̀ ẹ̀rù gan bà wọ́n náà láti wọlé kódà kò jẹ́ pé nǹkan gbé kinní kan ò ṣe kinní kan irinṣẹ́ tán mọ̀ pé òṣìṣẹ́ elétò ààbò wọn pọ̀ ń bẹ̀ àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn rí àwọn ọdẹ rèé nílùú tí wọ́n mójútó mọ́dẹ́nsọ́ náà tẹ́lẹ̀ àwọn ọba wa nílẹ̀ nàìjíríà nílẹ̀ yorùbá ó yẹ kí àwọn náà bá wa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn èèyàn yìí àwọn gan náà lọ yẹ kán lè yọ pé ókè o ní ìlú tèmi yìí o àwọn ọdẹ o àwọn kinní kan láti lè mú ojútó àwọn kinní kan sowọ́pọ̀ pẹ̀lú ìjọba eléyìí ló lè mú kí ọ̀rọ̀ ètò ààbò ọ̀dà mọ́rántì ìgbà kan tá a fi wà níléèwé ní secondary school nígbà tá a bá wà níléèwé a mọ́ rí àwọn ó láwọn kan tán máa ń gbé wá tán máa ń wà níléèwé gba ṣé máa ń wọ̀ ní àbí àwọn náà máa ń wà ní ojú tí wọ́n wà níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn igun kọ́nà tó wọnú a máa ń rò pé bóyá ká má bàa ṣe máa yọ káàkiri ká má bàa bọ́ sínú igbó ni àṣẹ ọ̀rọ̀ pé bóyá kán lè mọ̀ sí túmọ̀ mọ́ mú ojú tó wá tí àwọn eléyìí bá wà ní àwọn iléèwé wa tí wọ́n ń sọ àwọn iléèwé wa yóò difficult díẹ̀ fún àwọn tán fẹ́ wá ṣiṣẹ́ láàbí láti wọnú iléèwé kó àwọn ọmọ kí wọ́n sì kó wọn lọ ẹ jẹ́ ká wo eléyìí kò sí bí tí ètò ààbò ọ̀bá wà ní ìlú bóyá bí abúlé kan tí ò sáwọn elétò ààbò ń bẹ̀ wọ́n á wá kó ọmọ láti ibìkan lábúlé ẹsẹ̀ wá pé state capital kí àwọn òṣìṣẹ́ elétò ààbò tó débẹ̀ ṣé wọn ti kó ọmọ gbọwọgbó lọ.
0: irọ́ kò tí ẹ̀ kó rí bẹ́ẹ̀ sẹ́rí gbogbo ìjọba ìbílẹ̀
1: ibẹ̀ lọ́yẹ kí ètò ààbò wà
0: gbogbo àwọn ètò ààbò
2: ìwà ṣẹ̀rẹ̀ engineer moses ní america ta ti copy democracy wa federal police wa
0: state wa
2: state police wọn wa
0: local
2: àwọn local wọn làwọn sheriff wọn yẹn
1: bẹẹni
2: now
0: ó lọ bí ìpele méjì
2: mẹta à ń sọ̀rọ̀ kan ní kinní lánàá ni pé irú in tó ṣẹlẹ̀ kọ́lọ́n má jẹ́ kọ́lọ́n bá dáwọ́ ọwọ́ aburú
1: dúró
2: ni pé irú ìjínigbé àbí nǹkan tó ṣẹlẹ̀ yìí pé ká sọ pé ibìkan ló ti ṣẹlẹ̀ ní america àbí nǹkan àwọn sheriff àtàwọn state police wọn iṣẹ́ wọn ni ló máa wà kò ó tiẹ̀ ní rí federal police
1: bẹ́ẹ̀ wọn ni lọ
2: àwọn tí ó bá ti wá di pátápátá tí ò ṣe náà ṣe lè wá pé náà ṣe wà ránṣẹ́ sí federal police fún assistance àbí nǹkan ṣùgbọ́n iṣẹ́ títí wọn gangan òun nìyẹn so irú nǹkan tá à ń sọ ni pé ó lè irú àwọn ibi tí àwọn gómìnà tán ti lè wà creative ni pé òkè tó bá jẹ́ pé òkè ṣebí à ń sọ̀rọ̀ ṣebí ọ̀yọ́ là ń sọ̀rọ̀ ẹ̀ ṣebí lẹ́nu oṣù bíi mélòó kan sẹ́yìn ní Mákindé commission àwọn gadget drones àwọn equipment tó heavy helicopter
0: fún àmọ̀tẹ́kùn iná
2: helicopter fún security
1: ìbò lọ́wà
2: na nígbà tí lè ṣẹlẹ̀ báyìí ní yewọta àti kiri ṣe ti rí helicopter ń kó fò láti ìbàdàn lọ sí oríire ni pé rẹ̀ kó wá lọ ṣiṣẹ́ fún surveillance àbí nǹkan so political statement àtàwọn nǹkan kò jẹ́ ọ̀dà bí ròǹdó ṣe wà báyìí ẹ jẹ́ kí gọ́vnà dé lọ́la kó lóun tó ra kí gọ́vnà tó ra ilọ́s bọ́n ṣe máa ń ra ilọ́s wọn kan tó ra wọn pe ogbo press wọn là ń fẹ́ pé world press conference pé àwọn ra operational vehicle ṣùgbọ́n
0: fọlọ́pàá
2: fún àmọ̀tẹ́kùn àwọn nǹkan tó wá kù ń kọ́ wọn ni kọ́ ṣàrò pé ibi operational vehicle àti kí náà sì pé bẹ́ẹ̀ nìkan náà ni ọ̀rọ̀ kí náà sì pé ibẹ̀ ló mọ ni pé bẹ́ẹ̀ ló mọ ni ó sì ṣe ó ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n a ṣe máa tẹ̀síwájú
1: lórí ìbáṣepọ̀ tí
2: gómìnà a máa tẹ̀síwájú lórí ìfọ̀rọ̀wérọ̀ ṣùgbọ́n mo kọ́ fẹ́ jẹ́ àwọn iṣẹ́ kan

0: ti ẹ̀yẹ níbẹ̀rẹ̀ lẹ́nu ọjọ́. Wo bẹ́ẹ̀ là bí ni ìṣòro iṣara iná mọ̀ ni bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó kódà mi ìrorun sùn dédé wo ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ oje ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
1: Àgbo yìí ṣe ló ṣe jẹ lọ́bẹ̀ ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460619 0706460619 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
3: O ṣe àtọkùn mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́ àlàáfíà náà làáfíì lólé ayé. Kọ́lọ́hún má jẹ́ ká làáfíà ara wo di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́hún má ṣe wá lẹ́ni tí ó máa wà núlé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ ń béèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ béèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
2: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀.
3: O ṣe àtọkùn bí iṣan ara bá ti ní ìṣòro gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀ ìwọ́ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be si ma ka ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun ba ba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
2: Esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
3: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo be si ma ro ohun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni maraka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa janfani egbogi mowo kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obirin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe odeni mi odeni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori amo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu sanyoro papa egbogi mo wa kuro mo ti ko wa wa ta lan ba ni ko gbeju to le yoju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fakan bale lagbara olorun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo olorun ma bo wa ni le se baba oke ogun number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school nilu akura nbe lawa ani fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 da la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun won na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 Tudu Yemi Lane opposite Oyemekun grammar school ni lu akura to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 alaafia ara wa oni di fi afia oriba
0: ore a o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma n kuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o ro na bayo je aye ohun ti e wa su mi
1: agbo ni ise lo se je lo be se wo ko ni pa baba oke ogun ni ogbulugbo ode to fi wi atego somo ara aye lore lori eyike yi isoro to njo mo eda lenu ibo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 baba oke ogun agbalagba ode to fi wi atego se wo san

kí a pé abú ọjọ́ mẹ́ta ọlọ́run wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa àbọ̀ ọlọ́run dájú lórí wa ní ọ̀sẹ̀ a tún máa tẹ̀síwájú ṣùgbọ́n nǹkan tí a máa bára wa sọ ní ọ̀sẹ̀ yìí ni àwọn ojúṣe òbí láti rí pé ọpọlọ àwọn ọmọ wọn pé dáadáa kí wọ́n bá ń lùgbàdì àìsàn ọpọlọ ní ọjọ́ iwájú ìkíní ni mo ti sọ sẹ́yìn pé nígbà tí obìnrin bá ti ní oyún ó gbọ́dọ̀ máa lọ sí ilé ìwòsàn láti lọ gba ìtọ́jú nígbà tó tún wà nínú oyún gbogbo nǹkan tó yẹ kó jẹ gbogbo nǹkan tí ò yẹ kó jẹ wọn á ṣàlàyé fún un tó bá ní àwọn ìpèníjà wọn á tètè bá a ṣe ìtọ́jú ẹ̀ àti natal care máa ń pè yìí ó lè ṣe pàtàkì púpọ̀ púpọ̀ jù bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá bí ọmọ náà tán gbogbo àwọn abẹ́rẹ́ àjẹsára tó ń dènà àrùn oríṣiríṣi ó yẹ fún ìyá àti bàbá láti pé wọ́n gbé ọmọ náà lọ sí hospital láti wá gba abẹ́rẹ́ àjẹsára láti dènà àwọn àrùn tó lè ṣàkóbá fún ọpọlọ àti fún gbogbo ẹ̀yà ara wa. Àwọn nǹkan míì tó tún ṣe pàtàkì ó ní pé nígbà tí a bá ń tọ́ ọmọ àwọn ọmọ wa ẹ jẹ́ ká máa fìfẹ́ hàn sí wọn. A rí ọ̀pọ̀lọpọ̀ òbí tọmọ kó tó jí láàárọ̀ èpè ni ẹlòmíì láàrin bó ṣe ń bá ọmọ ń sọ̀rọ̀ ìwàsí wọn nínú ìdílé kò dára tó nígbà tí bàbá ó lọ lọ́tọ̀ ìyá lọ lọ́tọ̀ tí ò sì fẹ́ láàrin bàbá àti ìyá ojúṣe bàbá àbàkù tí ìyá àbàkù kò sí ìgbà tí orí ọmọ bẹ́ẹ̀ tí ò ní máa ìrònú rẹ̀ á yàtọ̀ á sì mẹ́hẹ̀ ó lè ṣàkóbá fún ọpọlọ irú ọmọ bẹ́ẹ̀ nígbà tí ò bá sí ìfẹ́ láàrin ọkọ àti aya kò sígbà tí ò ní ṣàkóbá fún ọpọlọ ọmọ nítorí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ọmọ tí à ń wò yìí kì í ṣe gbogbo ẹ̀ náà ni pé àbúrò oúnjẹ owó nìkan náà nílò wọ́n nílò ìfẹ́ látọ̀dọ̀ bàbá wọ́n nílò ìfẹ́ látọ̀dọ̀ ìyá láti múnú wọn dùn nígbà tí bàbá àti ìyá bá ń fi ìfẹ́ hàn fún àwọn ọmọ ọpọlọ wọn á jí pépé inú wọn á dùn torí pé tí inú èèyàn bá dùn ó lè ṣokùnfà pé kí ọpọlọ èèyàn kí ó má pé tó ń lọ sí pàtàkì fún àwọn òbí wa nílé ẹ jẹ́ kí a mú kí ìdílé wa kó dùn ìta lè má dùn o ṣùgbọ́n ẹ jẹ́ kí ìdílé wa kí ó dùn kó dàbí paradíṣẹ́ lórí ilé ayé a mú kí àwọn ọmọ wa kí wọ́n lè máa finú hàn wá wọn lè ráyè kẹ́gbẹ́kẹ́gbẹ́ àwọn ẹgbẹ́ tó lè mú wọn mú àwọn oògùn olóró tó sì lè da orí wọn rú irú eléyìí ò ní ṣẹlẹ̀ òun ló ti ṣe pàtàkì fún àwọn òbí o torí ọjọ́ iwájú àwọn ọmọ yín kó má bàa bàjẹ́ kí ìgbésí ayé àwọn ọmọ wa kó dà ọpọlọ wọn kó lè jí pépé ọlọ́run ra ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́ àwọn nǹkan míì tó tún wà ń bẹ ni pé nígbà tí a bá ń tọ́jú àwọn ọmọ wa ẹ má sì jẹ́ kí wọ́n forí gbá mo ti sọ̀rọ̀ sẹ́yìn ẹ má sì jẹ́ kí wọ́n forí gbá nǹkan tó lè fa ó ṣokùnfà pé kí wọ́n forí gbá nǹkan kẹ́jẹ lè tọ́ sí orí wọn ẹ jẹ́ ká yàgò fún nígbà tá a bá ń bá àwọn ọmọ wa wí ẹ má sì jẹ́ ká máa nà wọ́n lẹ́gbàá ní orí eléyìí tún bá àwọn olùkọ́ wa wí ní ilé ìwé ẹ jọ̀wọ́ ìgbàkigbà tí àwọn ọmọ ilé ìwé bá ṣe àṣìṣe ẹ ní ẹ̀tọ́ láti máa na ọmọ ní orí ẹ fẹ́ bá ọmọ wí àwọn ìlànà wà láti bá ọmọ wí láti fìyà jẹ ṣùgbọ́n ẹ bá ṣe òbí ẹ bá ṣe olùkọ́ bá ní pé à ń gba ọmọ níkò lórí bá ń nẹlẹgbà lórí ẹ má sì jẹ́ kí ìyàn kí ó wáyé kí ó má bàa da irú orí ọmọ bẹ́ẹ̀ rú ọlọ́run wa pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa sí iwájú sí gẹ́gẹ́ bí òbí àti olùkọ́ gan a gbọ́dọ̀ máa kọ́ àwọn ọmọ wa ní ìwà ọmọlúàbí tí a bá ń kọ àwọn ọmọ wa ní ìwà ọmọlúàbí ìwà pálapàla wa bí ẹranko kò ní wọ inú ayé wọn láti lé ní eléyìí ti bẹ̀rẹ̀ nǹkan tí a bá fẹ́ kí àwọn ọmọ wa kí ó ṣe ìwà dáradára tá a bá fẹ́ kí àwọn ọmọ wa kí ó wù àwọn òbí wọn á fi ìlànà yìí lélẹ̀ fún àwọn ọmọ wọn kì í ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó ń wà tí ò dáa yìí kì í sípà borí wọn ń fẹ́kàn ṣẹlẹ̀ sórí wọn ṣùgbọ́n ẹ̀kọ́ tán ti kọ́ láti lé wá ó mẹ́hẹ̀ irú ìwà búburú bẹ́ẹ̀ náà máa wò ní ìta tó dè dàbí ìwà ẹni tí ó ní àrùn ọpọlọ so ilé ìṣe pàtàkì fún wa gẹ́gẹ́ bí òbí kí a kọ́ àwọn ọmọ wa ní ìwà ọmọlúàbí ìwà ìbọ̀wọ̀ fún àgbà ìwà tí ó yẹ ní àwùjọ ìwà tí ó jẹ́ àmì pé irú ọpọlọ wọn pé irú àwọn ìwà yìí la gbọ́dọ̀ máa kọ́ àwọn ọmọ wa nǹkan tó tún ṣe pàtàkì ó ní pé
ikan ti onje ti awon omo wa nje o se pataki o se pataki bo te je pe ni papa julo ni ile karo jire awon je ikan onje to ni amara lokun bi iyan amola eba iresi iyan odo si ranlowo pupo pupo fun opolo awon mo wa mo fe fi da yin loju mo fe so fun gbogbo awon eyan to ngbo mi epa awon je kan wa ti a ba je o le mu kanu arun opolo papa je awon aisan opolo mi wa to je pe ki se ogun la ma lo ni ile iwosan ti kin se pe awon eroja ti o ni vitamins to po ti an ba ti fun iru eni be a ri po opolo a pada sipo so won lo si se pataki fun nigba ti awon omo adarun ba n dagba e je ka ma fun won ni oúnjẹ ti o dara bi ata awon ewebe awon eleso awon oúnjẹ yen ye ka ma fun kan ma fun olopolopo amukuye opolo won ki o ji pepepe yen se pataki o ko ma se pe iyan ni kala nje carbohydrate food kan la fun awon mo wa bo ti ko le ri ki Nigeria won le to ko ni mo le mo ni kokan wa ola se ma pese fun ele to se pataki julo oni adura ye ka ma gbadura fun awon mo wa gbogbo ojo lo ku fun ibi ṣùgbọ́n ẹ jẹ́ ká máa gbàdúrà fún wọn kí èrònú wọn ṣeṣe wọn kó dára kó wuyì láàrin ẹgbẹ́ nínú àwùjọ kán má ṣe sí ìwà wù kán má ṣe sí ohun tí ó tako ìfẹ́ ti ọlọ́run àti ti eléyìí tó dára ní àwùjọ ọlọ́run wa pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa ògùn ọlọ́run ò ní sí kúrò lórí àwọn ọmọ wa àwọn ọmọ wa ọpọlọ wọn ò ní dàrú ó tún di ọjọ́ mẹ́jọ.

gbọ́ ètò yìí, àánú àti orí ọ̀fẹ́ Ọlọ́run yóò máa bá wa gbé, yóò sì dára fún wa ní orúkọ Jésù Kristì, àmí. A dúpẹ́ lọ́wọ́ arákùnrin Peter Olúwadáre Adéoyè, onímọ̀ nípa ìlera ọpọlọ. Bákan náà, a dúpẹ́ fún ìgbaninímọ̀ràn àti àtìlẹ́yìn lórí ọ̀rọ̀ ìlera látọ̀dọ̀ dókítà Ayọ̀túndé Ọmọlé. Ẹ jẹ́ kí a máa mú ọ̀rọ̀ ìlera wọ̀nyí lò, àlàáfíà pípé lára lọ́kàn àti lẹ́mìí yóò jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa, yóò sì dára fún wa ní orúkọ Jésù Kristì, àmí. Àkòrí iṣẹ́ ìránṣẹ́ tòní ni ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ìdápadà. Ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ìdápadà. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run tí ń gbé àdúrà, àpáta ayérayé ibi ìsádi wa, ẹ wá tọ́ wa sọ́nà, ẹ wá tún ayé wa ṣe, kí ìbùkún yín kó jẹ́ tiwa, gbogbo ògo kó sì jẹ́ tẹ̀yìn Ọlọ́run, ní orúkọ Jésù Kristì Olúwa àti Olùgbàlà wa, àmí. A dúpẹ́ púpọ̀ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run alààyè tí ó dá ẹ̀mẹ́ni kọ̀ọ̀kan wa sí láti mọ ọjọ́ òní. Ẹ jẹ́ kí a rántí ọ̀rọ̀ Ọlọ́run fún wa gẹ́gẹ́ bí a ṣe rí ní wòlíì Àìsáyà orí 65, ẹsẹ̀ 6 àti 7. Isaiah 55:6-7. Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé, ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí, ẹ pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, kí ẹlẹ́ṣẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún un, àti sí Ọlọ́run wa, yóò sì fi jì í lé ọ̀pọ̀lọpọ̀. Àwa ọmọ Ọlọ́run, kò sí ẹni tó tán fún nínú ẹnikẹ́ni wa. Ohun tọ́lọ́run wa ń dúró dè ni wípé súnmọ́, òun yóò sì súnmọ́ ọ. Àánú Ọlọ́run wà fẹ́ni kọ̀ọ̀kan wa tí a bá lè fi ìgbàgbọ́ tọ̀ ọ lọ. Àsìkò sì wà nísìnyí tí ẹnì kọ̀ọ̀kan wa wà láyé, tá a wà láàyè, nítorí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti ṣe fi dá wa lójú, alààyè mọ̀ yìí pé òun yóò kú, òkú ò mọ nǹkan kan. Ó wà lóní wàásù orí 9, ẹsẹ̀ 5. Ẹ jẹ́ kí a súnmọ́ Ọlọ́run, kí ó lè ṣàánú fún wa. Gbogbo ohun tí ẹ̀rí ọkàn wa ń sọ fún wa tọ́rọ̀ Ọlọ́run bá wa wí, wípé ó lòdì sífẹ́ Ọlọ́run, ẹ jẹ́ ká jáwọ́ ńbẹ̀. Ọlọ́run aláàánú yóò ṣàánú fún wa. Ẹ má gbàgbé Isaiah 65:6, ẹsẹ̀ 6. Ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí, ẹ pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, kí ẹlẹ́ṣẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀, sì jẹ́ kí ó yí padà sí Olúwa, òun ó sì ṣàánú fún un, àti sí Ọlọ́run wa, yóò sì fi jì í lé ọ̀pọ̀lọpọ̀. Kí Olúwa kí ó ran ẹnì kọ̀ọ̀kan wa lọ́wọ́, àmí. Fún tẹ̀síwájú iṣẹ́ ìránṣẹ́ tòní, ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ìdápadà. Ẹ má jẹ́ ká gbàgbé bí Ọlọ́run ti ṣe ràn wá lọ́wọ́ látẹ̀yìn wá, wípé Jésù yóò gba ẹlẹ́ṣẹ̀. A ti kọ̀wé rẹ̀ pé gbogbo wa la sáà ti ṣẹ̀ tí a ti kùnà ògo Ọlọ́run, ṣùgbọ́n Ọlọ́run ò pa wá tì. Ọlọ́run ń dúró dè wá. Ọlọ́run ti ṣe àṣepé iṣẹ́ ìgbàlà wa nínú Jésù Kristì. Ẹ má gbàgbé, ọ̀rọ̀ Ọlọ́run kan náà ló jẹ́ ká mọ̀ wípé a ò wá lè wà nínú ẹ̀ṣẹ̀, ká ní kí oore ọ̀fẹ́ kí ó máa pọ̀ sí. Ìdí nìyí tá a fi fẹ́ gbé iṣẹ́ ìránṣẹ́ tòní yẹ̀wò, ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ àti ìdápadà. Ẹni tí ó bá káàánú fún ẹ̀ṣẹ̀ rẹ̀ nítòótọ́, yóò jẹ́wọ́ wọn, yóò sì ṣe ìdápadà tí ó tọ́ bí ó bá ṣe ṣeé ṣe. Èyí ṣe pàtàkì púpọ̀ fún ìgbàlà wa. Ó ṣe pàtàkì púpọ̀ fún àlàáfíà àwùjọ wa àti ìgbé ayé ìrọ̀rùn nínú ẹbí àbí ní gbogbo ọ̀nà wa. Nítorí náà, ẹ jẹ́ kí a jọjọ máa bá lọ bí ẹ̀mí Ọlọ́run yóò ṣe bá wa ṣe iṣẹ́ ìránṣẹ́ náà ní ti tòní. Ìbéèrè àkọ́kọ́ tí a ó sì gbé yẹ̀wò nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé, kí ni Bíbélì fi kọ́ wa nípa bí ó ti ṣe pàtàkì tó fún wa láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa? A ó lọ sí ìwé Númeri 5:6-7. Numbers 5:6-7. Sọ fún àwọn ọmọ Ísíráélì pé, nígbàtí ọkùnrin kan tàbí obìnrin kan bá dá ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tí ènìyàn dá, tí ó ṣe ìrékọjá sí Olúwa, tí Olúwa rẹ̀ sì jẹ̀bi, nígbà náà ni kí wọn kí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀, kí
ki o si san esan ese re le oju owo ki o si fi idamarun re le ki o si fi fun eni ti o mi jebi re koko ti a fe mu jade nibi o ni jijewo ese jijewo ese gbogbo iyoku be lorun ba se ran wa lowo a ma salaye nitori pe ninu jijewo ese eyi to ni se pelu ise tutu Kristi Jesu ti ba wa mu kuro nipa iku re lori agbelebu o la se ngbadura loni ni oruko Jesu Kristi sugbe le ti olorun fi si kawo wa to je pe atunse ti omo eniyan le se o ni a pe ni idapada te eniyan ba jewo tan atunse to ba ye ko se igbese to ba ye ko gbe o gudo gbe e je ki a jo ma fi okan gbadura ki a ma ba ise ranse na lo oluwa yo to wa sona nje olorun ti e mo wa so ni ohun kan ti a le fi pamọ fun olorun wa e je ki a wo numeri ori keta ori kejilelogbon ese keta lelogun numbers 32:23 oro olorun fi ye wa wipe sugbon bi eyin ki yo ba se be ki e si eyin dese si oluwa ki o si da yin loju pe ese yin yo fi yin han ko sohun to pamọ niwaju olorun bi oju eniyan ori oju olorun ri a wa so ile lati da wa lebi bi ko se pe e je ka mo pe niwaju eleda wa kedere ni ohun gbogbo han nitori na ki lo wa de ta ma fi farapamọ fun olorun wa e ma ja farapamọ fun ebere ori kerin ese ketala Hebrews 4:13 olorun so fun wa wipe ko si si eda kan ti ko farahan niwaju re sugbon ohun gbogbo ni o wa ni oho ti a si sipaya fun oju re eni ti a wa ni ibalo olorun wa niyan o ko si ohunkohun to pamọ niwaju olorun wa ki olorun alaanu ki o ma to wa sona a wa lo si iwe owe ori kejidinlogbon ese iketala Proverbs 28:13 a o wo abala akoko iwe yi eni ti o bo ese re mole ki yo si se rere eje ki a pari re sugbon eni keni ti o jewo ti o si ko sile yo ri anu iwe owe ori kejidinlogbon ese iketala Proverbs 28:13 eni ti o bo ese re mole ki yo se rere sugbon enikeni ti o jewo ti o si ko sile yo ri anu adura wa ni wipe anu iwu ti olorun seleri yo je ipin enikookan wa bi a ba se n gbegbese lati tele lana olorun lati se igboran ni oruko Jesu Kristi ami a o tun wa wo bawo ni a se gbodo se ijewo ese wa ni pato nje a nilo lati so ni pato ese ti a n jewo re a o wo apeere bi o se wa ni majemu lailai Leviticus ori 5 ese 5 Leviticus 5:5 yo si se nigbati o ba jebi okan ninu ohun wonyi ti o jewo pe ohun ti se li ohun na itumo re ohun ti eyan ba se ni o gbudo jewo ni pato nigba miran awon eyan ma n gbadura boya adura wipe oluwa to ba ni ona ta ti se eyi o ti funa doko rara bi a ba jale a o ni so pe oluwa jowo dariji mi mo ti dese dipo eyi a o so pe baba ohun teni yen ba se mo ji 100 naira owo arakunrin lagbaja mo pinnu lati da owo naa pada fun won si bebe ki o dariji mi jọwọ baba dariji mi nitori pe mo jale ohun teyan ba se pato ko so baba mo soro ti o ye sawon obi mi mo se ori pupun si won mo se agboran jọwọ dariji mi saanu fun mi je ki n baanu re pade je kokan baba mi o yo si mi abi je kokan mama mi ko yo si mi agbudo so ni pato ohun ta se olorun alaanu yo ran wa lowo eyi ni ijewo ese
ni tooto ati igbese ni bi pe a fe se idapada a fe se atunse e je ka wo apere oba Dafidi nigba ti Dafidi jewo ise re kini olorun se orin Dafidi keji leni ogbon ese ikarun Psalm 32:5 emi jewo ise mi fun o ati ese mi le mi ko si supamo emi wi pe emi o jewo ri koja mi fun Oluwa iwo si dari ebi ese miji Olorun ye o don dari jini e je ka gbo lesese bi oba Dafidi se so opo igba awon eyan ma se itoka si oba Dafidi eni ti Olorun feran julo eni bi okan Olorun anu ti oba Dafidi gba ni opolopo ma ntenumo sugbon won o ki wo bawo ni oba Dafidi se ma kaanu fun ese fun asise re ati ijewo re papa julo ironu piwada ti oba Dafidi ba kaanu to gbagbe gbogbo aso igun wa ti yi gege bi oba to rera isile patapata asise be ki pada sinu re mo e ma je ka ma toka si oba Dafidi lai shitan lati gbogbo igbese ti o nge fun ijewo ese ati atunse ati pe iyo ni pada sinu ohun be mo ma ka be le kan si orin Dafidi keji le logbon ese ikarun Psalm 32:5 emi jewo ese mi fun o ati ese mi le mi ko si fi pamo emi wi pe emi o jewo ri koja mi fun o iwo si dari ebi ese miji ki Oluwa ki o re nikankan wa lowo a tun lo si majemu titun bawo ki a wo apere miran ti o tun le ba wa tan mole ti oro e ki oye re ki o tubo ye wa ni kikun ibere ni wipe bawo ni Sakeu se fi ijewo ese tooto ati ironu piwada han eyi wa ni irere Luke ori kokandilogun ese ikejo Luke 19:8 Sakeu si dide o si wi fun Oluwa pe wo Oluwa abo ohun ini mi ni mo fi fun talaka bi mo ba si fi esun ike gba ohun kan lowo enikeni mo san pada ni ilopo merin ki Oluwa ko ran enikankan wa lowo Sakeu se atunse nipa idapada fun awon ti o ja lole eyi fi han bi okan re ti gbogbe to ati bi ironukuwada ati ijewo ese re ti je otito to a tun ni lati se idapada nigba ti a ba ti o ba sese leyin ti a ba ti jewo ese naa tan ele ni ede gesi da mo si restitution ti eyan ba so pe ha ohun ti mo se iburu jai agbodo satunse gege bi a se ko si bi wipe ti o ba sese ti o ba sese fun apere mo ti gbo eni ti o so nipa bi ohun se jale omo eni keji aladugbo eni na fo bata sa sita arakunrin yi gege bi odomokunrin ipata omokunrin oko bata na ko sa lo o ti lo dada aye bata ti baje gbogbo e ti se leyin opo odun o ba Kristi Jesu pade o se ronu piwada eyi ta n so yi batabata o ti baje ko si bo se le tu riru bata yen mo sugbon fun igbese idapada pelu adura iru eyi a fi okan to ni bata se owo Olorun ati to lo pe jowo lojo bye emi ni mo se nkan bye ma binu si mi ti eru ba n ba wa a le mo ni tiju eni na dani pe ko jo ko ba be sugbon gbudo jewo awa ni ibeere pe ko ma binu o e se tan lati da pada o bi o tile je pe kii se iru e pe to ba le fun yin suru ara pada a se o da mi loju pe iru eni be ga so pe ko ma lo sugbon gbudo se idapada gẹgẹ bi a ti se so nise iranse tatẹyin wa ti iru ele ba wa lawujo wa bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń sọ pé Oluwa ò tirẹ ni mo ṣe mò ń tẹ̀lé ọ ẹ̀sìn tó wù kó líkálukú máa ṣe tí ẹnìkan bá náwó àwùjọ náwó ìlú
o ye to ba fe se ronu kuwada to to nkan te yan ti to ti ko sa lo to ti ko pamu odun marun odun meta seyin to ba so pe ronu kuwada to to o ye ko da pada pelu ele agujo wa yo si toro on gogo yo lo dede olorun yo ko wa mo se o yo si ki alaafia okan ati taraku le je ti wa ki awujo wa ni tesiwaju ati papa jule ijoba run ta nle ki ore ofe olorun ko le mu wa debe o ni eredi ise iranse won yi bawo ni bibeli se tumo pe agbodo pari ija pelu eni ti a ba se e je ki a wo ilere mati ori karun ese keta le ni ogun titi de kerin le ni ogun Matthew 5:23-24 nitori na bi iwo ba mu ebun re wa si ibi pepe bi iwo ba si ranti nibe pe arakunrin re li ohun kan ninu si o fi ebun re sile nibe niwaju pepe si lo ko ba arakunrin re lajana nigba na ni ki o to wa ibun ebun re bo ni ba se ri ka ma pari ija ka ma jewo se dede wa ki o to di pe iyan lo ngbadura lo ngbawe aba lo le ijosin olorun yo ran wa lowo ko so to soro se foluwa iwe jacobu ori karun ese ikerin di ni ogun yo tun ba wa tan mole si James 5:16 oro olorun so fun wa wi pe eje wo ese yin fun ara yin ki esi ma gbadura fun ara yin ki a le mu yin lara da ise ati adura lododo ise ti adura ododo nse le agbara pupo egba mi laye lati ka le kan si eje wo ese yin fun ara yin ki esi ma gbadura fun ara yin ki a le mu yin lara da ise ti adura lododo nse le agbara pupo oluwa yo ran wa lowo nje olorun se tan lati dari jiwa bi a ba jewo ise wa ni toto be ni Johanu kini ori kini ese ikesan o so fun wa wi pe bi awa ba jewo ise wa olooto ati lododo le ohun lati dari ise wa jiwa ati lati we wa nu kuro ninu asododo gbogbo eje ka jewo yo si dara fun wa ni oruko Jesu Kristi bakan na iwe owe ori keji din ni 30 ese ketala ati ka saaju awa ka abala keji aka ni kikun eni ti o bo ise re mole ki yo se rere sugbon eni keni ti o jewo ti o si ko sile yo ri anu lekan si abala keji sugbon eni keni ti o jewo ti o si ko sile yo ri anu adura wa ni wipe anu olorun yo wa ni kokan wa ri ni oruko Jesu Kristi eje ka jewo ki a si ko ona palapala ona ise ona idoti ki a ko sile ori Dafidi kerin din ni 90 ese karun Psalm 86:5 nitori iwo oluwa o seun o si mura lati dariji o si po le anu fun gbogbo awon ti o nke pe o ana olorun yo wa wari o je ka gbekele oluwa yo dara fun wa ijewo wa gbodo so ise ti a se ni pato ki a so ise ti a se fun olorun ise si wa ko le je tewo gba ni waju olorun nigba ta ba pa ise mo ti a ko jewo re jewo ise to to yo yori si idapada bi o ba se se e je ki a gbadura olorun anu e wa dari asedede wa jiwa e jowo e fun wa ni igboya ati ori ofe lati le jewo gbogbo ise wa ni okookan ki a si se ipada ati atunse bi ba se se olorun alaanu e tu awujo wa se e tu aye wa se e tu idile wa se anu yin ko wa wari ko le dara fun wa ka le gbadun fun iya ni pekun ni oruko Jesu Kristi oluwa wa amen.

07076407 tàbí kí ẹ pè sórí ẹ̀rọ 07076844653. Ẹ tún lè pe àwọn Elétò ìlera wa sí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí 08033897470. Kí Olúwa Ọlọ́run àlàáfíà kí ó wà pẹ̀lú wa. Ẹ̀yin àlùfáà bí ìlú ni Isaac Olúwaṣẹ́gun.

Adaba 88.9 FM. At

0: orúkọ tèmi ni Bọ̀bọ́lá Gbẹ̀ngà, Master One of Entertainment káfàtà. Mo tún dé sí yín lọ́rùn lórí ètò iṣẹ́ ọwọ́. Ẹ ṣáà mọ̀ bá ṣe ń ṣètò lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Abala méjì gangan labala tá a pé ètò yìí sí. Abala àkọ́kọ́ la pè ní ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n. Abala ẹlẹ́ẹ̀kejì la pè ní àṣírí iṣẹ́ ọwọ́. Àṣírí iṣẹ́ ọwọ́. Torí àwọn nǹkan tá à ń yiri wò kínní ó jẹ́ ó tóbi gan, ó dàbí kọ́ọ̀sì ni. Bí ìgbà tí èèyàn bá lọ sí IA institution kínní tá à ń yiri wò yìí kọ́ọ̀sì kan ni ní IA institution tó yẹ pé tọ́mọ máa lọ sí ilé ẹ̀kọ́ gíga tá lo ọdún mẹ́rin gbáko tá lọ bá fi kọ́ ẹ̀kọ́ yìí òun là kàn mú wá fún àkókò péréje. Torí ìdí èyí gangan la ṣe lè mú ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n torí ká lè tètè yírí ẹ̀wò ká lè tètè gbọ́ yẹ́bú ká lè tètè nànánà ẹ̀ torí ẹ̀ là ṣe mú ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n. Ẹ wò ó lọ́jọ́ tòní náà torí ìdí èyí a lè má ní mú ìṣẹ̀lẹ̀ akọ́nilọ́gbọ́n wà. Abala ẹlẹ́ẹ̀kejì la máa wò lọ lọ́wọ́ kan abala àṣírí iṣẹ́ ọwọ́. Ẹ wò ó ẹ jẹ́ ń sáré dé ilé iṣẹ́ Technology City tí n bá wá dé màá ṣàfihàn àlejò mi ṣe ń gẹ́ tiẹ̀ à ń gẹ́ tiẹ̀.
1: Ẹ mà kú oríire ti Technology City tó dé yìí o.
2: Níbi tó kún fọ́fọ́ fọ́lọ́wọ́ gbogbo tó ní í ṣe pẹ̀lú sólà.
3: Láì iná bá wálé ògùnkùn wá lọ ìmọ́lẹ̀ dé.
2: Bára bí lè múná lọ kí wọ́n múná lọ sólà ti wà lówó pọ́ọ́kú.
4: A dẹ̀ ń dúpẹ́ lọ́wọ́ àwọn akọni ẹ̀dá tó gbélé gọ́ọ̀sì wọlé yìí wá.
2: Fáṣírí oyè tí sólà ń bá jáde láti fàtì wá tú sí wa lọ́wọ́.
4: Ní Technology City ti Ralepo Palace àràkálẹ̀.
2: Gbogbo owó bàǹbàǹbà tí wọ́n fi ń ṣẹ̀rùbà yín tẹ́ fi rò pé yín ò tó lò.
4: Fáì ẹ gbàgbé.
2: Ẹ máa bọ̀ tààrà ní Technology City.
4: Ẹ̀yẹ́ gíní àsàtẹ̀yìn contractors pẹ̀lú individuals.
2: Ẹ wá máa kó lẹ́yọlẹ́yọ double double dọ́sí dọ́sí plenty plenty.
4: Láwọn original durable and affordable solar components and materials.
2: Bí solar battery,
4: solar panel,
2: solar freezer,
4: solar cable,
2: solar fan àti solar pressing iron.
4: Títí dorí hot plate àti controller.
2: Àti gbogbo nǹkan tá ẹ bá fẹ́ lórí solar.
4: Bó ṣe installation tàbí repair tàbí rebuild tàbí recoupe tàbí upgrading.
2: Kí yẹ ti ń lò tẹ́lẹ̀ wá dọ̀tún padà.
4: Ẹ máa bọ̀ ní shop 217
2: Ìrálẹ́pọ̀ Palace Àràkálẹ̀ Àkúrẹ́.
4: Telephone 070-3065-6274.
2: Bonus àti promo dẹ̀ ń lọ lọ́wọ́ báyìí o ní Technology City.
4: Let's go
3: there.
0: Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kọ̀ sí wa nílé iṣẹ́ Technology City, ilé iṣẹ́ tọ́lọ́rọ̀ bá mi yọ̀ǹda dọ́là sólà fún ilé iṣẹ́ tọ́pọ̀lọpọ̀ sólà system kalẹ̀ tó kúnlẹ̀ bìbà sí àwọn sólà panẹ̀ kan tún ṣẹ̀ṣẹ̀ dé báyìí àwọn latest technology. Ẹ mọ̀ pé Technology City àwọn gangan ibẹ̀ gangan lẹ ti máa rí àwọn latest technology tó bá ṣẹ̀ṣẹ̀ ń dé àti shade panel tó yẹ pé tí coverage bá wà lórí ẹ̀ tí ò nípa lára ẹ̀ ó tútù balẹ̀ ó ti kúnlẹ̀ bìbà nílé iṣẹ́ Technology City àti ṣe solar panel àtàwọn solar fan lóríṣiríṣi solar battery ni solar freezer ni solar hot plate ni. Oní freezer sílé tẹ́lẹ̀ ò ń wá solar system tí ó ju bíi 600,000 naira tó o lè gbé freezer tó o ní sílé tẹ́lẹ̀ kọ̀ sílé iṣẹ́ Technology City. Àwọn gangan ni mùṣèmúṣe wọn dámúṣe iwu freezer tó o bá ti lò tí a ti sọ wẹ̀ fún ọ wọn á sọ iye tó máa gbé bó ṣe pé package 600,000 naira ló nílò láti ṣe wọn á sọ fún ọ bó ṣe package 800,000 naira wọn á sọ fún ẹ lọ́wọ́ kan tí wà á dẹ̀ máa jẹ̀gbádùn tí wà á máa dayé digital one time. Ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ kàn sí wa a wà ní shop 217 ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Ìrálépo Palace gangan ibẹ̀ gangan lákalẹ̀ bìbà sí tá a ti ń gbé jíṣẹ́ tó lúwọ́ ọlọ́rọ̀ bá mìíràn wà. Ẹ lè máa pè wá sórí 090-32-37-30-11 090-32-37-30-11 tàbí 070-30-65-62-74 070-30-65-62-74. Ẹ wò ó ẹ tún jẹ́ àwọn abala ẹlẹ́ẹ̀kejì náà abala àṣírí iṣẹ́ ọwọ́. Níbi tá a ti ń sọ̀rọ̀ nípa eré orí ìtàgé gbogbo àwọn àṣírí tó jọmọ́ eré orí ìtàgé gbogbo ẹ̀ la máa ti ń tú yẹ́bẹ́yẹ́bẹ́ láti bíi ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti darapọ̀ mọ́ wa àì bóyá kó o béèrè lọ́wọ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé ṣó gbọ́ tó bá ti sọ pé òun gẹ̀ẹ́tì ẹ̀ ní ṣó gẹ̀ẹ́tì ẹ̀ tó bá ti sọ pé ó gẹ̀ẹ́tì ẹ̀ bó ṣe àgbàdo ni kó o rà fún kó lè sọ lára ohun tó ti gẹ̀ẹ́tì kó lè sọ fún ọ kí ìwọ náà lè gẹ̀ẹ́tì ẹ̀ ká jọ gẹ̀ẹ́tì ẹ̀ one time. Ibi tá a bade náà láti máa tẹ̀síwájú lọ́jọ́ tòní o torí àlejò mi asọ̀tà àná másọ̀ tòní gbogbo ọjọ́ kìkì ọ̀tún ọ̀tún ni. Ibi tá a bade la máa tẹ̀síwájú. Ẹ wò lónìí I'm happy to have a veteran with so many years of experience in knowledgeable, wisdom able. Etu wo pe ki lo je wisdom able? Tori eni to ba ti so yinpo nile ana, ohun na lo ma tun mo e. Eni to ni opolopo ogbo, ohun lo pe ni wisdom able, intelligent, great personality.

0: ọ̀pọ̀lọpọ̀ ẹ wo ẹ já tún tẹ̀síwájú lọ́jọ́ tòní ẹ téèyàn bá rí ọlọ́rọ̀ ọ̀yàn sọ̀rọ̀sọ̀rọ̀ lè yàn dà ẹ lónìí sà torí ọ̀pọ̀ àwọn ọ̀yàn ẹ mọ̀ pé láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn láti sọ oríṣiríṣi bó ṣe lè dánwó bó a ṣe lè bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ láti sọ ẹni tó bá wá fẹ́ mú iṣẹ́ eré orí ìtàgé yìí gẹ́gẹ́ bí iṣẹ́ kí ni àwọn kọ̀ọ̀kan tó nílò kí ni àwọn ìgbésẹ̀ tó nílò láti tẹ̀lé láti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí.
1: Ìgbésẹ̀ àkọ́kọ́ tó ní láti kọ́ gbé ni wípé ká gbà pé o ti kọ́ṣẹ́ yẹn o ti mọ iṣẹ́ yẹn o wá fẹ́ bẹ̀rẹ̀ sí ní produce kó máa sọ iṣẹ́ yẹn di owó kì í ṣe ẹni tó ṣẹ̀ṣẹ̀ ní interest ẹni bá kọ́kọ́ ní interest pé mo kàn fẹ́ ṣe iṣẹ́ yìí akọ́kọ́ lọ kọ́ ni a lọ súnmọ́ àwọn tó mọ̀ ń pa ẹ̀ wọ́n á júwe ọ̀nà fún mo sọ pé kò sí nǹkan tó yẹ ká máa fi pamọ́ fún ara wa ní àṣírí ibiṣẹ́ yìí ṣe rí ṣùgbọ́n àwọn kan wà wọn ò fẹ́ kẹ́lòmíì ó mọ̀ wọ́n wọ́n máa sọ pé irun ni o igba ni o ẹ lọ mú orí ewúrẹ́ wá ẹ lọ mú àgùntàn wá oye báyìí lè máa san fún owó registration oye báyìí lè máa san fún kẹ wọ́n fi ń ṣẹ̀rùbà wọn kò sí nǹkan tó ṣòro ń bẹ̀ ní ọjọ́ tí olódùmọ̀rẹ́ ti dá ẹ̀dá sílé ayé àbí tí ìyá èèyàn ti bí èèyàn ló ti ṣe èèyàn ní artist kan tá à ń pè ní ṣebẹ́ ni tó ń art ni wọ́n ń pè ní artist ẹ̀ta ni òkè art láyé àfi non living thing non living thing gan to my heart ṣe rí bí wọ́n ṣe gbin iṣu tí wọ́n tíṣu bẹ̀rẹ̀ sí rúwé títí tó fi ta díẹ̀ díẹ̀ yẹn acting ni when you move from one place or one stage to another stage acting ni gbogbo ẹ̀ so kò sẹ́dá tí ò kì í ṣe eléré tẹ́nìkan bá ti wá ń halẹ̀ ẹ̀yà gbọ́dọ̀ ṣe bá irọ́ ni gbogbo ẹ̀ ṣùgbọ́n professional eléré wá wà tó ti yé yín bẹ́ẹ̀ yẹn kò sẹ́ni tí ò kì í ṣe olórin tẹ̀lé kọrin báyìí ṣùgbọ́n o kì í ṣe professional olórin ìyá tó ń takara yẹn tẹ bá ń gbọ́ voice wọn àwọn tó ń taṣọ yẹn tẹ bá ń gbọ́ ńgbà míì ọmọ kan bẹ ńgbà kan bọ́sẹ̀ lórúkọ ẹ̀ ó ń gbé nílé kan ní yàbá àwà ládùúgbò yẹn ńgbà yẹn ìyá ẹ̀ lọ́mọ yìí ń kọ kísà nínú orin oníkàgbé wọ studio mo ní kó o tó wọ studio yẹn ó máa ti kọ́kọ́ ní àwọn kan tó bá kọrin a bá àwọn èèyàn kọrin wọn gbé lọ nígbà tá a máa dé studio àṣé ìdí ata rodo ibi tí wọ́n ti ń fọṣọ àbí ibi tí wọ́n ti ń lọ ata ibẹ̀ lọ́mọ ti lè kọrin ọmọ la inú tì ní studio kò yé mọ́ so ọmọ yẹn olórin náà ni ṣùgbọ́n kì í ṣe professional olórin so if you want to become a professional filmmaker àwọn kan tó kọ́kọ́ lè tó láti kọ́kọ́ fi sọ́kàn ni pé ìbàjẹ́ máa wá o máa prepare láti pàdé ìbàjẹ́ owó jíjẹ máa wá máa prepare láti pàdé ẹ̀ ìlara máa wá máa prepare láti irú bí mo ṣe ń sọ̀rọ̀ yìí báyìí o fẹ́ sọ fún mi pé inú gbogbo àwọn tó jẹ́ artist ló ń dùn sí nígbà tí mò ń bẹ́ àṣírí tó wà ń bẹ́ kó lè jẹ́ inú gbogbo wọn ìwọ̀nba àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ olótìtọ́ nínú wọn máa dùn sáwọn kan tá à ń sọ yìí torí ọ̀pọ̀lọpọ̀ gan ò pass through ibi tó yẹ kán pass through dé ẹni tó fẹ́ pera ẹ̀ lọ́gàá èèyàn òun gan ò mọṣẹ́ yẹn so ibi tí àwọn èèyàn wá ti ń ṣìnà nìyẹn ẹni tó ń polówó aṣọ fún yín kì í ṣe gbogbo wọn ló mọ̀ nípa aṣọ tí wọ́n ń polówó ẹ̀ some people that call themselves professionals they are not they are not trained àwọn náà ó rí ihe ńlẹ̀ ibì kan ni tí wọ́n wí pé ah kí ni mo tún lè ṣe o ẹ jẹ́ kí n máa art do you want to ṣe ẹ mọ̀ pé actor ni kí lorúkọ ọmọbìnrin tó máa ń ṣe dátú ṣe pè fúyọ̀ lórí tí wọ́n ń gbé lórí social media yìí antiramọ́tà
0: bẹ́ẹ̀ni
1: yẹ̀bi actor yẹ̀bi àwọn èèyàn ń pè é ṣe bí wọ́n ń wò ó o fẹ́ sọ fún mi pé tó o bá padà lọ bèrè pé kí ló sọ lánà bó yẹ débi pé o ti máa kọ play but actor ni òun ni mo fi sọ́lẹ̀ nǹkan pé ẹ rí i pé mo sọ́ lẹ́ẹ̀kan pé kò sẹ́ni tí ò kì í ṣe actor kò sẹ́ni tí ò lè áàtì bó jẹ́ pé oorun ló mọ̀ ọ́ sùn gan ẹ̀ gbé síbi tán ti ń sun oorun á dẹ̀ mọ́ sùn bẹ́ẹ̀ ohun àti lọ nìyẹn so ìwọ tó bá fẹ́ di professional tó fẹ́ máa fi powó tó fẹ́ sọdá iṣẹ́ máa retí èébú ń bẹ̀ ọ́ ìlara máa retí ẹ̀ ń bẹ̀ àti àwọn nǹkan míì tó jẹ́ pé kò ń ṣe nǹkan tó yẹ kí àwọn èèyàn ó ṣe sí yín àwọn òwo ló dẹ̀ fẹ́ ṣe kò ń ṣara ìta o kò sí nǹkan tẹ́lẹ́rẹ́ bá ṣe lójú ara ìta tara ìta ò ní gbà á ṣùgbọ́n eléré ló máa ṣàtakò eléré àwọn tó jẹ́ colleagues ẹ ló máa sọ pé kí ni ṣe báyìí ṣùgbọ́n wọ́n á máa rẹ́rìn-ín they will not tell you the fact so kọ́kọ́ fìyẹn sọkàn lẹ́yìn ìgbà yẹn kinní kan wà tí wọ́n ń pè ní capital iná kò sí gbogbo business tí ò ní ìdí capital that is fund owó to ba ti le ni owo to fe fi.

0: bàbá kẹrẹwà dé balẹ̀ kasagwa lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo jaijaijai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtọbìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kán lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹwà ni ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má le gbápá má le gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹwà ni ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀mí kì í ṣe ti bàbá kẹrẹwà wà pé mi débẹ̀.
1: Mo kí onílé, mo kí àlejò. A ní fàìsàn lùgbà. Orúkọ tí èmi ni Babangana, tí gbogbo ayé máa pè ní Bàbá Kẹrẹwà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
2: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
1: Phone number mi 08164122777.
3: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣẹ ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ yìí ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà. Ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri. Nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa capable láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Àdá fún ọ̀rẹ́ ò lè gbéra dáadáa, má fi dẹ́gbula.
1: Bàbá Kẹrẹwà,
2: kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
3: Ibẹ̀ ló wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírí sọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
1: 08164122777.
3: Bóyá wọ́n ṣe ẹ̀yọ ẹ̀ márùn ẹ̀ mẹ́fà kí lẹ̀ tó mọ́ bó ṣe ṣe ẹ̀yọ ló ṣe mọmi. Àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Nǹkan báyìí ló ń ṣe o ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi bóyá ó wá nítorí ọkọ rẹ̀.
2: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
1: Bàbá Ngana, Bàbá Kẹrẹwà. Phone number mi 08164122777 08164122777.

La to dara foju sona lati je won omo eyin dana. Akoko ati gbagba jo ri adura. Ki kero ra bi amo so imota. To fe fi pa gbo meje ki ko ro loju re. Lori omo. Yo tu ba tere o. Bi ati pade Jesu abi amo orun. Bi pade adura pataki. Ki o waye ni ojo Wednesday. Ojo keto osu kefa. June 3rd 2026. Lori oke alabi amo prayer mountain to be lojo na irese. Irese nilu akura. Ago mejo wuro. 8 a.m. Bi pade adura yo gbina ya. Akori pade adura yi ni. A o ni fi ku omo da mi mo. O ya so be. Woli Josu Olayi wala baba alabi amo. Pẹ̀lú àwọn ẹni ìpè mìíràn ni Ọlọ́run yóò lò níbi ìpàdé àdúrà alákànṣe yìí. Bákan náà lẹ̀sùn tún lè dẹ àpò mọ́gun lọ́gọ̀ àwọn ọmọ Ọlọ́run ní gbogbo òwúrọ̀ ọjọ́ Wednesday láti fàdúrà gbàre jàjàbọ́ lọ́wọ́ ogun tí fojoojúmọ́ lẹ́fùrù kọ̀ọ̀kan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pè sórí nọ́mbà yìí 0703981940 pariwo kọ́ wípé a ò ní fi kú ọmọ dá mi mọ̀ lórúkọ dé.

0: adúpẹ́lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ àti àǹfààní ẹ̀ lórí wa lónìí. Mo kí gbogbo ẹ̀yin tí ọlọ́run fún láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí lọ́wọ́ wípé ẹ kú déédé àsìkò yìí o, ẹ káàbọ̀ sórí ètò yìí àkànṣe ètò ni tí ọlọ́run ó tún ti lo màmá ìránṣẹ́ ọlọ́run màmá wòlíì senior mother prophetess Fọláṣadé Ọláyinka tí gbogbo èèyàn mọ̀ sí màmá ọ̀kan kókókì láti ìjọ CNS ìyanu olúwa ọ̀kan kókókì ní Àwùlẹ̀ Road nílùú Àkúrẹ́ ń gbé. Mátíwù Adékúnlé Ọládèjì lorúkọ mi o, tí gbogbo èèyàn ń pè ní òdòdó, mò ń bọ̀ náà ẹja gbọ̀n kankan náà.
1: Kani mo lè fi ọwẹ́?
2: Kani mo lè fi ọwẹ́ bàbá?
3: Ọ̀kan náà lánàá lónìí àti lọ́jọ́ gbogbo, òun ló ń pe gbogbo ènìyàn sínú ìjọ Kirimán Seraphim ìyanu olúwa ọ̀kan kókókì. Nínú àwọn ìsìn àti pàdé àdúrà wọ̀nyí, ọjọ́ Sunday school máa ń bẹ̀rẹ̀ laago mẹ́sàn-án àárọ̀ sí mẹ́wàá àárọ̀, nígbà tí ìsìn gangan máa ń bẹ̀rẹ̀ laago mẹ́wàá àárọ̀ sáago kan ọ̀sán. Ọjọ́ Tuesday ni ẹ̀kọ́ bíbélì laago mẹ́rin sí mẹ́fà ìrọ̀lẹ́. Ọjọ́ Wednesday ni pàdé àdúrà lágbára tá a pè ní Shilo máa ń wáyé laago mẹ́sàn-án àárọ̀ sí mọ́kànlá àárọ̀. Ọjọ́ Thursday ni àkókò ìgbaniníyànjú counseling laago mẹ́rin ìrọ̀lẹ́ sí mẹ́fà ìrọ̀lẹ́. Bákan náà, ìsọjí alágbára máa ń wáyé lọ́jọ́ Wednesday sí Friday tó kẹ́yìn oṣù. Ọjọ́ Wednesday àti Thursday aago mẹ́fà ìrọ̀lẹ́ sí mẹ́jọ alẹ́ ni o. Nígbà tí tọjọ́ Friday máa ń jẹ́ ìṣòro alágbára látàgo mẹ́wàá alẹ́ sí mẹ́ta òru. Ìjọ Kérúbù àti Sírafù ìyanu olúwa ọ̀kan kókó kìí wà ní number 23 Fapunda Street off Àwùlẹ̀ Road Àkúrẹ́. Màmá senior mother prophetess Fọláṣadé Ọláyinka ni Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí olùdásílẹ̀ àti alákòóso ìjọ yìí tí Ọlọ́run sì ń lò. Nọ́mbà yìí ni kẹ́ ẹ máa pe màmá sí 08035289344. Ẹ ò rí ìyanu gbà bẹ́ẹ̀ ti ń darapọ̀ lórúkọ Jésù.
0: Tọ́ ẹ jẹ́ máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí màmá wòlíì káàbọ̀ sí orí ètò màmá. Ẹ ti ẹ̀ gbàdúrà fún gbogbo àwọn èèyàn tí wọ́n ti ń dúró dè yín, tí wọ́n ti ń retí yín.
4: Ẹ ṣe àdúrà wa gbà. Orúkọ Jésù.
0: Àmì.
4: Orúkọ Jésù.
0: Àmì.
4: Orúkọ ẹ̀jẹ̀ Jésù.
0: Àmì.
4: A dúpẹ́ torí pé yẹn ni Ọlọ́run. Ọba tí ò fi wá sílẹ̀, ọba tí ò kọ̀ wá sílẹ̀, olùgbà ọ̀pẹ ẹ wa.
0: Àmì.
4: Ọba tó tún mú wa mọ ọjọ́ ìní, Ọlọ́run ẹ máa ṣe o, olùgbà ìyẹn wa.
0: Àmì.
4: Bàbá à ń lọ nínú ọ̀rọ̀ náà, ẹ máa bá wa lọ.
0: Àmì.
4: Gbogbo etí tó ń gbọ́ mi yẹn, ó yá ẹ máa ṣe rere.
0: Àmì.
4: Gbogbo etí tó ń gbọ́ mi yẹn, ó yá ẹ máa lọ̀lùyọ.
0: Àmì.
4: Gbogbo etí tí ó máa gbọ́ mi lónìí, mo ní kẹ́ ẹ máa ṣàṣeyọrí.
0: Àmì.
4: Bẹ́ẹ̀ ni kò rí.
0: Àmì.
4: Jésù, olúwa wa.
0: Àmì. Mọ́mì, mo mọ̀ wípé Ọlọ́run tún ti fi ọ̀rọ̀ ńlá ran yín sí gbogbo èèyàn lónìí. A fẹ́ jẹ́ gbogbo èèyàn ó tètè tẹ́tí gbọ́ ọ̀rọ̀ ọ̀hún. Ṣùgbọ́n lákọ̀ọ́kọ́, ẹ jẹ́ kó bá mi júwe ibi tí ìjọ Ọlọ́run tọ́lọ́run tọwọ́ yín gbé kalẹ̀, ibi tó kalẹ̀ sí.
4: Ẹ ṣe gan ni. Ìjọ wa wà ní Àwùlẹ̀ ní ẹ̀gbẹ́ iléṣà garaajì yẹn tá a bá ti gbabẹ̀ wọlé. Ilé epo kan ṣoṣo tí wọ́n ń pè ní Optima tí wọ́n bá ti kọjá ilé epo yẹn títí tún next sí, wọ́n ti rí sanbọ̀dù wọn bẹ̀. Wọ́n á gbabẹ̀ wọlé sí Fapunda Street. Fapunda Street ni tán bá ti débẹ̀ tán tẹ̀ bèrè sí Anes ìyanu olúwa ọ̀kan kókókì.
0: Tọ́ bó ti jẹ́ ònìyàn ò, gbogbo ènìyàn ni Jésù ń pè ká wá jọlá jadùn Jésù. Ọ̀dà mọ́mì, ní báyìí ẹ jẹ́ àwọnú ọ̀rọ̀ Ọlọ́run lọ, ẹ jẹ́ àgbọ̀rọ̀ Ọlọ́run mọ́mì.
4: Olúwa à ń lọ nínú ọ̀rọ̀ yìí máa bà wá lọ.
0: Àmì.
4: Mú lérí ògo rẹ sẹ́.
0: Àmì.
4: Etí tí ó gbọ́, ẹnu tí ó sọ, Olúwa ṣe wá ní re.
0: Àmì.
4: Ká lè yìn ọ́.
0: Àmì.
4: Ká lè gbé ọ̀gá.
0: Àmì.
4: Jésù, olúwa wa.
0: Àmì.
4: Ká tó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, mo fẹ́ kí ẹ tún gbé omi sílẹ̀ gẹ́gẹ́ bí a ti ń ṣe. Lórúkọ Jésù, Ọlọ́run á wà pẹ̀lú wa. Tó o bá dẹ̀ ti gbé omi rẹ sílẹ̀, ìwọ ní ẹ̀mí ìgbàgbọ́ wípé gbogbo ohun tó bá ti lò sí wípé ó máa di ṣíṣe fún ọ. Lórúkọ Jésù, ẹ̀mí mọ Ọlọ́run alàyè kò ní fi wá sílẹ̀ o. Gbé omi yẹn sílẹ̀ kí n tó ṣe tán. Màá sọ Sam tó máa kà sí, kò dẹ̀ ká nígbà méje ọ̀tọ̀ọ̀tọ̀. Àdúrà wa gbà. Lónìí, gẹ́gẹ́ bí mo ti máa ń sọ, mo ti sọ, mo ní kò sí wàásù mọ́. Bí kò ṣe wípé ká kàn máa pera wa sí àkíyèsí, ká máa ránra wa létí, torí pé a ti wà ní ìkẹyìn ayé. Ẹni tó bá rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nísìnyí, a ti mọ̀ pé a ti wà níkẹyìn ayé. Ṣùgbọ́n mo wá gbàládúrà fún gbogbo wa wípé a ò ní báyé lọ. Lónìí, ohun tí mo kàn fẹ́ kí oníkálukú wa ká tún fi ara balẹ̀ fún, òun náà ni irú ẹni ènìyàn wo ni olùdarí ní láti jẹ́. Yálà olùdarí ìjọ ni, yálà olùdarí ilé ni, irú èèyàn wo ló ń láti jẹ́, irú ẹni wo ló ń láti jẹ́. Gẹ́gẹ́ bí ìwé Tìmọ́tíù kínní orí ẹ̀kẹta, ó sọ kinní kan fún wa ńbẹ̀ láti ẹsẹ̀ ìkíní ńbẹ̀. Ó ní òtítọ́ ni ọ̀rọ̀ náà, bí ẹnikẹ́ni fẹ́ oyè bísọ̀bù, iṣẹ́ rere ni ó ń fẹ́. Ǹjẹ́ bísọ̀bù jẹ́ aláìlẹ́gàn, ọkọ aya kan, olùṣọ́ra aláìrékọjá, oniwa jije olufe alejo sise eni ti o le se oluko ki o ma se je omosin tabi onija tabi oloju kokoro bi ko se onisuru ki o ma je onija tabi olufe owo aimoye okunrin mi to le je oludari ijo olorun tabi oludari ile oludari na ni eni ta pe lori o eni ta pe ni balele se ki oludari na ni oludari ni bawo lo se ndari ile e bawo lo se ndari ijo olorun ijo ti e gba nkan ti bibeli so nbe yen gbogbo awon irin ajo to rin a foju wo gege bi oludari a foju wo e gege bi balele tori opo balele mi lo ti so ipo re danu opo balele mi o gbagbe iran e o mo wi pe won ma bi e gbogbo to gbele aye se o ma jin yen nigba to ba ti de odo baba ara irin ajo to ma jin na ni irin ajo idile re ẹni ajo idile re bawo lo ti se idile re si omo ta ko fo bawo lo se to won si loruko jesu a o ni se lasan ogun aye o de ni bori wa be ni o de tu so fun wa o ni eni ti o kawo ile ara re girigiri eni ti o kawo ile ara re girigiri se wa kawo ile ara re se o je balele to kawo ile ara e elomiran o kan bimo sile ni ko se le so kan won soro kan lojo kan won lobinrin la won mo fere oju iwa to je balele bawo lo se se ile ara e si bo lo se dari ile ara e si bawo lo se dari awon mo e elomiran wa to je wipe ko si nkan to mo bi ko se wipe tan ba fi ejo awon mo sun baye o ma de apara ba awon mo yen lowo ni iyen nikan lo fi sun mo awon mo ti e bale mi ati e jade o ma ra nkan were were o ma ra fa awon mo awon ma fi ma sere eyan mo mi e bo sibi ya set table e je ka joko bo se biscuit lo ra ko sun mo awon mo won yen ka awon mo yen sun mo ki awon mo yen je ore iro ni o eh daddy today onikaluku ma pa lolo won ti gba pe so goat de ti de so en to fi soludari ile eniyan elomiran to de ti joludari eni ti o le dari ile so le dari ijo olorun ni eni ti o mo bi irin ajo awon mo e ti ri so le dari ijo olorun loruko jesu a o ma ni se lasan ogun aye oni bori wa ele to onikaluku iba fi to omo re lakoko tabi ko se ohun to fe se ni kia kia ko de bojuto awon omo won yen kan ba wulo fun le igbeyin oni to won ko de ni foju si won ki lo de iwo balele iwo to pere lo lori ile ki lo de ki lo si e loruko jesu ogun aye oni bori wa ko ni kaluku ko jo ko tun le ara e se e tun le yin se e tun le yin se e je kan mo yin gege bi omo olorun e je kan mo yin gege bi oludari loruko jesu a oni se lasan ogun aye o de ni bori wa oludari eni to le je oludari ijo to le je oludari ile tori won a bere lowo e bawo lo se family e si a o de wa lara

0: Àlàáfíà Ọlọ́run àlàyé kò ní fi wá sílẹ̀. Jésù Olúwa wa.
1: Ọ̀dà Ọlọ́run tún ti lo màmá fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run fún tòní. Mọ́ mi kò tó di pé màá yọ̀ǹda yín. Ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan nípa omi àdúà.
0: Sáàmù tí ẹ ó kà sí omi yẹn, ẹ ka Psalm 3. Sáàmù tí gbogbo ayé mọ̀ ni, ṣùgbọ́n kà sí nígbà méje pẹ̀lú ìgbàgbọ́. Tó bá dẹ̀ ti kà sí tán, wá gba kókó àdúrà. Kókó àdúrà mẹ́ta yìí ló máa gbà sí. Ìkíní àdúrà náà ni wípé agbára ti sọ ní di ẹrú. Kọlọ́run kó bawí nínú ayé mi àti ìwọ. Èkejì, wá gba àdúrà wípé agbára tí ń sọ ẹ̀gbọ́n tí sọ di àbúrò. Kọlọ́run kó fi jóná nínú ayé mi. Ẹ̀kẹta nìyí, wá sọ fún agbára tí mú kí ènìyàn kó dẹni ìríra lójú olórí ẹni. Gbogbo agbára náà kọlọ́run kó dáná sun nínú ayé mi àti ìwọ. Bẹ́ẹ̀ ló dẹ̀ máa rí o, Jésù Olúwa wa.
1: Àmín. Tọ́ bó ti jẹ́ o nìyẹn, mọ́mì, mo nígbàgbọ́ pé ẹ gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́yìn ètò yìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Nítorí náà, ẹ jẹ́ ń fi nọ́mbà yìí síta tí a lórí ọ̀fẹ́ àtàǹfààní láti pe mọ́mì sí ìyẹn lẹ́yìn ètò yìí. Nọ́mbà yẹn rèé o, ẹ kọ́lẹ̀ 08035289344. Ẹ gbọ́ nọ́mbà òun lẹ́ẹ̀kan sí 08035289344. Nọ́mbà tó kọjá tààràtà sọ́dọ̀ mọ́mì nìyẹn. Ẹja júwe ìjọ Ọlọ́run fún gbogbo èèyàn lẹ́ẹ̀kan sí. Àti pé ìgbà wo gan nìpàdé àdúrà táwọn èèyàn lè wá tí wọn ó ti wá gba ìtúsílẹ̀ àti ìyanu.
0: Ẹ ṣe gan ni. Ẹni tó bá ti fẹ́ wá sí kẹ́rùbù àṣírà fún ìyanu Olúwa ọkọ̀ kókókì, kó gba ẹ̀gbẹ́ ilé ṣàgàràjẹ, kó gbà wọlé lọ́nà àwulẹ̀. Ilé epo tó wà ńbẹ yẹn, ilé epo kan ṣoṣo náà ni wọn pè ní Optima. Tó bá ti rìn síwájú díẹ̀, wọn kọ junction ọ̀dọ̀ tiwa, wọn dẹ̀ ti rí sábọ̀dù yẹn sí Annex ìyanu Olúwa ọkọ̀ kókókì. Wọn dẹ̀ gbabẹ̀ wọlé, wọn bèrè bẹ̀, wọn gbabẹ̀ lọ sísàlẹ̀. Bẹ́ẹ̀ ló dẹ̀ máa àdúrà wa dẹ̀ gbà. Èkejì ni pé àdúrà wa ọjọ́ Sunday, à ń bẹ̀rẹ̀ Sunday school wa ní aago mẹ́sàn-án. A dẹ̀ ń parí ẹ̀ lago mẹ́wàá. À ń bẹ̀rẹ̀ sáfíìsì wa ní aago mẹ́wàá. Aago kan là ń parí. Lórúkọ Jésù yóò dára fún wa. Lọ́jọ́ Tuesday, a máa ń ṣe Bible study ní ọjọ́ Tuesday. Aago mẹ́rin sí aago márùn-ún ni. Ní ọjọ́ Wednesday, a ṣe sílò. Aago mẹ́sàn-án sí aago mọ́kànlá ni. Oníkálukú tó bá dẹ̀ ti mọ̀, a gbomi ẹ̀ lọ́wọ́. Lórúkọ Jésù yóò dára fún wa o. Oníkálukú dẹ̀ mú gbàgbọ́ ẹ̀ lọ́wọ́. Bákan náà, a máa ń ṣe káṣẹ́lì ìyẹn ní ọjọ́ Thursday. A máa ń ṣe ẹni tó bá fẹ́ láti wá gba ìmọ̀ràn. Lórúkọ Jésù lọ́dọ̀ Ọlọ́run ni. Ìṣe lọ́dọ̀ ìmí ọmọ kékeré yìí, Ọlọ́run á dẹ̀ fún wa nímọ̀ràn tó dára. Lórúkọ Jésù a ní ṣiṣẹ́ o. Aago mẹ́rin sí aago mẹ́fà ìrọ̀lẹ́, oníkálukú àdè bá tiẹ̀ lọ. Bákan náà ni ọjọ́ Saturday. Ọjọ́ Saturday yẹn, mo yọ̀ǹda ara mi láti dá gbogbo ẹni tó bá wá lóhùn. Ìkíní láti cancel àwọn ẹni tó bá ti wá. Aago mẹ́jọ sí aago mẹ́wàá ni à ń ṣe ní òwúrọ̀. Lórúkọ Jésù a dára fún wa o, a ò ní ṣìnà. Jésù a dẹ̀ ràn wá lọ́wọ́. So a tún máa ń ṣe 3 days program níparí oṣù. 3 days program yẹn a máa bẹ̀rẹ̀ ní Wednesday tó last lóṣù ìsọjí ni. Aago mẹ́fà sí aago méje àbọ̀ àti ṣetán. Then Thursday náà ìsọjí ni. Friday ìsọjí náà la sì fi ṣe àìtí ìsísọ òru for now. Lórúkọ Jésù àdúrà wa gbà o. Tó bá tẹ̀ tí ń bọ̀, gbomi ẹ̀ lọ́wọ́, kò tún mú gbàgbọ́ ẹ̀ lọ́wọ́. Àdúrà wa a gbà, Ọlọ́run ò dẹ̀ ní fi wá sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ran program yìí lọ́wọ́, Jésù Kristi ọmọ Ọlọ́run á bá mi ràn yín lọ́wọ́ o. Ẹ ò dẹ̀ ní ṣe lásán, yẹ ní kúkú òjijì, wọn ní gbòkú ọmọ káyín mọ́lé. Jọ̀ọ́ túbọ̀ múra, ẹ túbọ̀ bá mi ran program yìí lọ́wọ́. Lórúkọ Jésù Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ẹ̀yin náà ò dẹ̀ ní wá sílẹ̀ o. Gbogbo wa ò ní wá sílẹ̀. Jésù Olúwa wa. Nọ́mbà tí wọ́n dẹ̀ pè lẹ́ẹ̀kan yẹn, òun náà ni à ń lò fún OPAY. 08035289344. Òun náà ni nọ́mbà OPAY wa. 08035289344. Òun náà ni nọ́mbà OPAY wa fún ẹni tó bá fẹ́ ṣe ìrànlọ́wọ́.
1: Tọ́ ọ̀dà bó ti jẹ́ o nìyẹn, nọ́mbà mọ́mì yẹn rèé lẹ́ẹ̀kan sí 08035289344. 08035289344. Ẹ máa pè mọ́mì báyìí, wọ́n máa gbé, wọ́n ó sì máa gbàdúrà fún gbogbo wa. titi igba mi ta tun ma gbalejo mama senior.

0: ṣe ẹ̀yẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Agbórí ìṣelọ́sẹ̀ jẹ́ lọ́bẹ̀. Ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògbólógbòó adé tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460619. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn. Wọ́n máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tó ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kó náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nù ná tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Bóyá àwọn wa fẹ́ bèrè ọ̀nà lọ́wọ́ mi àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi àbò fẹ́ bèrè lórí ọ̀nà àbáyọ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ròhun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ isoro ni agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba ti ma ke ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe kagun eju kadide nle ka wa janfani ewe ategbo eyi ta gun eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobirin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 tudu yemi lem opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh samu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so tun to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi esoju lase o ngba to ba dodo wa agbiyanju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi len opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: Eshun baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo bere si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma gbo gbogbo ara ni wohun bala mi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi te wura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi len opposite your

0: arúgbó ìgbani. Jagunjagun òde ọrún. Bàbá mi tí ń ṣẹgbẹ́ bàbá ńlá gbogbo ènìyàn.
1: Kábíyèsí Olódùmarè.
0: Ọba ń pè ọ́. Ẹni ọba bá pè. Tó bá ránṣẹ́ sí. Sáà. Ayé ẹ ti kúrò lójú kan.
1: Ha, ọba ń pè ọ́.
0: Bẹ́ẹ̀ni sá.
1: Bàbá, ó da ẹ tù. Ńgbà tásìkò bá tó.
0: Bẹ́ẹ̀ sá.
1: Ẹ tú àkùrí yẹn dáadáa, bàbá. Ọjọ́ wo ni pàdé yìí? Sílò tọdún ìgbà wo ni ó wáyé gan?
0: Ṣé ẹ rí sá. Tá a bá fẹ́ sọ̀rọ̀ sílò. Ó ti bẹ̀rẹ̀ ní Sunday tó kẹ́yìn oṣù yìí. Bẹ́ẹ̀ ni sá.
1: Sunday tó ń bọ̀ yìí gan nìyẹn.
0: Ni sílò ń bẹ̀rẹ̀. Tá a bá ti bẹ̀rẹ̀ Sunday tó kẹ́yìn oṣù yìí. Ìdí ni pé àwọn àdúrà kan máa wáyé ní Sunday tó kẹ́yìn oṣù yìí. Kò sẹ́ni tá a sọ fún èèyàn pé sílò ti bẹ̀rẹ̀. Fúnra èèyàn gan ló máa ṣe kí ni ló máa mọ̀ sá. Tá a bá ti bẹ̀rẹ̀ ní Sunday on the 31st. Tó bá ti di ọjọ́ Monday. Ìsọjí bẹ̀rẹ̀ nìyẹn sá. Òdòdó ọjọ́ Monday ni ìsọjí máa bẹ̀rẹ̀. Ṣé ẹ rí ọwọ́ yàtọ̀ sọ́wọ́? Ọwọ́ èèyàn yàtọ̀ sọ́wọ́ ẹ̀mí mímọ́. Bẹ́ẹ̀ ni sá. Ọwọ́ kan máa kan gbogbo èèyàn. Tó bá darapọ̀ mọ́ sílùú ọdún yìí. Ọwọ́ ìyípadà ni ń pè. Mi ò mọ bí téèyàn ti ń bọ̀. Mi ò mogun tó dé bá ọ. Sáàrí pé ó fi àyè lẹ̀ láti darapọ̀ mọ́ sílùú ọdún yìí. Lọ́jọ́ Monday ìsọjí. Ọjọ́ Tuesday ìsọjí. Ọjọ́ Wednesday ìsọjí. Thursday ìsọjí. Friday òru ni sá. A máa bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá. Mi ò lè sọ pé táìmù yìí ló máa parí. Òdòdó ìpàdé àdúrà yìí kò ṣeé fi ṣàwàdà. Ẹnìkan gbóhùn wòlíì. Ayé ti rò bóyá ò lè méèkì ẹ̀. Èmi sọ àsọtẹ́lẹ̀ ìyípadà rere máa dé bá ọ. Bẹ́ẹ̀ ni sá. Àtẹni ń wọ́ mọ. Àtẹni fẹ́ dìde. Kì í ṣe pàdé àdúrà pé àwọn kan ni. Bó o ti jáde tipẹ́ tí ò ṣiṣẹ́. Máa bọ̀. Jésù Olúwa ló ń pè ọ. Ẹ̀kẹ́rin nínú iná ló ń pè ọ. Kì í ṣe sínà máa dé jù mọ́. Ṣé ẹ rí sá. Àtàláìsàn. Àtẹni táyé sọ pé ó ti tán fún. Ìpàdé àdúrà kì í ṣe pàdé ẹnìkan. Kì í ṣe pàdé pé bóyá àwọn tó ń wojú Ọlọ́run fọmọ nìkan. Gbogbo téèyàn bá gbé wá. Òun ni sílò. Bẹ́ẹ̀ ni sá. Kì í ṣe Anna nìkan ló gbọmọ ní sílò. Ìdí tórúkọ ẹ fi wọ bíbélì bẹ́yẹn ni pé testimony tiẹ̀ ti. Ẹ sí pẹ̀lú mi.
1: Gbọ́ yín bàbá.
0: Gbogbo èèyàn ló yẹ kó wà ń bẹ̀.
1: Bàbá, abẹ́ ti wá sọ ìwé pé ọjọ́ Sunday 31st gan láti bẹ̀rẹ̀.
0: Bẹ́ẹ̀ ni sá.
1: A ṣe ìsọjí títí wọ ọjọ́ Friday.
0: Rally máa bẹ̀rẹ̀ ní 28. 29. 30 ni rally. Ẹ wo òdòdó program yìí máa nágbára.
1: Bàbá, ó dà bí program yìí ó ṣe lágbára tó ibo gan ni gbogbo èèyàn ń bọ̀ tá a ti pàdé gan.
0: Ẹ ṣe olú ìyá ìjọ wa ni. Gbogbo ibi tá ẹ bá ti ń bọ̀ sá. Ọ̀nà mẹ́ta ni mo gbàgbọ́ pé ó wọ ibi tí program yìí ti fẹ́ wáyé. Téèyàn bá ń bọ̀ látàkùrẹ́. Látòǹdó state. Mo ń bọ̀ láti Bìnín wà dọ́wọ̀. Bó o bá dọ́wọ̀ wá dákòkò. Béèyàn bá ń bọ̀ láti Àbújá. Béèyàn bá ń bọ̀ láti Kàrẹ́. Gbogbo ibi tó bá ṣáà ti ń bọ̀. Tó bá jẹ́ pápá báyìí ni ó máa dé Àkùngbá. Tó bá ti dákùngbá kó kàn nìkan máa gbé òun bọ̀ lọ́nà Súpárì. Ṣé ẹ rí sá ìjọ yẹn kò ṣòro mọ̀. Àárín méjì Súpárì àtàkùngbá ni. Ó ti máa rí bánà wa gàdàgbà gàdàgbà. Tó bá wá jẹ́ àwọn tó gba Èkìtì wọlé. Ẹ máa dé Mùrè. Ẹ máa dé Súpárì. Tẹ́ ẹ bá ti dé Súpárì. Ẹnìkan máa gbé eyín bọ̀ bí ẹni ń bọ̀ lọ́nà Àkùngbá. Ẹ ti máa rí ìjọ yẹn. CAC Marvelland. Olú ìyá ìjọ wa níbi tí mo ń sọ yìí. Ó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní sá. Oṣù kẹfà. Ó máa ní agbára.
1: Bàbá, ọjọ́ kan wà tó máa ń lágbára púpọ̀ nínú ìpàdé sílò lọ́dọọdún.
0: Ọjọ́ ìbí mi nìyẹn. Àárọ̀ kùtù láti máa súre fáwọn èèyàn. Bẹ́ẹ̀ ni. Ṣé ẹ rí tọdún yìí sá. Màmá fúnra wọn náà wọ́n ń bọ̀ wá kọ.
1: Màmá wo bàbá.
0: Màmá dọ́tọ fún mi àràgbáyé ni. Bẹ́ẹ̀ ni màmá ló máa kọrin. Láàárọ̀ kùtù. Láago márùn-ún máa kọ́kọ́ súre fún gbogbo èèyàn náà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti rora yín pé sá. Òdòdó. Ẹjẹ́ á mú tẹ̀gàn kúrò. Ẹjẹ́ á mú tirọ́ kúrò. Ẹjẹ́ á mú ti àsọdùn kúrò sá.

0: dodo o ma ni agbara
1: e je adodi keji ka gbo nipa silo todun ye a ba ti gbon foran yen tan ta tun pada de a tesi waju
2: silo 2026 ko ti to fun ipade adura lagbara olododun yen silo ni si Marveland ministry akori itodun yi ni oba npe o the king is calling 2 samuel chapter 9 verse 1 o wa ra ojo itu sile mama ro latojo monday ojo kini titi the sunday ojo keje osu kefa odun yi 1st to 7th june 2026 monday si thursday isoji lago merin role ojojumo ojo friday ojo karun ni asale adura ati oro aso tele bere lago mewa le moju ojo saturday ojo kefa to je ojo ibi baba woli fere jesu la gba ire aro lagun marun aro kutu ta si tun ajika ile olorun se lagun mewa aro waji ojo sunday ojo keje osu kefa ni dupe ajodun to dapo mo ipade adua talita kume agun mefa aro lo ma bere gbogbo e inu ile Jesus Christ Apostolic Church CAC Marveland Ministry kilometer 1 Akungba Road Ogangan supare akoko nipile ondo lo ti ma waje o gbaju gbaje olorun emi ni evangelist dr mrs funmi aragbaje ma wa nu silo todun ye lati forin emi fawo olorun so kale pelu evangelist adekunle bolaji awon evangelist Olorun to ma fi adura jaajaga ogun isojanu ni Pastor Bunmi Murphy Arole Prophet Samuel Edungola Olorun si ma lo baba woli agbaye ni Prophet Owa BF lati soro asotele woli sinu aye gbogbo eyan igbala iwosan itusile idande ati opolopo iyanu lo nduro de gbogbo eyan o olugbalejo ni Prophet Adesina Adejumo ti gbogbo eyan mo si fere Jesu Olorun ma lo baba ninu adura to gbona girigiri ijadu ojukoroju asi sele silo 2026 ya lagbara ma Ìwọ gangan lè rí kan.
1: Ó dá gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lórí ọ̀fẹ́ àtàǹfààní láti máa gbọ́ àkànṣe ètò yìí pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run Prophet Adesina J. Adéjùmọ̀ àti gbogbo èèyàn mọ̀ sí Fèrè Jésù láti ìjọ CAC Marveland Ministry. Bàbá ti ń sọ̀rọ̀ fún wa nípa ìpàdé àdúrà sílò ọlọ́dọọdún níbi tí Ọlọ́run ti máa ń dábìrà. Ẹ já ṣe báyìí ẹ̀kọ́ nọ́mbà wọn yìí lẹ̀ òun lẹ́ láǹfààní àti máa pè wọ́n sí bóyá ń bọ̀ wá sípàdé àdúrà yẹn ọ̀nà yẹn wá ru yín lójú àbó láwọn nǹkan kan míì eléyìí tẹ́ ẹ fẹ́ bá bàbá sọ lẹ́yìn ètò ẹ máa pe bàbá sórí 07061119572 ẹ gbọ́ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 07061119572 ẹ tún lè pe bàbá sórí nọmbà ẹlẹẹkejì bẹẹ bá pè yẹn tí ò lọ tàbó bísì ẹ pe bàbá sórí 08056462211 ẹ jẹ ń tún mú 08056462211 nọ́mbà méjèèjì ta lè pe bàbá sí lẹ́yìn ètò nìyẹn bàbá mo fẹ́ ká tẹnu mọ́ nǹkan kan fún gbogbo àwọn èèyàn òun ni wípé ẹni ìpàdé àdúrà sílò
0: bẹ́ẹ̀ ni
1: ó jẹ́ ìpàgọ́ tó jẹ́ pé àwọn èèyàn ti bá ń bọ̀ tó rẹ̀ àwọn míì ń gbọ́ wa lọ́nà tó jìn
0: bẹ́ẹ̀ ni
1: ìpínlẹ̀ ondo nípàdé àdúrà yìí tó ti ń wáyé àwọn kan ń gbọ́ wa láwọn ìpínlẹ̀ Èkìtì àwọn kan ń gbọ́ ó nípínlẹ̀ Kogi wọ́n ń gbọ́ nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n ń gbọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ń gbọ́ káàkiri ẹlòmíì ò mọ wò wípé táwọn náà bá fẹ́ darapọ̀ àwọn ó fẹ́ wá lo gbogbo ọjọ́ yẹn káwọn kúkú takú.
0: Ayé wà sá mo ti sọ pé ibi táwọn èèyàn máa sùn wà bẹ́ẹ̀ ni a dẹ̀ ń gbowó rúùmù o wà á sùn pẹ̀lú ìfọkànbalẹ̀ òdodo téèyàn bá fẹ́ bọ́ sà nínú prógíráàmù sílò yìí gbogbo ọ̀nà lórí ọ̀fẹ́ ẹ̀ fi wà ẹ béèrè pé
1: lọ́nà wo bàbá
0: ọ̀fẹ́ ló máa sùn ọ̀fẹ́ ló ń jẹ ọ̀fẹ́ ni wà á wẹ̀ gbogbo nǹkan tó fẹ́ ṣe ní sílò yìí ọ̀fẹ́ ni ẹ jọ sà kí ló wá fẹ́ dí ìyàn lọ́wọ́ lẹ́yìn pé kò gbé mọ́tò ẹ wá tàbí kò wọkọ̀ wá ìfẹ́ tó bá tún wà ń tòsí gan ọ̀fẹ́ ni mọ́tò á gbé ọ kí ló kù sà.
1: Ọ̀dà a jẹ́ pé kí gbogbo èèyàn ẹ jẹ́ ká máa bọ̀ ní wìtìwìtì.
0: Bẹ́ẹ̀ ni sà.
1: Ẹ o.
0: Ẹnìkan bọ́ mi wọ́n ti lè rù ọ́ pin ṣe ni kò gbéra mo máa ń sọ fún ìyànṣà òdodo.
1: Ẹ bàbá.
0: Àwọn kan wà tí Olúwa sọ fún mi pé ogun ò lè ṣẹ́ fún. Ẹ béèrè báwọn
1: wo. Àwọn èèyàn wo ni bàbá.
0: Àwọn ẹlẹ́gàn mo ti máa ń tẹnu mọ tó o bá ti jẹ́ lẹ́gàn to ma nfoju ni nkan tabi to je pe gbogbo eyan pata lo ma ri fe o le pe konto to bonu ogun elomi a ma gbo bayi o le ni awo li yen to de be ni ko de

0: dada fi se o o le ni won gba enikan ni odun bayi dada ile aye yi ododo
1: e baba
0: o kan je pe ise wa ni ba se ri fake lawyer la ri fake doctor la ri fake ni ododo ise te se fake yi wa
1: be
0: se mo paro
1: e paro o
0: dada na ni ki wa se pe gbogbo won ni fake iwo ni ko ku lori oro pe fake n gbogbo won jajo pade jesu ni silu o ma da fun o
1: amen baba ko to di pe ma yonda yin e ba wa juwe lekan si ibi ti gbogbo eyan o ti pade fun silu
0: e se sa gbogbo ibi te ba ti nbo te ba ti dagun gba eni kan na wo so na supare fun yin te ba ti nbo lo na supare e ti ma ri bana la ko ni sina be ni sa ko ni sina e ti ma ri bana wa to ba de je pe mure le gba wole te de supare enikan na wo so na kun gba fun yin e ma bo e ti ma ri bana la lo na kun gba ko ni sina ododo nigba tojo ba ro le yan ma ko kesita
1: be ni
0: bodo ba ti data to se se n gbe kesita awon ara ile e ma mu
1: be ni
0: wa ni awo polo e
1: abi o
0: be ni sa
1: oda gbogbo eyan e je ma bo baba kini ka awon eyan mu baba nbo na
0: o si nkan tan mu bo ni se pade adua da ti ma ma dada ni
1: to
0: ki n se le tan ti ma ma fo dani a de ni di magi o nke yo kan to ma mu dani ni gbagbo e
1: o pari
0: be ni sa to ti an ba do hospital ti doctor ba ni se nbo lo ndo to ni ko si bi to ndo wa ni ko ma lo le ni
1: be ni
0: be ni itume ni pe to ba mo pe nkan si o to de mo pe bi ti mo nlo yi mo fe lo ri solution wa ri solution be ni sa
1: to adupe bi o ti je niyan gbogbo eyan patapata e jari wi pe adarapo ninu ipago adua silo ipago ni gbogbo eyan patapata ni ori ti won se baba ti so e ni ipade adua yi ipade adua ma je mu igbedide
0: be ni
1: awon eyan ni o
0: ma je mu igbedide ni sa ki n sere ododo
1: baba
0: awon nkan kan wa ti aba n tenu mo adabi asodo
1: be ni
0: se bawon ara ile mi n gbo mi se bawon ebi mi n gbo mi
1: abi
0: olohun to yi tan mi pada o ma yi tan ti e na pada
1: amen
0: be ni sa
1: to oda number baba lẹẹkan si bẹ ẹ bá ti kọọlẹ lẹẹkan yẹn ẹ gbọ nọmba yẹn ẹ kọọlẹ báyìí bóyá ẹ ń bọ wá sínú pàdé àdúrà yẹn tẹ ẹ sì fẹ jẹ kí àwọn ojúwe fún yẹn àbúlá àwọn nǹkan kan míì tí ẹ fẹ bá bàbá sọ àwọn nǹkan kan tí ẹ ń jẹ yín lọkàn ẹ sì fẹ fi tó bàbá wò líle tí ẹ pè wọn sórí nọmba wọn nọmba àwọn àkọkọ 0706111 9572 ẹ jẹ ń tún yẹn mú lẹẹkan si 0706111 9572 ẹ tún lè pe bàbá sórí nọmbà kejì yìí 08056462211 08056462211 nọmbà méjèèjì tó kọjá tààràtà sọdọ bàbá prophet adesina j adéjùmọ tí gbogbo èèyàn mọ sí fèrè jésù nọmbà òun nìyẹn sílùú ọdún yìí yóò lágbà púpọ bàbá ẹ súre fún gbogbo èèyàn kí n yọ̀ǹda yín.
0: mo sọ àsọtẹlẹ ibi ọgbẹ ayé ti bà ọ májẹmú jẹ ọgbẹ dànù. gbogbo ẹyin tí a ké yín bọ sódò ẹ lọ rí padà. gbogbo ẹyin tẹ ẹ wà lójú ọ̀nà igbó ẹ bọ sójú ọ̀nà gidi. gbogbo ẹyin tí ayé gbadé ògo lọ lọwọ ẹ gbadé ògo yín padà. gbogbo májẹ̀mú ìdílé àfi àsìkí ráre lórí ayé ẹ ó gbiná sọdà. iná ayé tó ń ju ẹ̀mí mímọ́ bomi
1: pa.
0: odò ayé tó kó sínú ẹ ó gbẹ wájú ẹ wà á ṣe àṣeyọrí. ogun ẹ kúrò lórí ta àwọn àgbà. àgbẹ̀ ọjáde yàrá àtìmọ́lẹ̀ ọkàn ẹ dẹ̀ máa balẹ̀ lọ bí àpẹ́sìn ìránrere ẹ máa ṣe. jésù olúwa wa.
1: tọ bó ti jẹ nìyẹn o títí ìgbà míì tá a tún mọ gbàdéjọ bàbá prophet adesina j adéjùmọ fèrè jésù títí ìgbà náà àlàáfíà olúwa kó máa bá wa gbé matthew adékunle ọládèjì ló kọ mi ẹ kú kalẹ.

gbọ́nà náà tuntun lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ọláyẹlé òyìnbó sí o. Ayédorí kodo èmàmà yémi tó. Ìbí ayé mi lọ o èmàmà yémi o. Bẹ̀m̀bẹ́ ròyìn. Òun níbi ayé ń lóní òkúkúyẹ́ nìkan. Bàbá ń fọmọ gúnṣẹ̀. Ọmọ ń ṣekú pa bàbá. Bẹ̀m̀bẹ́ ròyìn. Òun ní sẹ́ kìí ṣe páyé ti ń lọ sópinrè. Bẹ̀m̀bẹ́ ròyìn. Òun ní sáyé ń lọ òpin wẹ́rẹ́wẹ́rẹ́ o. Tó ti ń lọ òpin kẹ̀rẹ̀kẹ̀rẹ̀. Ayé wa o màmá nílọ sópin o. Gbóná náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọtẹ́mì jẹ́ o. Àtún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wà nù. Lórí bẹ̀m̀bẹ́ ròyìn. Àtún máa jálẹ̀ bí àpò yìrì. Àwọn ròyìn àgbọ́ sí fìlà àgbọ́ sọ gèlè kalẹ̀. Wípérú kí a wá tún leléyìí. A kúkú fi dẹ́rù bara wa. A fi ń kọ́ra wa lọ́gbọ́n ni. Ká lè bá a máa fura. Ká sì má bàa ṣe boko ara ẹni jẹ́ ni. Gbóná náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọyẹ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá. Àwọn ròyìn ọ̀hún bó ṣe ti ń jáde ká wọn mú wá lọ́kọ̀ọ̀kan èjèèjì. Gbóná náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni irọ́ tó jìnà sóòótọ́ mọ̀ ni. Lórí sùmọ̀mí kan tí wọ́n ń gbé kiri pé àwọn tó jẹ agbébọn wọn tó kọlù. Àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun níléèwé wọn ní irọ́ ni o. Gbóná náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Látàrí sùmọ̀mí ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n ń gbé kiri wípé àwọn agbébọn kan òun náà ló jẹ́ pé wọ́n ti kọlu àwọn ìlú kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ni gómìnà ìpínlẹ̀ ọ̀hún Adémọlá Adélékè ló ti sọ̀rọ̀ dánilójú fáwọn èèyàn wípé ètò ààbò yóò túbọ̀ dúró re dáadáa láwọn iléèwé nípínlẹ̀ ọ̀hún. Ìyẹn ṣe ni ìròyìn onógbe jáde wípé àwọn ìlú kan ni làwọn ikọ̀ agbébọn kan ni wọ́n ti ṣe ìkọlù sí. Eléyìí tó mú kí àwọn òbí kí wọ́n tètè máa lọ sí iléèwé ní Ìlà, Ìkírun, Ọbaàgùn, Ìyọ̀ àti Òṣogbo láti lọ mọ kó àwọn akẹ́kọ̀ọ́ wọn pé irú kí leléyìí ẹ dákun ẹ mọ́jọmọ̀ mi gbé. Ìyẹn ṣe ni ìròyìn wá fi yé ni wípé àwọn akẹ́kọ̀ọ́ láwọn iléèwé tó jẹ́ ti ìjọba nílùú Ìkírun ìyẹn ni ó jẹ́ pé wọ́n rí tí ó ń kálukú tí wọ́n ní ẹni orí yọ ó dilé tí wọ́n sá lọ ni. Ṣùgbọ́n gómìnà Adélékè nínú àtijáde tí agbẹnusọ rẹ̀ Ọláwálé Rasheed tó fìta lónìí ló ti ṣe àpèjúwe ìròyìn tí wọ́n ń gbé kiri ọ̀hún gẹ́gẹ́ bí ayédèrú tó sì rọ àwọn èèyàn kí wọ́n máa lọ sẹ́nu iṣẹ́ wọn láì fòyà rárá. Ìwé ìròyìn Vangard òun ló gbé jáde lọ́sàn-án tòní. Gbóná náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ẹgbẹ́ àwọn olùkọ́ ná jẹ́ pé wọ́n kanlu ìlú Àbújá. Wọ́n ń béèrè fún kí òpin kó dé bá jíjí àwọn akẹ́kọ̀ọ́ gbé àti ìṣekúpani. Ẹgbẹ́ àwọn olùkọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà èyí tó ká ti olúlulẹ̀ yìí Àbújá ló jẹ́ pé lónìí ni wọ́n ṣe ìfẹ̀hónúhàn káàkiri ojú pópó nílùú Àbújá èyí tí ó jẹ́ pé wọ́n fi kéde rẹ̀ wípé ńṣe ni ó jẹ́ ohun tí kò bójúmu kí wọ́n máa jí àwọn akẹ́kọ̀ọ́ gbé. Eléyìí tó jẹ́ pé wọ́n ni àwọn ajínigbé àtàwọn agbébọn òun náà hùwà ọ̀daràn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìfẹ̀hónúhàn ọ̀hún òun lọ jẹ́ pé wọ́n ṣe gẹ́gẹ́ bí wọ́n ti ń pè fún kí òpin kó dé bá ọ̀rọ̀ ìkọlù láwọn iléèwé àti sí àwọn akẹ́kọ̀ọ́ àtolùkọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí tí wọ́n ní pàápàá jùlọ ìlú eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Bọ̀nà. Ìyẹn ṣe ni ìròyìn fi yé ni pé àwọn olùfẹ̀hónúhàn ọ̀hún ni wọ́n lọ sí olú iléeṣẹ́ elétò ẹ̀kọ́ lólùlù ilẹ̀ yìí Àbújá láti fi ẹ̀hónú wọn hàn. Ìwé ìròyìn Vangard òun ló gbé jáde lọ́sàn-án òní. Gbóná náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ṣèbí ń tọ́ba tó jọ náà ni ká fi wé ohun. Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. Àwọn òṣìṣẹ́ elétò ààbò wọn fi kélé òfin gbé pátọ̀ kan àti obìnrin kan lórí bí wọ́n ṣe ti kẹ́gbàjáre wípé àwọn agbébọn wọn ṣe ìkọlù sí ìlú kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì jẹ́ pé irọ́ ni.
ile ise olopa ni ipinle oyo lo ja po ti fi kele o fi gbe awon meji kan eleyi ti won gbe sumo mi oro yi ti won gbe kiri eleyi to ja yederu ti won ni awon agbebo kan won kolu ilu kan ti won pe ni lamini ni ijoba ibile edo ni ipinle oyo iye ti awon alase eleto abo ti won ni iru e o sele rara awon afrasi ti owa ba ohun o ni pastor kan ati obirin kan eleyi to je pe won ti mu lo si akolo won bayi lẹyin ti awon ipe eleto abo olopa ti won se iwadi ti won si topase awon ibu ibi ti iroyan gan to ti bere si ni foka kiri ani be o no je pe won ti mu won nibi ti won ti ni iroyin ti won gbe kiri na ni won ti so pe won ti je eyan bi mefa won mo ti awon won ti se ku pa eyan bi mefa lasiko ti awon agbebo won ti won kolu ilu na ninu atijade ti alukoro ile ise olopa ni ipinle oyo olayinka ayelade to wa fita lo ti ni logan tawon iko eleto abo ti won bere iwadi lori e ni won ri wi pe ase irogbo ohun na ni iroyin ti won gbe kiri ohun ko si agbebon kankan to kolu lamini ko si si eyan mefa kankan eleyi to je pe won se kupa na ba fi ma won eyan iwe iroyin daily post on lo gbe jade losan toni o gbona nu tutu leyin bembe iroyin iroyin eleyi na lati ipinle Eko o gbona nu tutu leyin bembe iroyin.

0: iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó ní irọ́ tó jìnà sóòótọ́ ni wípé wọ́n kọlu àwọn agbègbè kan nípínlẹ̀ Èkó. Lọ́wọ́ bá tún ba àwọn èèyàn bíi 15 lórí bí wọ́n ṣe fẹ́ na ọlọ́kadà kan pa. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Èkó ló ti ní irọ́ tó jìnà sóòótọ́ ni ìròyìn kan tí wọ́n ń gbé kiri lórí àwọn ẹ̀rọ ayélujára níbi tí wọ́n ti ní àwọn agbébọn wọ́n yalu àwọn apá ibì kan ní ìpínlẹ̀ náà tá a fi mọ́ tó fi mọ́ Ìbẹ́jú, Lẹ́kí, Ìmọ̀ta àti Òkè-Afọ̀, èyí tí ó jẹ́ pé wọ́n ṣe ìkìlọ̀ wípé ìròyìn tí wọ́n gbé kiri ọ̀hún ìyẹn ló jẹ́ pé ó tún ṣokùnfà bí wọ́n ṣe ní ọlọ́kadà kan bí wọ́n ṣe ní ìyẹn ṣe ni ọgbẹ́ mímì kọ́lọ́wọ́n bọ́ sàánú ni. Ìròyìn wá fiyé ni pé ìròyìn tí wọ́n gbé kiri ọ̀hún lórí ẹ̀rọ ayélujára ìná jẹ́ pé ó mú kí àyà àwọn èèyàn kí wọ́n mọ já pẹ̀lú fọ́nrán kan èyí tí ó jẹ́ pé wọ́n tọwọ́ bọ̀ tí wọ́n sì ni wọ́n gbé kiri tó sì ń jẹ́ kí àyà àwọn èèyàn kan mọ já ni. Nínú àtẹ̀jáde èyí tí ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Bímbọ́lá Adébísì tó fìtà ló ti ní kò sí ìpèníjà ọ̀rọ̀ ètò ààbò kankan lágbègbè ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ti ń sọ wípé wọ́n ṣe ìkọlù sí ìlú àwọn ìlú kan tó fi mọ iléèwé kan nípínlẹ̀ Èkó wọ́n ní irọ́ ni. Ìwé ìròyìn Premium Times ló gbé jáde lọ́sàn òní. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi náà ni ọkùnrin kan ọ̀nà ìyàwó ẹ̀ ọ̀nà pa lọ́ba tó gbókun rẹ̀ ó gbénu kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta. Ẹ̀jẹ̀ ń sáré dókè lọ́hùn-ún padà bọ̀ ẹ kú kalẹ̀ náà.
1: For this Nigeria, everybody.

0: could last from April to July.
1: Ẹ̀ka àbápadà láti òkè lọ́run ìpolówó ọjà ńlá gúnmòwò ẹ̀ máa kókò lówó ọjà yín bọ̀ wá lórí ètò yìí ẹ̀ sì rí pọ́jà yín ọ̀tà dáadáa ògbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn eléyìí oná lọ wáyé ní ìpínlẹ̀ Rivers gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ọ̀rọ̀ lọ́dà bí nǹkan ní ìlú kan tí wọ́n pè ní ògbógoro ní ìjọba ìbílẹ̀ obì apọ̀ nípínlẹ̀ Rivers lónìí gẹ́gẹ́ bí ọkùnrin kan eléyìí tí wọ́n pokọ rẹ̀ ní Austin bí wọ́n ṣe ní ọ̀nà ìyàwó ẹ̀ ọ̀nà pa lọ́ba tún gbé òkú ẹ̀ ó gbé sínú kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta eléyìí tó jẹ́ pé wọ́n pè ní kẹ̀kẹ́ NatPep ìròyìn fi ni pé ẹnìkan tí ó jẹ́ pé wọ́n gbé ní agbègbè ọ̀hún tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó ní kí wọ́n má dakọ̀ ọ̀hún ó fi léde pé ìṣẹ̀lẹ̀ yìí òun náà lọ wáyé gẹ́gẹ́ bí ó jẹ́ pé láàárọ̀ òun náà ló jẹ́ pé ṣe ni àwọn gbé ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́wọ́ ṣẹlẹ̀ láàárọ̀ kùtùkùtù ní tí ó jẹ́ pé èyí ló mú kí wọ́n tètè pé àwọn ikọ̀ elétò ààbò wípé kán máa bọ̀ ìròyìn wá fi yé ni pé ọ̀kan lára àwọn ọmọ olóògbé ọ̀hún iná lọ sọ fún iléeṣẹ́ ọlọ́pàá tí ó jẹ́ pé wọ́n ní òbí ẹ̀ iná jẹ́ pé wọ́n ní ìjà láàrin àwọn méjèèjì tí wọ́n ní aáwọ̀ kó tó di wípé wàhálà tí wọ́n ní ọ̀hún ó yíra padà ó di ìtàkùrọ̀ gan ni ọmọ ọ̀hún ó sọ fún àwọn tí wọ́n ṣe ìwádìí náà wípé bàbá òun ń ṣe ni ó fún ìyá òun náà lọ́rùn lásìkò tí ó jẹ́ pé wọ́n ń fa wàhálà òun láàrin ara wọn èyí tó ṣokùnfà bí ó ṣe tùṣubú tó sì gbẹ́ mímì wọ́n ní ọ́sẹ̀ ọ̀hún iná ni ó wá gbé ìyàwó ẹ̀ lọ́ bá lọ gbé sínú kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta rẹ̀ èyí tí ó jẹ́ pé ń ṣe ni ó fi ibẹ̀ láìsí wípé wọ́n gbé lọ sí ilé ìwòsàn wọ́n ní gbọ̀ọ́yá ni wọ́n rí pé obìnrin ọ̀hún wọ́n ló ti gbẹ́ mímì lọ́ bá gbókú ẹ̀ bẹ̀. lọ́ba sá lọ ògbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìwé ìròyìn Nigerian Tribune onúgbéjáde lọ́sàn-án ni. Ìròyìn eléyìí náà tó tó wà lọ́wọ́ mi rèé àwọn agbébọn kan wọ́n ṣekú pa ọkùnrin kan àtìyàwó ẹ̀ nípínlẹ̀ Plateau. Ọkùnrin kan àti ìyàwó rẹ̀ tí wọ́n pè ní Ọ̀gbẹ́ni Titus Brigade àti arábìnrin Rahab Titus Brigade tó fi mọ ọkùnrin kan tó fi mọ ẹlòmíì tí wọ́n porúkọ tiẹ̀ náà ní arábìnrin Laito Pearls ní ìròyìn fi ni pé àwọn agbébọn kan tí wọ́n ní wọ́n fura sí gẹ́gẹ́ bí àwọn darandaran iná jẹ́ pé wọ́n ṣe ìkọlù sí abúlé Tukọ̀ èyí tí ó jẹ́ pé níjọba ìbílẹ̀ Mango ní ìpínlẹ̀ Plateau tí wọ́n ṣekú pa wọn ẹni tó jẹ́ adarí àwọn ọ̀dọ́ nílùú ọ̀hún èyí ni Marcus Longcart ó fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fáwọn oníròyìn gẹ́gẹ́ bó ti ní àwọn onísùmọ̀mí náà ni wọ́n ṣe ìkọlù sáwọn èèyàn ọ̀hún nínú oko wọn lásìkò tí wọ́n lọ sínú oko. Ìwé ìròyìn Daily Post ló gbé jáde lọ́sàn-án tòní. Ògbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ògbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọwọ́ bobi kan àti pásítọ̀ wọ́n ti wà lákọlọ́ àwọn ikọ̀ elétò ààbò látàrí bí ọmọ bi kan ọmọ ọdún mẹ́rìnlá bí wọ́n ṣe ní ọgbẹ́ mímì lẹ́yìn tí wọ́n na ọmọ náà bí ojú àìjẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Cross River lọ́jọ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú ọmọ ọdún mẹ́rìnlá kan tó jẹ́ obìnrin tán pokọ rẹ̀ ní Nancy Peter lórí wípé wọ́n ní ọmọ ọ̀hún ọgbẹ́ mímì lẹ́yìn tí ó jẹ́ pé ìyá rẹ̀ àti pásítọ̀ kan tí wọ́n ní wọ́n nà án tí wọ́n sì na pa ní agbègbè ìjọba àbílẹ̀ Bokki ní ìpínlẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ní ìyá ọmọ ọ̀hún Agnes Peter tó jẹ́ ẹni ọdún 65 àti pásítọ̀ kan Samson Dago tó ń jẹ́ ẹni ọdún 43 iná ni wọ́n ti wà ní akólú wọn báyìí látàrí ìṣẹ̀lẹ̀ ọ̀hún eléyìí tó wáyé nínú àtẹ̀jáde èyí tí ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà Etopa Sunday tó fìta ló ti ní ìwádìí tí wọ́n ṣe ó fi hàn wípé ọmọ ọ̀hún iná jẹ́ pé wọ́n nà gẹ́gẹ́ bí kó tó di wípé ọgbẹ́ mímì kẹlẹ́dùmarì kọ́ sàánú ni. Ògbónánú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn wọ́n níyà ọmọ ọ̀hún ń gbà tọ́nà ọmọ náà tán lọ́ba tún mú lọ sọ́dọ̀ pásítọ̀ pásítọ̀ náà tó kì mọ́lẹ̀ ló náà bá tó náà.

0: bẹ́ẹ̀ lọ́sàn àgbẹ́ mímì sí ìwé ìròyìn premium times olóògbé jáde lọ́sàn tòní. ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. ilé ẹjọ́ wọn ni ó ti mú ọ̀la òde yìí láti dá ẹjọ́ àwọn tí ó jẹ́ pé wọ́n ṣe ìkọlù sí ilé ìjọsìn nílùú ọ̀wọ̀. ilé ẹjọ́ gíga yìí tó wà nílùú àbújá ń lọ́jẹ́ pé ó ti mú ọ̀la gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n yóò dá ẹjọ́ àwọn márùn-ún eléyìí tí wọ́n ní ìjọba àpapọ̀ wọ́ọ̀dì wọn wá sí ilé ẹjọ́ lórí pé wọ́n lọ́wọ́ nínú ìkọlù tó wáyé sí ilé ìjọsìn St Francis Catholic Church nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo níbi tí àwọn èèyàn bíi 31 tí wọ́n ti ṣekú pa wọ́n. àjọ DSS ló jẹ́ pé ó ń wọ́ọ̀dì àwọn èèyàn náà lọ ilé ẹjọ́ lórúkọ ìjọba àpapọ̀ tí wọ́n ti fi ẹ̀sùn sùn mọ̀mí eléyìí tó jẹ́ pé wọ́n fi kàn wọ́n lórí ìkọlù náà. àdájọ́ ilé ẹjọ́ onídàájọ́ Emeka Nwati ṣáájú ọ̀nà jẹ́ pé ó ti kóra ró lórí ọjọ́ tí yóò dá ẹjọ́ náà tẹ́lẹ̀ tó sì ni wọ́n mọ̀ sọ fún àwọn agbẹjọ́rò nígbà tí wọ́n dà. ó ti wá jẹ́ pé ọ̀la òde yìí òun náà ni wọ́n mú láti gbé ìdájọ́ náà kalẹ̀. ìwé ìròyìn Nigerian Tribune olóògbé jáde lọ́sàn-án tòní. ó gbóná ní tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
1: ogbonanu.
0: ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
1: ọ̀pọ̀yọmí jọ̀dá ìbànújẹ́ ayé òní báyìí.
0: àmì ẹ ṣeun.
1: ẹ kú ètò.
0: ẹ ṣeun.
1: orúkọ mi ni ọmọọba kábíyọ̀ ọlọ́run ṣe mi láti jẹ̀bú ọ̀wọ̀.
0: ọyà ń gbọ yín.
1: kẹrí àwọn tí paraba wọn ṣẹ́gi tí wọ́n wá ṣe àkọlù sílùú ọ̀wọ̀ yẹn. ṣé máa fẹ́ẹ́ fi létè mi èmi lọ́yẹ kí n dájọ́ yẹn kí n dádájọ́ níjọ́ yẹn.
0: ẹ̀yin ìsadájọ́.
1: mo fẹ́ kó jẹ́ pé ká gbé wọn kán kó wọn wá sí ọ̀wọ̀ ń bí báyìí ká fojú ara wa rí wọn ìdájọ́ tó bá tọ́ ká ṣe fún wọn lọ́wọ́ yìí. mo fẹ́ kí gbogbo ọ̀wọ́ rí wọn tó bá ipò lè fẹ́ ṣe bẹ́ẹ̀ ni o.
0: ọ̀dẹ̀ ẹ ṣeun o. 08162549991 ẹjẹ́ á tún wọ ẹlòmíì. ó gbóná ná.
1: ó gbóná ná.
0: ó tutù lẹ́yìn. bẹ̀m̀bẹ́ ròyìn.
2: àbáyọ̀mí oyèlèsì láti olókùn agídà àkókò lágbára ọlọ́run àtàtẹ ayé èdè ayé kò ní mú wa.
0: àmì ọ̀ ẹ̀
2: lalákùnrin tó pa ìyàwó ẹ̀ tó tún gbé sínú kẹ̀kẹ́ márúwá tó tún fẹ́ lọ sí irú èdìbò nìyẹn. ṣé kò bímọ fún ni bóde bímọ fún kí n ró ta báyìí ìdájọ́ ti wà lọ́wọ́ ìjọba báyìí máa fẹ́ kí ìdájọ́ ìjọba kó ṣe ìdájọ́ fún dáadáa lágbà àbọ̀ náà wà lórí wa o.
0: àmì ẹ ṣeun o. 08162549991 ẹjẹ́ á tún wọ ẹlòmíì. ó gbóná ná. hello. hey, ó ti já. ó gbóná ná.
1: ẹ kọ́ mẹ́fà ó gbóná ná.
0: ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: ìbànújẹ́ ayé òní báyìí lórúkọ joseph ọ̀dẹ̀ ní jábọ́sà.
0: àmì ẹ ṣeun.
1: orúkọ mi ni wòlíì david solomon ẹ̀mí bẹ láti ìlú ọ̀kà kókó.
0: ọ̀yà ń gbọ yín.
1: ọpẹ́rọ mi jọ̀dá bò kí ni sẹ́rí gbogbo ìròyìn tí ẹ kà ní ìrọ̀lẹ́ yìí kò sí gbogbo ẹ̀ tí ò ṣe tí ò wà ṣùgbọ́n ọ̀rọ̀ nàìjíríà yìí mú ẹ pé láìpẹ́ láìbọ̀ ọlọ́run máa gbàkóso. ẹ kú ètò
0: sàn. ẹ ṣeun o. ẹ ṣeun. 08162549991 ẹjẹ́ á tún wọ ẹlòmíì. ó gbóná ná.
3: wọ́n ti tún nù bẹ̀m̀bẹ́ ròyìn.
0: bẹ̀m̀bẹ́ ròyìn ẹ ṣeun.
3: Bọ́lá láti Ìkọ̀lé Èkìtì.
0: ọ̀yà ń gbọ yín.
3: ẹjọ́ ọ̀rọ̀ lérí àwọn agbébọn ni mo fẹ́ dá sí. tọ́wọ́ bá ti gbà wọ́n kán máa pa wọ́n. ẹ woru àwọn tán mú ní ṣọ́ọ̀ṣì lọ́wọ́ láti gbà yẹn ṣọ́ọ̀ṣì yẹ kán kó wọn sínú ilé kán máa fún wọn lóúnjẹ káwọn adarí wa kán bá wa wá nǹkan ṣe sí. ọ̀rọ̀ ìbò 2027-2026 náà ń dùn wọ́n dùn àìní àwọn èèyàn ọlọ́run àlọ́ orílẹ̀-èdè kọjá o.
0: àmì ẹ ṣeun. 08162549991 ó gbóná ná.
1: ó tutù lẹ́yìn bẹ̀ẹ̀ ròyìn.
0: ẹ ṣeun.
1: ọmọ bàgámẹ̀sọ wà lè tùlù ìkàrẹ́ bọ́ba ní ló sọ̀rọ̀.
0: ọ̀yà ń gbọ yín.
1: ẹ kọ sí ìkọ̀ fẹ́sọ̀ ní kẹ́ ẹ rí àwọn ètò ààbò kò ṣètàbò ní nàìjíríà.
0: ọ̀dọ̀ yín ló ti já o. ọjà lọ́dọ̀ yín ni o. hello. ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. ẹ ṣeun.
1: ọpẹ ní ìjọba ìpín ìtura ká sọ.
0: ẹ ṣeun.
1: ìjìnlẹ̀ àkàṣàfà ló pè látàrí ìdí ọgbẹ ẹsẹ̀.
0: ọ̀yà ń gbọ́.
1: ṣé rí àwọn tí wọ́n kọlù sí yàn nípìnlẹ̀ ọ̀yọ́ yẹn. èmi ò bá lo ìjọba àpapọ̀ tí wọ́n bá lè jẹ́ kí mi ìjìnlẹ̀ àkàṣàfà láti ìlú ọgbẹ ẹsẹ̀ kí wọ́n wá sí ìdájọ́ wọn lọ́la ni kí wọ́n wá sí ìlú ayédè ìlú ọgbẹ ẹsẹ̀ kí wọ́n wá sí ìdájọ́ lórí wọn nǹkan tó tọ́ ni tí wọ́n bá tẹ̀ tó mú kí yẹn pé.
0: ẹ ṣeun. 08162549991 Hello. Hey, o ti ja. O gbona nu.
4: O tutu leyin bebe royin.
0: E seun.
4: O ma kiyan ma ko si to.
0: E seun o.
4: Atu alara o.
0: Ami ami ami ami.
4: Ruko mi ni Wete lati ilu Idua ni.
0: Wete e ma seun.
4: Ele ti mo fe da si ni arakunrin to pa yawo eyin. To tun gbe sinu keke. Owo ti baba idajo to to kon kon se fun. Se se para won to mu ko lo eni. Kọlọrun ko ma so wa o.
0: Ami ami ami. E seun o. 08162519991 Ogbona na
5: o tutu leyin
0: bembe royin
5: e ku ise o
0: e seun o
5: Olorun ma dabo re boye
0: ami ami ami ami
5: baba 70 lo npe lati Akure South mi ni daruko loyin
0: baba 70 o ya ngbo yin
5: seri mo se npe yin ori akete mo wa awon bandits yen won attack mi loko won yinbo meta fun mi olorun nikan lo gba bon yen ta lowo won o emi olorun lo gbe mi ro ese mi kon asa lo ti condemn mo se wa
0: oluwa o
5: be to olorun atawon eyan nikan ni won da soro mi seri oro abo orilede yi Olorun ti nwo wa o nkan ta ba fe ka fira wa se seri oro awon ijoba wa mi o gesi won mi de support won ele to wa nle yi kun kaluku da bobo re ni o awon merin ni won wa attack mi loko yen
0: Olorun asanu
5: choye yin bet e ja ma gbadua ko si nkan t'Olorun le se
0: ko si nkan t'Olorun le se e se
5: won lawo ta wa yi e da bobora yin
0: o de seun e se adupe o k'Olorun o ma saanu e ja we nikan si ogbona na
4: lati be be royin
0: e seun
4: akimi dominic lati lati ya lo pe yin
0: o ya ngbo yin
4: nipa iroyin Ayédèrúwé, wọ́n ti gbé ọ̀dọ́ wa ní èmi tó jẹ́ sí àwọn òbí wa wá ń kó àwọn ọmọ ní skul.
0: Ọdọ́dọ̀ tẹ̀yin náà.
4: Bẹ́ẹ̀ ni, wọ́n wá kó àwọn ọmọ sí skul ní gan àwọn òbí. Àwọn ọmọ wá sí skul. Ìyálẹ̀ kejì nípa ọkọ tó pa ìyàwó ẹ̀. Àwọn ọmọ tó rò bójúmu o. Iléeṣẹ́ yín ò ní jóná.
0: Àmì ẹ ṣeun, ẹ ṣe àdúpẹ́ o. Ẹ jẹ́ máa lọ. Ìyókù yóò tún di ọ̀la lágbára lọ́wọ́ Ọlọ́run tá a tún máa pàdé. Ọpẹ́ Yemí jọ ọ̀dà náà ló kọ́ tèmi jẹ́ o. Ohun abáṣilé ní ká máa rántí pé yóò dìtàn bọ́ bá dẹ̀yìn wá ọ̀la. Ẹ jẹ́ àgbélé ayé ká ṣeré o. Ògbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
6: Yèé ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbóná ná. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sẹ́ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà ní fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́ tàbí kẹ́ ẹ pé jọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08069046714. Bẹ̀rù ni ẹ̀jẹ̀ àjọ máa gbọ́ lọ.
7: For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up, send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex, everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrúnràn ẹnìkan ò kí rí fairly used ìràwọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yín máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ yín pé ọkan nìyí láwùjọ ìdí nìyẹn tí iléeṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí iléeṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: Ẹ máa kú lé o, a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: Ẹ bá wa kí gbogbo àwọn customers yìí, àwọn tó ti ra ọjà yín, àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ wo ìdọ̀bálẹ̀ rẹ mo tún fi kúnlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product wí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé ajẹbí iná ni kó o wọ àwùjọ kí skin yẹn máa confuse àwọn èèyàn. Face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kiddies lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi míì tẹ́ pé mi ò ti ẹ̀rán ti dárúkọ.
0: Ẹ ṣe fi àwọn kankun bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: Ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti tà testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wò ó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa máa dán tó máa máa wò pé èyí ti ṣẹ̀ṣẹ̀ wọ̀lú ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fẹ́ déédéé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kó òun kàn máa déédéé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí lámì ìdánilójú wípé ìjọba fi òǹtẹ̀lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: Ṣẹ̀rí top touch natural skin care product is NAFDAC approved. Yàtọ̀ sí pé dẹ̀ tún wà NAFDAC approved a ń ṣiṣẹ́ in such a way tẹ́ pé you can buy our product you can trust it for longevity. A dẹ̀ care about your skin kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan. We care about your skin we care about safety we care about the environment we care about everything that concern your skin. So be rest assured ipe top touch natural skin care product is safe is effective that is what you get.
0: Nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lẹ̀fẹ́ kí àwọn èèyàn gbọ́ nípa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ ni ṣẹ́ri ní ìrèlè a ní Mrs. Adeyaba wọ́n wà níbi ojú ọjà ní ìrèlè ní ọ̀rẹ́ Avila Gold a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní ọ̀rẹ́ ní Òṣogba ní Orísùbára ní Marembo àti Umu a ní Akitope Stores ní Okini Road ní Òṣogbo ní Adó-Èkìtì Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ́ Sun New Modern Market ní Èkó Empress Beauty World ní ìyànà Èkóró of Meron Abuja ni ní Dutse Beauty Solution Cosmetic àmọ́ tó bá jẹ́ pé bá ṣe pé tètè capture location titi yín you can reach out to us via the number we call a máa sọ fún yín níbi tí alágbàtà wa wà then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa tẹ fẹ́ bá wa ta ọjà tẹ fẹ́ bá top touch dòwòpọ̀ káyé yín lè máa lọ straight top bẹ́ẹ̀ ni you can reach out to us and we will supply whatever product you want. A wà ní Fanny B ní ìdojúkọ Winners College Lákùrẹ́ a lè reach us on 08143992792.
0: Lẹ́ẹ̀kan sí
1: 08143992792. Ẹ má gbàgbé ṣe ẹ rí àwọ̀ yín it is something very important that you should not joke with. Kò ṣe kókó wọ bìkan kọ́ máa wò pé ta ló dé àmọ́ kó wọ bìkan kí skin ẹ̀ ti kọ́kọ́ máa pariwo top touch nìkan ló lè ṣe irú ẹ̀.
0: Ìyẹn lọ ti gbọ́ o láti ilé iṣẹ́ top touch

0: yi ni gbogbo mo bibi igba uga koko nile ati loke okun se fi asiko yi ki kabesi oba samuel kende agboloye asulu karun ala uga ti uga koko fun ayeye ojo ibi adorun odun loke epe 90 years kabesi adorun odun yi je ri ori ofe olorun iriri ati ise takuntakun te ti gbese lori apere te ti fi gbe ijoba ati ilu waga adupe fun ife yin si awon omo ilu itosona rere yin ati alaafia ti e ti mu ba ilu uga agbadura pe ki olorun olodumare tesiwaju lati fun yin ni agbara alaafia okan ilera pipe ati ogbon lati ma dari wa siwaju si kabesi o eku odun eku iyedun uloji 20 lo wipe auga gbe wa o ala uga pe lori ite kabesi o
1: eku ile gbogbo ma jiroko aroko bodude gbogbo agbe ti nbe loki egan o wa sewo keyan o jeun yo bamu bamu to so pa ko lu ke pe tagbe bawo agbe ni nbo to ba ti joyo o si ye ka moro agbe ni koko ori be la se wa gbe to kan kale bayi itesiwaju awon agbe nla pe lati mo fi to awon agbe si ona ta le gba sese agbe wa kere o si le je ti wa repete ta julu awon agbe onikoko se be run ti koko foju wa ri lodun to koja 2024 fa yodunu si lu 2025 si gba pada igi osoju lowo koko mo koko kokota o wa keni ti o ran mo rodi emu tori owo koko to ja wale
2: eh si o
1: e mo je nsoro jineje lo ngba o jare ohun to sokunfa gbogbo awon nkan wonyi la wa se tan ati mo mo lokokan ejeje bayi o gbogbo egbogbo lori eto itesiwaju awon agbe gbogbo jojo friday ni o mo waye bere latago marun sago marun aborole lori kan ta wa yi adaba 88.9 fm akure ogoro awon nimo nipa ise ogbin yi ni o wa ne kale lati mo to wa sona nipa ba ti se daada e mo gbagbe o ago marun sago marun aborole gbogbo jojo friday ni eto itesiwaju awon agbe ile ise sunbet global concept lo sagbate
3: mi ogbojogbon lo emojumo lo mu gba be e wo won le won o ba eni isiwaju ko ni dero yin lai lai omo gba ti ko si suyo honorable joseph olase ni aleba gba mi eye o gege bi akoni oduwa global service limited bi leadership award lati owo awon agbasa laruge ni ipile osun
4: awon sorire ayo ayo ayo asorire ayo
3: because of his generosity, unbeatable record achievement, and a compliment. Aleba, a wonderful reliable, unbeatable, tested and trusted, Odindi Omo, as outstanding good administrator of women and material resources, his selfless service on women Obenyo, a great ambassador of Yoruba race, Kimma Wule Sorojukin to Waja Anyesi, another meritorious award, Amiye Lailegbe, from the palace of Ikubaba Yeye, Afioba Oni Ofife, Arole Odua, Rojo Wine Jose Ye, Tuma Gberege Jigeo, Bel Aleba, Wan Dugbelo Wan Gbagba Egbe, Bugbo Mo Kanile loko lajo to fi mo gbugbo awon to fun laami eya ebebe fun ale e ba wa fi nda wa loju pe ise rere ma sese bere ni o kan lapapo lo ni ku orire o juse ola se ni ale e ba jo
5: ale e ba jare
4: ayo asorire ayo
6: se bere mo gbadun
7: adava
8: Egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi. Ise lo pariwo, eyin didun, ara riro, e wo, mo se mo pe ko le mu oko lo oko mo ni. O se suke, da towo re le ni. Oda, se kan sun lo ni.
9: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 aba make sure. Koro jogogun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gogi bile. Ta gbe kale lona ti gba lode. 24/7 aba make sure. Ko lo ti nu rara. O ka gu eyin didun, ara riro. A po gede gede do ti ara danu. Logon lo mo okunrin aba duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nadak fun tegugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062653 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me
10: ile ise kan be lode le yi ti won ti ran aso ti o dabi eni ti won bi ni mo mass fashion studio o ya eja ajo debe
11: susun la aye ba susun shala
10: iroyin ta fojuba enibade mass fashion studio lo le iroyin oniruru awon aso to je quality with different sizes ti won ti ran sile lo nse wa mumi awon senator style lo niruru ti o duro rekete lara won ton ba ni kuse si agbada fi se sara aso won le ba ni te oruko sara fila pelu ise ara re eyin ile ise te fe se logo sara first ile ise yin won ba yin design re be se ti fe abi eyin te fe te oruko sara first yala to lo selu abi fa won osise yin e ma wule da mo jina mo e ma bo ni mass fashion studio won wa ni kajola junction nilu ondo eyin ẹ̀yìn ilé ìtura tó fẹ́ tẹ orúkọ àbí logo sára tó wẹ̀ Mass Fashion Studio ní kẹ́ ẹ máa bọ̀. Bẹ́ẹ̀ la lè deliver product wa káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. A wà láwọn orí social media Instagram àti TikTok. Ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp wa lórí àwọn nọ́mbà yìí 0913-795-2276 tàbí 0706-952-6360. Mass Fashion Studio ẹdín wa wò lónìí ẹ rí pé rere ń toluwa.
2: Ṣèbí tá a bá wálé ayé tá a lólé ayé títí ọjọ́ kan ń bọ̀ tá ó padà sọ́dọ̀ Ọlọ́run ọba tó dá wa. Kòkòrò ni òjá gbádùn obì tó gbọ́, ikú ni òjá gbádùn ẹni retó lọ. Bàbá ẹbí nísà Olúwàbùnmí Agboọlá JP ìpàdé tún di bẹ́ẹ̀ ní bánjọ ni bẹ́ẹ̀ èèyàn bá ń jọ yàn. Èyí ni ìdílé Agboọlá àti ìdílé Irísimọ́lá nílùú Láàmọ̀kì fi ń kéde ayẹyẹ ètò ìsìnkú bàbá wa. Ebenezer Olúwàbùnmí Agboọlá tí gbogbo èèyàn mọ̀ sí Irísimọ́lá tí wọ́n dágbére fáyé lọ́jọ́ kìíní oṣù kejì ọdún 2026 lẹ́yìn tí wọ́n ti lo ọdún 84 years lókè ìpẹ́. Bẹ́tò òsìnkú yóò ṣe lọ rèé Friday ọjọ́ 5 oṣù kẹfà ní ìsìn orin onígbàgbọ́ nílé wọn ní Irísimọ́lá farm nílùú Láàmọ̀kì láago 4 ìrọ̀lẹ́ tó bá di Saturday ọjọ́ 6 ní ìsìn ìdágbére àti ètò ìsìnkú ní Irísimọ́lá farm Láàmọ̀kì bẹ̀rẹ̀ láago 10 àárọ̀. Ìjọ ayẹyẹ ni ọmọ sí lóbímọ ni yóò tẹ̀lé ní gbàgede pápá ìṣeré Community Comprehensive High School Láàmọ̀kì láago 12 bàbá Ebenezer Oríkìnyìnrè.
7: Irísimọ́lá o, ọmọ páàrin o, ọmọ òdìdí sábẹ́ jẹ́jẹ́ o, ọmọ ọ̀tá bára rẹ̀ rà, ọgbà ẹ̀ṣẹ̀ alárẹ̀ gbọ̀ràn lérí ogun o, omi gègé jábẹ́ ààrẹ rà lálẹ́.
10: Àwa ọmọ àti gbogbo ẹbí ń ṣe léde lẹ́yìn yín o, súnré o bàbá wa tòótọ́ olùkéde gbogbo àwọn ọmọ pátá.
12: Is it okay to make fun of our tooth gap? Let's have a talk.

0: ṣòwò ti ṣetán láti jẹ ifá. Gbádùn oúnjẹ rẹ pẹ̀lú Coca-Cola tó wọyín tó tún tutù dọ́kàn. Láti fi ẹgbẹ̀ta mílíọ̀nù náírà ṣèfàjẹ, èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń di ọlọ́lá lójoojúmọ́. Pẹ̀lú ẹ̀bùn 50 mílíọ̀nù náírà lọ́sọ̀ọ̀sẹ̀. Láti jẹ tàbí kópa nínú ifá rẹpẹtẹ yìí, ra Coke, Fanta, Sprite tàbí Schweppes Onígò tàbí Oníke. Ṣe àyẹ̀wò QR code tó wà lórí ìgò tàbí ara ike Coca-Cola náà kí o sì tẹ kóòdù tó gbé jáde. Àǹfààní ńlá rèé láti di ọlọ́lá tó ń jẹ ifá, tí ifá náà ò sì ní ìpalára. Ra Coca-Cola, yẹ kóòdù ara rẹ wò, kó jẹ ifá rẹpẹtẹ. Ìlànà àtàdéhùn wà o.
1: Aunty, you are enjoying, oh, only you, peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
2: Jesty Fizz? I never leave home without it.
3: That's right, Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into cup of water, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the house of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Made and marketed by Ranbaxy Nigeria Limited, a Sun Pharma company.
4: Oṣùpá sídìkì ẹ̀ láyé ń lọ, sídìkì ẹ̀ láyé ń lọ. Sàndíyàdíyẹ̀ làwọn máa tún ṣe, sídìkì ẹ̀ láyé ń lọ. Ogun mẹ́ta lọ́gbọ̀n kó má ra láwìn, ó padà ti dópin. Sọ̀ntàgbára kásán yòókù létà, sídìkì ẹ̀ láyé ń lọ. Sọ̀ntàgbára kásán yòókù létà, sídìkì ẹ̀ láyé ń lọ. Kọ́ tó bá ti fẹ́ àti bá jẹ́ electrical appliances, computer àti computer accessories, wọ́n ta automobiles, oríṣiríṣi kan ló ń tà, lọ bá sídìkì ẹ̀. Wàhálà lọ́dọ̀ wọn, a máa fún ọ lówó díẹ̀díẹ̀. Oṣooṣù ní fóníṣẹ́ oṣù, ọ̀sẹ̀ọ̀sẹ̀, fọlọ́jà ọ̀sẹ̀. Ẹ lè san lóṣù méjì, oṣù mẹ́rin, oṣù mẹ́fà, oṣù mẹ́jọ, àbọ́dún kan tó jẹ́ oṣù méjìlá. Tẹ bá ti wá sọ́ndé dàjì 50%, wọ́n á gbọ́jà yín fún yín, wọ́n máa sọ̀rọ̀ kù díẹ̀díẹ̀. Kò sí owó èlé lórí ẹ o, zero interest ni. Wọn kò kọ́ wọn sí lórí. Ẹ lè lè download app yìí lórí App Store.
5: It's okay to make fun about it, but let's have a talk.

0: níbi tó ti ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti ra wọn kódà iphone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí
0: ìwọ lo bẹ́ẹ̀rẹ̀ ṣùgbọ́n ní báyìí tètè download.

0: àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè ààbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe panda paracetamol.
1: It's okay to make fun of our tooth gap. Let's have a talk.

0: very important too. Not be only the winter fit hunt to you.
1: If it be what you the job,
0: or your body not collect, we are handling it now. Go to your checkup for look some natural health care, and then go introduce you to what you supposed to job. We go make your body jolla. And they go advise you where. Lopsam na purely natural health care center.
1: No, don't yourself.
0: Lopsam Natural Health Care is at number 26 Ayegunle Street, opposite High Court Gate, Akure, Ondo State, Nigeria. To book an appointment, if you call 0813-857-2168. Lopsam Natural Health Center. Health is worth all. I beg you, stay alive.
2: Ilé ìwòsàn Lopsam Natural Health ni ẹni bèrè ọ̀nà ni kì í ṣìná fún ọ̀rọ̀ àmọ̀ràn ìtọ́jú ẹni ọ̀rọ̀ ìyànjú fún ìlera wa. Lopsam Natural Health Clinic Ajégúnlẹ̀ opposite High Court Gate Àkúrẹ́ ní bàbá wọn. Àìní ìmọ̀ tó ní fi kó ìtọ́jú ọ̀pá ni àìsàn tí ń ṣe ọ́ ọwọ́ ayé kọ́ o. Wá fún àyẹ̀wò ara rẹ lónìí àti ọ̀nà àbáyọ tí ènìyàn fi ń bọ́ lọ́wọ́ ikú òjijì. Oògùn tiwantiwa ti wà ńlẹ̀ fún ìtọ́jú yín. Wọ́n sì ń tọ́jú arúgbó ẹni lọ́nà ìgbàlódé. Wá wo ọ̀pọ̀ irinṣẹ́ ìgbàlódé láti US, UK, Germany, India, China, Japan, Egypt, Indonesia, Malaysia, Israel àti bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ làwọn oògùn tiwantiwa sì pọ̀ látàwọn orílẹ̀-èdè tí wọ́n mọ̀ nípa oògùn tiwantiwa. Dr. Lopsam ti go worldwide lọ́wọ́ yìí o. Gbogbo ẹ̀yin olùgbọ́ mi, wá jẹ nínú àwọn àǹfààní yìí. Ẹ wá tọ́jú àwọn arúgbó yín ní iléeṣẹ́ yìí. Má jẹun wá nígbàkúùgbà tẹ́ ẹ bá ti ń bọ̀. 24/7 níṣẹ́ wọn. Wọ́n sì mọ̀ nípa ètò ìlera dáadáa. Ẹ pè wọ́n sóyago 0803872-6868. Lopsam, ìlera rẹ ló jẹ wọ́n lò.
3: Ẹ káàbọ̀ padà láti ojú ọ̀dà. Ìyá, mo bẹ̀ yín, mo fi ìyọ́nà Ọlọ́run bẹ̀ yín. Tètè ni o, n ta ṣe lọ́sẹ̀ tó kọjá, tó bẹ́ẹ̀ gẹ́ tí àwọn tí ó gbọ́tọ̀ sẹ, wọ́n á lè jẹ́ papọ̀ mọ́.
4: Ẹ ṣe olótùú. Ní ìjẹ́jọ́, a mú akòrí tó sọ wípé àwọn àyẹ̀wò kéékèèké, few medical tests, ta lè máa ma ṣe láti lè máa mọ ipò tí àgọ́ ara wa wà.
3: Tó ṣe pàtàkì.
4: Ó sọ wípé, you might not be financially capable, bóyá ètò ìṣúná wa owó yẹn ò pọ̀ tó lọ́wọ́ wa, gbogbo wa la mọ bí ìgboro ṣe rí sìn. Instead of waiting for big money, wípé tó bá dìgbà tí mo lówó, ṣe mọ gbogbo àwọn èrò wọ̀nyẹn, àgọ́ ara ò mọ́ o, ọkàn wa ò mọ́ o, kíndìnrín wa ò ràn mọ̀, bóyá àkókò kan wà tí owó máa wà, àbí àkókò kan tí ò ní sí owó, tí a fi ń fi èní dọ́là, ọ̀la dá ọ̀túnla wípé towó bá wà lọ́wọ́ mi, àbí tí ààyè bá wà, màá lọ ṣe àyẹ̀wò gbogbo ara. Òun ló mú mi mú àkòrí.

0: sísun tó mí gúlegúle.
1: Èyí ló ń fa ikú àìtọ́jú àtàìsàn fòníkú fọ̀ ládìde. Ó tún ga o. Máa bọ̀ ní Lobsam Natural Healthcare Center wà ní No. 26 Ayégúnlẹ̀ Street, opposite High Court Second Gate, Àkúrẹ́. Sophisticated machines, àwọn ẹ̀rọ ìgbàlódé tá a fi ń ṣàyẹ̀wò àgọ́ ara. Ibikíbi táìsàn bá sá pamọ́ sí, yóò wá síta, yóò tún sọ ọ̀nà àbáyọ. Àṣírí pípẹ́ láyé táwọn bàbá wa fi ń lo 90-100 years jù bẹ́ẹ̀ lọ. Àwọn oríṣiríṣi tá a lè máa lò, tí ò ní jẹ́ kára wa gbàbọ̀dé yíkéyìí àìsàn ló wà lọ́dọ̀ wọn.
0: Come to Lobsam Natural Healthcare Center
1: for body checkup,
0: treatment,
1: natural products
0: and counseling.
1: Ó yẹ kí ìwọ náà máa dán bí ọmọ tuntun jòjòló.
0: Ó yá má dákẹ́kù.
1: Má jẹ́ káyé fàìsàn pè ọ́ lórúkọ.
0: Lobsam wà ní No. 26
1: Ayégúnlẹ̀ Street,
0: opposite High Court Second Gate,
1: Àkúrẹ́.
0: Telephone 081-3857-2168.
2: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ẹ má gbàgbé gbogbo ètò tá à ń ṣe lọ́dún kan méjì mẹ́ta mẹ́rin márùn-ún sẹ́yìn, ẹ lè rí wò bí ìran lórí gbogbo social media handles wa. Ẹ lọ sí Lobsam Natural Clinic lórí YouTube. Ẹ lọ sí Lobsam Natural Clinic lórí X tó ń pè ní Twitter. Ẹ tún lọ sórí Facebook. Ẹ rí wa ń bẹ̀ gbogbo ẹ̀ pátápátá. Different topics. Ẹ̀yin náà ẹ wo topics 52 weeks ló wà nú ọdún kan. Ẹ wá wo iye topics tí ìyá yìí. Ọlọ́run ò ní gba ìyá yìí lọ́wọ́ wa. Ẹ já tẹ̀síwájú.
3: Ẹ ṣe olótú. Another important test tí ó tún ṣe pàtàkì. Ilé lọ sọ́dọ̀ àwọn tó ń ní àìsàn ọgbẹ́ inú. Tábà ní a ní àìsàn ọgbẹ́ inú, ọ̀nà méjì ló pín sí. Àwọn kan wà tó jẹ́ pé wọ́n ní kòkòrò ẹ̀ sínú ẹ̀jẹ̀ tí a mọ̀ sí H. pylori, Helicobacterial infection. Àwọn kan tún wà tó jẹ́ pé nípa lifestyle wọn, àwọn kan tó ń jẹ, ìgbé ayé tó ń gbé, oògùn ara ríro nílò ní àlòjù, lifestyle generally, àwọn ló tì wọ́n sí àìsàn ọgbẹ́ inú. Báwo la ṣe máa wá mọ ìyàtọ̀ láàrin méjèèjì? Go for H. pylori test. Òun ló máa tọ́ka ibi tí ọgbẹ́ inú yẹn tó ti wá. Then tó bá dẹ̀ jẹ́ wípé bó ṣe ń ṣe wá yẹn kìí ṣe ọgbẹ́ inú, you know, a lot of people now, tí àyà bá ti mú wọn àbí tí inú mú wọn, ohun tá ń sọ ni wípé ọgbẹ́ inú. So how are you going to confirm? So if you experience that alone, that single test is enough. Kò tí tó pé mo fẹ́ lọ wo gbogbo ara tádi wípé a fẹ́ máa wá owó ńlá. Then importantly now, ECG, electrocardiogram. This ECG is majorly for your heart. Ẹ jẹ́ ká lọ rí dókítà, a fẹ́ ṣe àyẹ̀wò lórí ọkàn wa. Òun ló máa jẹ́ ká mọ̀ àwa tá à ń la àìsàn ìfúnpá, yálà ó lọlẹ̀ jù ni àbó ń ga jù ni. To everyone that has issue with BP, go and check the status of your heart. Àyà ń já ni, àyà ń dùn wá ni, enlarge heart ni, heart failure ni, inú àyẹ̀wò ECG yìí láti máa mọ̀. Ẹ má jẹ́ ká kọ̀ dúró lórí wípé màá máa fi oògùn gbé. Tó bá ti ń di wípé màá ṣáà máa fi oògùn gbé, tá à mọ the condition, go and check. Ọ̀pọ̀lọpọ̀ wà, wọ́n ti ní ìdojúkọ yìí, oògùn tán ti wá kọ fún wọn fún àkàìmọye ọdún, wọ́n sì ń lò. You have to go and recheck. It is possible the heart is in order now. Tó di wípé a nílò láti lò. Ó dẹ̀ tún ṣe é ṣe kó jẹ́ wípé ọkàn yẹn kò tí ì dúró rẹ́gí, tó jẹ́ wípé your doctor has to revisit some of the medication. In fact, mo máa ń sọ tó bá ní nǹkan kan tá máa sọ wípé a fẹ́ yàgò fún, pé a ní lọ́wọ́ sí, a ní ṣe, kó má jẹ́ àyẹ̀wò ara o. Àyẹ̀wò ara ó ṣe pàtàkì. It saves life. It prevents unplanned incident. It prevents emergencies. Pé gidigidigidi, ó ti ṣẹlẹ̀ o, ẹgbẹ́ wọn o, ẹgbọ́ mi o, ẹgbẹ́sẹ̀, ẹgbápá. Tá a bá ń lọ ilé ìwòsàn, tá à ń ṣe àyẹ̀wò ara wa lóòrèkóòrè, ó máa ràn wá lọ́wọ́ láti dènà àwọn nǹkan tó jẹ́ wípé ó lè mú àgọ́ ara tó lè mú bàjẹ́. Then another one is hormonal test. Hormonal is good for people that are battling with infertility. Gbogbo àwa tá à ń wojú Ọlọ́run fọ́mọ, àbáwọn tó jẹ́ wípé wọn ò lè ṣe dé.

0: dé yálà lókùnrin tàbí lóbìnrin bó ṣe wà lóbìnrin obìnrin míì tán bá ní kán wà lọ́dọ̀ àwọn dájú wọn ìṣe bí wípé wọn ò ti ẹ̀ jẹ àǹfààní wọn ò mọ dúdùn ẹ̀ wọn ò mọ ohun tó rọ̀ mọ́ mo rò pé ó ti yé gbogbo wa orí afẹ́fẹ́ la wà bẹ́ẹ̀ náà ni ọkùnrin náà tó jẹ́ wípé wọn ò lè ṣe dédé kì í ṣe wípé ó yá ẹmú yẹn wá ẹmú pẹlẹbẹ eléyìí ẹmú pẹlẹbẹ tọ̀hún go and examine what is lost check your testosterone hormone check your hormonal level check your reproductive hormones gbogbo àwa tó jẹ́ wípé nǹkan oṣù wa kò lọ déédé ségesège àbí kò wá mọ́ àbí ṣe ló ń dúdú ni go and do hormonal profile hormonal test gbogbo àwọn àìsàn wọ̀nyí ló ní àyẹ̀wò lọ́lọ́kan-ò-jọ̀kan tí a máa ṣe tá a máa fi mọ ohun tó ń bá wa fínra nínú àgọ́ ara lastly before we leave is cancer screening this is for everybody breast for the mammary gland for prostate cervical ẹ jẹ́ ká lọ ṣe àyẹ̀wò lórí àìsàn tí a mọ̀ sí jẹjẹrẹ we call it cancer screening prevention ìgbà mẹ́ta mo pé is better than cure
1: yorùbá ní tá a bá ti kékeré pa ẹ̀ka ìrókò tó bá dàgbà yóò máa gba ẹ̀bọ lọ́wọ́ ẹ ni
0: mo rò pé a ti yé wa gẹ́gẹ́ bí olóòtú ètò ṣe sọ ẹ jẹ́ ká gbaradì ẹ jẹ́ ká lọ sí ilé ìwòsàn ẹ má jẹ́ ká kàn jókòó sí ilé tẹtẹrẹ ka ní aṣáfẹfẹsẹ létọ aṣáfẹ nǹkan méjì mẹta ẹ jẹ́ kí n máa lò ó papọ̀ ajá sọ́nà lọ́jọ́ kan devinly ó máa já sọ́nà sí àlàáfíà ṣùgbọ́n ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ ká ṣe àyẹ̀wò ká tiẹ̀ mọ ohun tí a fẹ́ ṣe ìtọ́jú lé lórí kó má bàá di wípé ohun tí ò tíì yẹ ká lò ìgbésẹ̀ tí ò tíì yẹ ká gbé a ti bẹ̀rẹ̀ sí ní gbé ọ̀pọ̀lọpọ̀ bí àìsàn yẹn ṣe mú wọn bó ṣe ń ṣe wọn nǹkan ńlá kan ni wọ́n máa pè none is just a minor tí ò tíì lágbára ṣùgbọ́n ibi tán ti lọ mú ìtọ́jú wá nítorí pé wọn ò ṣe àyẹ̀wò lẹ́kùnrẹ́rẹ́ ó máa wá lágbára á túbọ̀ wá kó bá àgọ́ ara yẹn and ẹ jẹ́ wá mọ àgọ́ ara wa yìí they are different we have different body chemistry ohun tó máa ṣiṣẹ́ fún a ó yàtọ̀ sí ohun tó máa ṣiṣẹ́ fún b àwọn àǹfààní tó rọ̀ mọ́ wípé ká ṣe àyẹ̀wò ara wa kó dẹ̀ jẹ́ àyẹ̀wò gangan tó máa tọ́ka ohun tó ń ṣe wá òun la fi nílò láti lọ sí ilé ìwòsàn ká lọ rí dókítà wa gbogbo history wa àwọn nǹkan tó ti ń bá wa fínra àwọn nǹkan tá a ti lò ní àwọn ìbéèrè tó máa ń béèrè lọ́wọ́ wa ẹ jẹ́ ká rí wípé a ṣe òdodo truth be truthful open up ẹ má jẹ́ ká fi ohunkóhun pamọ́ fún àǹfààní ara wa ni tó bá lóògùn tá à ń lò sílé ẹ sọ fún wa pé a ti ń lò tó bá lóhun tó ti ń bá wa fínra wa láti àtẹ̀yìnwá ẹ jẹ́ ká sọ gbogbo ẹ̀ bó ṣe ń lọ a lè ran dókítà náà lọ́wọ́ láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ.
1: ẹ ṣe ìyá wa inú mi dùn pẹ̀lú àkòrí tá a mú wá lọ́sẹ̀ tó kọjá àti tá a parí ẹ̀ lénìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni ó fẹ́ bèrè ìbéèrè nọ́mbà wo náà lè pè sí.
0: 08038177268
1: lẹ́ẹ̀kan sí
0: 08038177268
1: wọ́n lè rẹ́ni tá a fẹ́ wá fojú kàn yín kó rí yín lójú korojú ń gbóná lè wá sí.
0: Nọmba 26 Ayégúnlẹ̀ street opposite High Court nílùú Àkúrẹ́.
1: ó náà lẹ ti gbọ́ yìí nítorí àwíjàre kíta ó tán lẹ́nu a ti sọ tèmi náà ó wá kù sí ẹ a ti fi hàn ọmọ ènìyàn ohun tí ìlera rẹ ń béèrè lọ́wọ́ rẹ ó wá kù sí ọ lọ́wọ́ Fẹ́mi Ògúndàìsí lọ lénìí àti ìyá wa a padà dé lọ́sẹ̀ tí ń bọ̀ títí dọjọ́ mẹ́jọ ẹ̀sùn nígbẹ̀yìn dé o ẹ kú kalẹ̀.
2: Fún mi lómi jẹ́ ń dà á yà Naturopath Kemi Lumpsum tún ti dórí afẹ́fẹ́ gbérédì ò yẹn sádàbà kò tí ì débẹ̀
3: awọ ló
2: láyù á.
4: ó tún ti kalẹ̀ ńlẹ̀ yóò Lumpsum bá wà látẹ́gùn ètò tí ń tani lólobó nípa àlera onípò òjìpò kálá bí o lè bára wa tó pọ̀ kálé wa mẹ́díkálì fi tàǹbóyá tìrì gbẹdẹmukẹ o kálé wa kándọ̀ ó yà o ní gbogbo ọjọ́ tí ò ṣe ọjọ́ ṣẹ́gun látago mẹ́fà bọ̀ ságo méje àṣálẹ̀ o láfi mọ́ gbọ́ nípa tó lera wa o lẹ́nu Naturopath Kemi Lumpsum ládàbà akupọ̀jọ́rìsì tó mójú ewé àtẹ̀gbọ̀n ìmọ̀ ìgbà lóde láti fi ṣèwòsàn nílẹ̀ yìí.

0: duro fun bi odidi ose meta to se pase fun ijoba orilede na ko so gbangba lojutaye lori adehun to wa lori ise akanse ohun onedajo patricia inyadi inogbe idajo na kale latari oniru awon esun eleyi to je pe o ti wa niwaju re lori agbekale ibudu ohun ewe awon mo igbimo eleto abo ninu ajo esokan agbaye na je pe won ti kese orilede israel koko awon mogun re pada kuro ni apa gusu orilede lebanon gẹbi adie si tin ba lokun taro rokun tara uradie tawon iko mogun lede israel ohun ti won si nsumo lati gba awon agbegbe kan ni ekun na laiwo ti adehun ijogun osimi ipade pajawiri ohun ni orilede france n lope latari bi awon mogun orilede israel bi won si ni won tin sumo apa gusu lebanon ti won tin gba awon agbegbe kan ti won ri awon ase orilede israel ti won ri mabe are orilede america donald trump lo na ti wa fi lede wipe ohun ti kesi ile israel ko dawo ikolu duro ni beirut to itoro awon iko hezbollah ki awon na ki won ma se ikolu kankan bakan na ninu iroyin to tun farape lorilede iran lo ti se ikilo fun orilede america wepe awon ni besubegba lati na tan bi owo pelu won ti won ba si test waju lati ma se ikolu si won awon iko mogun orilede iran no je pe won fi lede pe awon mogun orilede ohun no je pe won ti gbara di bayi fun ikolu eleyi to ba je pe won se si orilede na ti won ti setan lati ko awon nkan ija oloro won ki won ko kaakiri ti orilede america ati orilede israel ti won ba fi le pada lati ma se ikolu si won en to je agbenuso awon iko ologun ohun sadam muhebi ono foju oro yi lede wipe orilede iran ino ti setan bayi fun ohunkohun tan ba gbe wa ti won si ni ija eleyi ti won ja laipe yi ino fihan yi pe orilede ohun awon iko mo orilede ohun digbi ohun na ni won wa ibi ta ri mo re lori iroyin le okiri fun ti asale tuni opo yemi jordan lo royin fun le ise adaba fm
1: o seun opo yemi jordan lagbon iroyin awa muludun lasale tuni gbajugbaja ohun korin omo ile yoruba ni segun shodade eni ta mo yan mo se shode in lo ti salaye erongba re lati mo se ya aworan sara re o je ko dumimo wipe ohun o ni gbagbo pe ohun le korin fun odun pepe ohun korin ohun je ko dumimo wipe ohun ti e ti gba lero pepe bi orin o ba ta fo mo ohun yo lo gba ise onitayi to won mo lo si office laaro pada nirole to won si tu gbajumo awon nkan mi osere sinema agbelewo oni tobi bakare lo ti benu atelu bawo eniyan kan bi won ti se npe se ipinpin laarin takotabo ni agbole amuludun o je ko di mimo wi pe awon obirin ko ye pari biribi ninu idagbasoke agbon na bakare je ko di mimo wi pe enikeni ti o ba fe ba obirin se ni agbo amuludun o ni ko setan lati ni idagbasoke to nitumo osere ohun lo wa salaye re bi pe awon obirin ni won ma ko ipa kanrin o fi kun wipe ohun ti sise pelu obirin lopolopo lawon okunrin to se je wipe ohun wo so pe okunrin dara ju obirin lo ninu isowo sise ohun eni to ba ti gbe ise wa don go ba sise ti ere repete yo si tun gori e osere fiimu olojo pepe to si tun je aderin peke osonu ni okiki adesina eni tawon ni amo si jomole n lo ti dologbe osere ohun ni iroyin je ko di mimo bi pe o dologbe ninu ijamba oju popo kan eleyi to waye eni to je are fun egbe tampan Bolaji Amusan tawon ni amo si Mr. Latin n lo ti fi iroyin na sowo saye gbo iko adesina okiki jomole ohun n lo ti mo kawon eniyan ki won mo ko orisirisi nipa re lati le se aye si igba to wa laye opolopo awon eniyan ni won si n gbadura bi pe kolohun oba ko te aderin pereke osonu ohun ko te si afefe rere ko si tun awon molebi re lokan lagbon iroyin ere idaraya Folajin Oyetayo wa ni kale
2: iyen kale kaabo sabala iroyin ere idaraya wa fun tirole toni ajo to mojuto ere idaraya ere sisa lorilede Nigeria lo ti mu ogunjo osu yi ati ojo kejilelogun osu yi bakan na fun orilede yi lati mo awon ti o soju re ninu idije ti 2026 Commonwealth Games eleyi ti o waye ni Glasgow lórílẹ̀-èdè Scotland. Ìdánrawò ni ó wáyé ní pápá sí Yaba College of Technology. Eléyìí tó wà ní ìpínlẹ̀ Èkó tó sì ṣe kókó fún gbogbo àwọn eléré ìdárayá eléyìí tó bá fẹ́ kópa fórílẹ̀-èdè Nàìjíríà. Àjọ ń ṣe lálàyé wípé ìdánrawò ọlọ́jọ́ mẹ́ta òun ni yóò ṣe àkóónú àwọn eré ìdárayá tó ń lọ bíi 22 níbi tí àwọn olùkópa nínú eré ìdárayá 100+ 200+ àti 400+ yóò ti láǹfààní láti dánrawò nínú ìdánrawò náà. Lójú náà ti lè jẹ́ kí wọ́n mọ̀ bóyá wọn ó pegede fi gbọ́rọ̀ jẹ́ ká lọ kópa nínú ìdíje ọ̀hún. Àjọ eléré ìdárayá eléré sísá lórílẹ̀-èdè Nàìjíríà Tónúbọ́ Okowa wá ṣàpèjúwe ìdánrawò náà gẹ́gẹ́ bí ọ̀pákùtẹ̀lẹ̀ tó ń ti gbéṣẹ̀. Lójú náà ti lè jẹ́ kí ìgbáradì kó wà ṣáájú ìdíje ti Commonwealth Games tó sì nígbàgbọ́ wípé ètò ọ̀hún òun ni yóò jẹ́ kí wọ́n ṣe àfihàn àwọn tó bá dúróore fún orílẹ̀-èdè Nàìjíríà. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool ló ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pẹ̀lú Anthony Raula. Lójú náà ti lè jẹ́ kí ó di ààyè àlàfo olùkọ́ni eléyìí tó ṣòfò nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool. Lẹ́yìn ìgbà tí wọ́n ti fọwọ́ sí júwèlé fún Arnie Slot, Raula ẹni tó kò nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù AFC Bournemouth. Ní ìparí sáà tá a wà yìí, òun ló ti léwájú báyìí. Lára àwọn tó ṣeé ṣe kó gbaṣẹ́ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool ní Anfield. Ìròyìn jẹ́kóyé ni wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool ló wà lójú ọpọ́n báyìí láti gba akọ́nimọ̀-ọ́n-gbá lóníkánmọ́nkóbó. Lójú náà ti lè jẹ́ kí wọ́n di àlàfo náà tí wọ́n ṣe lálàyé pé irúfẹ́ akọ́nimọ̀-ọ́n-gbá eléyìí tí ìṣọwọ́kọ́ni léèrè bọ́ọ̀lù rẹ̀ yóò ṣe wẹ́kúwẹ́kúwẹ́kú pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool ni wọ́n ń wá lọ́wọ́ ta wà yìí. Bẹ́ẹ̀ ò bá gbàgbé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool ló ti pín gàárì pẹ̀lú Arnie Slot ní ìparí sáà rẹ̀ lẹ́yìn tó ti lo ọdún kan nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún níbi tó ti gba ife ẹ̀yẹ Premier League fún ikọ̀ Liverpool. Ẹgbẹ́ akọ́nimọ̀-ọ́n-gbá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Fulham Marco Silva ìròyìn jẹ́kójẹ́ ni wípé ó ti ń wá gbogbo ọ̀nà báyìí lójú náà ti lè jẹ́ kó darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Benfica lórílẹ̀-èdè Portugal pẹ̀lú bí àjọsọ̀rọ̀ ti ṣe ń lọ lọ́wọ́ láàrin àwọn ogun méjèèjì tọ́rọ̀ kan báyìí. Silva òun làdéhùn rẹ̀ tan ní ìparí oṣù tá a wà yìí nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Fulham ní London. Bó tilẹ̀ jẹ́ wípé ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tún ṣe lálàyé pé òun ṣe ni wọ́n tún nífẹ̀ẹ́ láti lè jẹ́ kó kà á sọ́wọ́ iwájú sí i ṣùgbọ́n tí ò tí ì sọ ọ̀rọ̀ kankan lórí bí ọjọ́ iwájú rẹ̀ ó ti ṣe rí ní inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù náà. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Benfica ló ń wá akọ́nimọ̀-ọ́n-gbá tuntun báyìí lẹ́yìn ìgbà tí Jose Mourinho ti fi inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ńlẹ̀ tí wọ́n ṣe lálàyé pé Silva òun gangan ló wà lójú ọpọ́n báyìí tó ṣe é ṣe kó jẹ́ àrọ́pò rere fún Jose Mourinho eléyìí tó kúrò nùkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Benfica. Ìròyìn jẹ́kóyé ni wípé àjọsọ̀rọ̀ ló ti ń lọ lọ́wọ́ báyìí láàrin Marco Silva àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Benfica lójú náà ti lè jẹ́ kí wọ́n fẹnu ọ̀rọ̀ ń gún bì kan láìpẹ́ láì jìnà. Tọ́ a ò ní rí ju báyìí lọ lábala ìròyìn eré ìdárayá wa fún tìrọ̀lẹ́ tòní Fọlájìn Oyetayo lóníròyìn yín ẹ kú kalẹ̀.
1: Ìròyìn eré ìdárayá náà ló fi ro tó mú lórí ìròyìn àṣálẹ̀ wa fún tòní láti lè ṣe àdàbà 88.9 FM Àkúrẹ́. Ọlásùnkànmí èlùjọba lólò tú ìròyìn Adégbòye Galani lorúkọ tèmi mo kíyín oranyo lásun o àní jẹun tí ò tẹwa lọrùn.
3: We're talking your favorite hot fresh pizzas now at prices that are just crazy. Cheesy, creamy, soothing goodness, and our rich and ultra ice cream flavor mixes without the can I afford it moments? Lunch break, sorted. After work cravings, handled. No energy to cook, say less. This mega week has something for everyone. So bring your friends, come hungry, and show up ready. Because Mega Week isn't just a deal, it's a full-on food party. Visit any Domino's Pizza and Cold Stone Creamery outlet near you. Visit the website www.dominos.ng and www.coldstonecreamery.ng or call our customer care line 090-8888-9999 and order now. Mega Week. Indulge your cravings.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
5: SELARIE salary.
4: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: TURNERIC turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata

iléeṣẹ́ tó sẹ́ tó kí ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dùn bí lódòdó létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.

0: Live it, my fucker.
1: Eddie ABA.
2: Eddie 9 Adaban.
3: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Offer valid while stocks last.
3: Me and Maggi, so good together.
6: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀. Oníkòkó, onítòmáàtì àti ata, àgbẹ̀ oníkùkúmbà, akẹ́hìndé gbẹ̀gbọ́n, oògùn kòrìkòrì, ìkórè, ó ń lé wọn, ó bá wọn, ó gbà tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí, ẹ gbà, ẹ lọ lò ó wò, kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé. Iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó. Kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rì. A máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn. Gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dídùn ọbẹ̀. Ìkórè làgbà. Ilé iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ń ṣe ìkórè.
7: Elédùmarè mọ̀ gbà mí tá wà mo ṣẹ̀ báyìí lọ́dọọdún. Ta mo ṣẹ̀ oko kòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kérè oko kòkó, èmi ò rí nǹkan kan mú ńbẹ̀. Kí lè ṣe mi Elédùmarè ṣàánú mi.
8: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dùn báyìí tó wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú?
7: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kodò. Lọ́dún tó kọjá, oko kòkó mi jóná gudugudu. Tọdún yìí pàápàá tún wá líkin ká. Mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó ti lè kó mọ.
8: Ọ̀rẹ́ wa, ṣé bí mo ti sọ fún ẹ, bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó o jèrè púpọ̀, iléeṣẹ́ Choice Agrochemical Limited ní kí o lọ tààràtà. Wọ́n ń ta ìkórè. Ìkórè ni ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì. Lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè, ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá. Ohun ọ̀gbìn bíi kòkó, kòkúmbà, ata àti bẹ́ẹ̀ lọ.
7: Ìwọ́ tún ti gbé tí ẹ dénú ọjà rí. Wọ́n máa pariwo ìkórè lọ́dọọdún. Bó o ti sọ ń dun ta náà ni, bó o ti sọ léṣì náà nu, o tún ti gbé e dé lónìí àbí? Ìwọ òye dárúkọ ìkórè gbogbo ògbàntí ẹ. Ìkórè lọ́dọọdún. Ẹ ǹlẹ́ o bàbá àkórè, ìkórè kọ́ ìsọjí ni. Ara ń kan gázà o, má jẹ́ ń kanra tèmi mọ́ o.
8: Jẹ́ ń tún ajá ẹ sí. Bá ti fi ìkórè fẹ́ kòkó, gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
7: Mo ti gbọ́ gbogbo ohun tó wí ọ̀rẹ́ mi, ṣùgbọ́n ní gbogbo gan-an lèmi gan ó ti rí ìkórè rà báyìí. Kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
8: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
7: Ó dá o, jẹ́ ń dán wo, kémi náà ò gbìyànjú ẹ̀. Torí dán wo báyìí, òun ló bí ọ̀kẹ́rẹ́.
8: Ìtọ́wò la mọ dídùn ọbẹ̀, dán wo lónìí kó o rí pé rere ni Olúwa.
7: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kòkó ẹ̀ báyè, òun ló mọ̀ ọ́ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ ti là, irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
8: Bàbá àbèjì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè pérégede ó fi gbọ̀rọ̀ jẹ̀ka? Ìdí nìyí táwọn àjọ LAFDAC fi lò ń tẹ gbà.
9: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn. Wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ pé èmi kì í ṣe ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yàn kan. Ọ̀rẹ́ ẹ̀dábẹ̀yàn kan ni ọ̀rẹ́ tí ó rí ire, tí ò ní fọ̀rọ̀ ire han ara ẹ̀. Ọ̀rọ̀ ire ni wọ́n ti fi hàn yín o, ẹ̀yin àgbẹ̀ oníkòkó. Ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó, kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó, kẹ́ ẹ lè kérè oko yín. Ẹ lọ ra ìkórè lẹ́yìn níbi gbogbo tí wọ́n ti ń ta ojúlówó oògùn tí wọ́n fi ń pa oko. Kẹ́ ẹ bọ́ lọ́wọ́ kòrìkòrì àti kòkó rírà. Èrè lámọ̀ jẹ́ o, àní ṣàṣe dànù.
6: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀. Oníkòkó, onítòmáàtì àti ata, àgbẹ̀ oníkùkúmbà, akẹ́hìndé gbẹ̀gbọ́n, oògùn kòrìkòrì, ìkórè, ó ń lé wọn, ó bá wọn, ó gbà tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? ta ti lori egba e lo lowo ke pada wa royin okan korikori de ise bi merin lo ma se fokoko ki je ki koko pala ki je ki koko ri a ma je ko menu koko tobi ko yo ma daada ko tun lorin gbogbo rogi ati carpet ara koko lo ma si danu danu gbogbo ere oko to wa ninu oko koko ta ba nlo ikore si ni o ma je lara afani ara ogun ikore e lo lo ogun ikore loni ke jaro mi e le ri ogun ikore ra ni gbogbo bi ta tin ta ojulo ogun korikori a ki to kere ma dinu obe ikore lagba le ise choice agrochemical limited awon ni won se ikore
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
0: Me and Maggi,
3: so good together.
10: In your money now. Yo jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
11: s e l e r r I e salary
10: ah boda mi espelli espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
12: t u r m e r I c turmeric
10: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
13: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
14: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo pariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe, ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, koda, se kan sun lo ni.
15: Aba, ajo ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure, korojo gogo bile tawon okunrin bire fun gba gogo, akanse gogi bile, ta gbe kale lona ti gba lode, 24/7 Aba Make Sure, ko lo ti nu rara, o ka gu eyin didun, ara riro, afo gede gede do ti ara danu, logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelo re ajo nadak fonte gugba o da lagwara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gugba iga ijawa ija osi always guide me
16: Awọn mate eri ni gboro lenu ojo meta yi.
17: O, be la bi ni isoro isara ina mo ni. Bo ba ji gbo ara ma ro mi, isara yo ma fa mi so lati bara idide ese. Ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le. Ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda. Irorun su dede. O, ore mo ti gbiyanju gbiyanju, corona bayo je. Ayi ohun ti e wa su mi.
18: Agbo ni ise lo se nje lobe. Ti wo gbo ni pa babo oke ogun ni. Ogulugbo de tun fi wi atego somo ara aye lore lori eyi ke yi isoro tun jo mo eda lenu iwo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 baba oke ogun agbalagba ode tun fi wi atego sewosan
19: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba Emi ti mo nki yin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti mo wa number 4 dudu yemi len opposite oyemekun grammar school ni ilu akura boya o fe bere nkaka bo fe bere oni imore ka to fe bere lowo mi pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 kini le ese baba oke ogun ti en gba awon eyan ni momore lori ati pe kini le ese baba oke ogun se ohun na ni isoro to n ba wa ja ninu ise ara wa ati eyi to n ba wa ja ninu egungun ara wa apere wo ni won ti en ri elomi a ma ri pe tohun ba sun bayi tohun ba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ohun je tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomiin ba fe sun lale bayi ati irorun sun re isoro ni elomiin ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi an fi ma pe e ma ja wora wa ni ran iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero bani soro mi yi 07 60 60 64 19 07 60 60 64 19. Nkan yi ti se akoba fun elomiin to je pe apa kan elomiin ese kan elomiin ko sise ma rara elomiin o le dagbe be elomiin o ba fe jade nu le re bayi ko le dajade afiko mo fa jade tabi ka elomiin ma fi opa si kete ese be elomiin ba nlo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege be epo hun fe subu eyin ewa won baba wa ewa won baba baba wa elomiin won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomiin se si agbe elomiin si si ode be sinu won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu sanyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na mo pe awo ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se arawa be ni kankan oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yi na lawa na lo iwa na wa janfa ni ewe ategbo lodo emi baba oke ogun ti ma wa ni number 4 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 60 60 64 19 07 60 60 64 19 alafi arawo ni gifi abia
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Offer valid while stocks last.
3: Me and Maggi, so good together.
0: Etete si ikede pataki yi, alaga ijoba ibile idore Honorable Barrister Smart Adeoye Omotadowa, awon igbimo asofin ati awon osise ilese ijoba ibile idore fi asiko yi ba awon balaye wa papa Adele ti ilu idore Archief Akinponi Akinloye awon aworo ati gbogbo omo bibi ilu idore fun ojo odun orusun ti yo waye ni ojo karun ati ojo kefa osu kefa odun yi ni oke idore aro awon eniyan wa ni ile tabi alejo awon onile tabi alejo ki won se odun na ni pele kutu enikeni ko budo ja rara o odun to nbo asoju emi wa ami Mrs. Olasinbo Omotubi alukoro olukede fun ijoba ibile idore
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Offer valid while stocks last.
3: Me and Maggi, so good together.

07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286. 07063-1286.

0: gbọ́ ni ògbàgbọ́ nígbà tí ifá bá ìwà ṣẹ ìyàwó ni babaláwo wa padà ni ifá
1: ìgbà tó bá olódùmọ̀rì
0: ọba tẹni oríṣà gbèjì omi ìgbà tó bá ti ń bọ̀ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ẹ̀ kó lè mọ̀ bọ́yá wà ń lé tàbí àsì ń lé kó má bàa jẹ́ pé ìgbà tó bá máa sọ pé bọ́yá ò pè wá sọ pé àtikú ò lè àsì ń lè nọ́mbà kan tuntun tó jẹ́ nọ́mbà ti wá òun ni 070-6-01-2816-070-6-01-2816.
1: Ṣé ẹ ti gbọ́ ọ̀rọ̀ láti ẹnu bàbá mi ajẹ̀rù lóògùn? Wọ́n ní ìrọ̀rùn ní gbogbo ìrìn àjò yín ló bá dé lọ́dọ̀ wọn tí ẹ bá ti ń bọ̀. Ẹ̀yin náà ẹ tara ṣaṣa tàbí kẹ pè wọ́n sórí nọ́mbà tí wọ́n pè jáde ni. Àwọn fún àwọn náà náà dà yín lóhùn. Lọ́la náà ọba àìsàn kò ní gbé wá dé o. Bàbá mi ajẹ̀rù lóògùn. Bí ọjọ́ mẹ́jọ mẹ́jọ ló dàbí pé àwọn èèyàn tó ń gbọ́ ètò yìí àwọn ìbéèrè tán kàn ń béèrè bí ìgbà tán bá ní pé ṣe náà wá ń ṣe láwẹ́láwẹ́ ìdí ni pé èyí tí a sọ ní ìjẹ́lòó níbi ọ̀sẹ̀ kejì sẹ́yìn mo wá rí ohun tí ẹni tó tó wá tí àtẹ̀jíṣẹ́ rẹ̀ bí ìgbà tán bá ní pé ó gbọ́ ìwé kò sí má ṣe pè yín tàbí tán ránṣẹ́ sí yín tẹ́ ẹ̀ ní jẹ́ wọn ṣùgbọ́n ìbéèrè tẹ́ni wá béèrè ni wípé ṣé tí ènìyàn bá wà ní ọ̀nà jíjìn oníṣe ẹ lè ṣe ìpèsè àdúrà ránṣẹ́ sí irúfẹ́ ẹni bẹ́ẹ̀.
0: Nígbà tí ibi tẹ́niyẹn bá wà tilẹ̀ bá wà ń bẹ̀ nígbà tó jẹ́ pé ojú mọ́ alẹ́ dẹ̀ẹ́lẹ́ níbi tẹ́niyẹn bá wà nígbà tó jẹ́ pé omi tá a mú bí lotion débi tẹ́ ẹniyẹn wà tó jẹ́ pé kì í ṣe pé bọ́yá omi ti wá ń funfun tó omi ti ẹ̀ ń pupa tàbí pé omi dúdú la mú bí tómi tó ń ná mú mi gírìn àbí yẹ́lò ní ibi tó wà nígbà tó jẹ́ pé òyì tó ń fẹ́ bí ló ń dán kò sí bí a ṣe lè sọ pé bá ká ṣe àdúrà lọ́nà títọ́ àtòdodo yálà ẹniyẹn tẹ̀ wá nílò òyìnbó tá a bá ba dá ifá tó bá ní nǹkan tí ifá ní pé kí wọ́n ṣe ìwọ̀n orúkọ ẹ̀ orúkọ ìyá ẹ̀ orúkọ bàbá ẹ̀ là á sọ pé kó fi ránṣẹ́ pẹ̀lú owó ìdáfá tá a dáfá lé lórí tá a dẹ̀ ṣe ìpèsè tá a ṣe tìtù tá a ṣe fún tá a ṣàdúrà fún tọ̀rọ̀ ẹ̀ á dẹ̀ rí kárí bẹ́ẹ̀ ẹni tó wà lọ́nà jínjìn tó bára àyà ti sọ pé bá kó wá wọ́n fi nọ́mbà wa gan wọ́n fi ránṣẹ́ sí lójúbó tẹ́niyàn á pè wá tá a dẹ̀ sọ pé bá ká gba ẹniyẹn ní àmọ̀ràn àbí ká ṣe ìrànlọ́wọ́ fún ẹniyẹn gẹ́gẹ́ bí olódùmọ̀rì ọba ṣe rán wa tẹ́niyàn á dẹ̀ padà wá dúpẹ́ pé olódùmọ̀rì ó máa ṣe ó pé ọ̀rọ̀ orí bí wọ́n ṣe fẹ́ tó téèyàn bá wà ní ọ̀nà jínjìn ènìyàn lè pè wá.
1: Bàbá mi bí ẹ ṣe ń tú ọmọ aráyé tẹ̀ ń túgbe sí wọn ṣe ọlọ́ba mi náà kò ní gbàgbé yín o
0: kò
1: ní gbàgbé ìdílé yín
0: o
1: ọmọ yín káàkiri ibi tán bá wà wọn máa rà láàánú náà ẹ ṣeun o kí a wá lọ sí lẹ́tà tí ẹnì yìí kọ ó ní bàbá ajẹ̀rù lóògùn ó ní mo kí yín o ó ní mo sì kí olóòtú mo kí yín gidigidi ẹ kú iṣẹ́ ẹ sì kú iṣẹ́ ọpọlọ ó ní ẹ jọ̀wọ́ ẹ gbà mí ọmọ iléṣà ni mí dàpọ̀ lorúkọ mi oníṣẹ́ ọwọ́ ni mí tí mo sì ń rí iṣẹ́ ṣe mo ní ọ̀rẹ́ kan tá a jọ ń rìn ó wá lọ sí ìrìn àjò ìgbà tó padà dé mo lọ kí i mo sì rí aṣọ kan lọ́dọ̀ rẹ̀ aṣọ yìí wù mí mo fẹ́ mú un ṣùgbọ́n ó ní kí n sì ní sùúrù díẹ̀ lẹ́yìn oṣù kan sí méjì ó pè mí ó fún mi ní aṣọ yìí olóòtú ìgbà tí mo wọ aṣọ yìí lẹ́yìn ọ̀sẹ̀ méjì ara mi kò wà bákan náà mọ́ débi pé nǹkan ọmọkùnrin mi kò gbéṣẹ́ mọ́ báyìí àti kúrò nílé ti da ìnira fún mi ètò yìí ni mo gbọ́ tí mo fi tẹ àtẹ̀jíṣẹ́ yìí ẹ dákun ẹ gbà mí olóòtú.
2: Ayé la yẹ èyí tí ò yẹ nìkan ọ̀run lọ́run rú ti rú ìyẹn lójú.

0: 1826.
1: Baba, leta ti arakunrin to ko.
2: Bẹni.
1: Ki lo n te ri si.
2: O da ko lodumare oba ko ran wa lowo.
1: Ami.
2: A ma so ni gbogbo igba. Pe onikaluku lo ni iseda ti e to ba wa sile aye. Oyin to ba taye lara mu sese ko ma ba kende lara mu to teje pe inu iku kan nu ti jojo jade. Won to so pe ore si so re eni gaga bi oro to so jade. Oni oni ore kan to se be ni pe aso to wo ni gba e to un se be ni pe oun so pe oun feran aso e to ma aso e to fun. Oni ṣùgbọ́n gbàrà tó ti ṣe bẹ́ẹ̀ ni pé ó wá mú aṣọ ìfun ní gbogbo nǹkan ti wá ṣe bẹ́ẹ̀ ni pé ó
1: ń padà bẹ́ẹ̀ ni
2: tóun ti wá ń fura pé bóyá ẹniyẹn ò pé bóyá aṣọ tó ń gbà lọ́wọ́ àbí nǹkan kan míì ni ó ṣeé ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ máa ṣeé ṣe bẹ́ẹ̀ torí ìdí tí mo fi sọ pé ó ṣeé ṣe bẹ́ẹ̀ ni pé irúbẹ wà nínú ifá ìdí tí mo dẹ̀ fi lè sọ pé ó lè máa ṣeé ṣe bẹ́ẹ̀ ni pé kì í ṣe falada fún ẹnì débi tá a fi sọ pé odù tó jáde pé ifá sọ pé bẹ́ẹ̀ ni
1: ó
2: ṣe rí gangan òun ni nǹkan tó wà ń bẹ̀ ọ̀run mẹ́la ó ní gbèsè bí gbèsọ̀hún ó nù ló di fa fún àìná àìná lélẹ̀ òun wọn ni pé kó rúbọ kó túbọ kó má gba ọ̀já gbà lọ́wọ́ ènìyàn àìná ti fa ń sọ ẹ nígbà ìwáṣẹ ẹranko ń gbé nínú ìṣẹ̀dá ènìyàn ènìyàn ń lò nínú ìṣẹ̀dá ẹranko ìwọ ni igi ìwọ ni àwọn òkúta gbogbo kíní ìlú oníkálukú ti lo ìgbà bí ìgbà tó bá sọ pé ènìyàn lo ìgbà rí òun ni mo fi ń sọ nígbà tẹ́lò mi bá sọ pé òun túmọ̀ ilé ayé olódùmọ̀rẹ́ ọba tó dá láyé ló mọ ìtumọ̀ ayé nìkan ló mọ ìtumọ̀ ayé nìkan nígbà tó bá ń sọ pé ogun ẹlòmí a máa fojú wo irin pé irin lògún ogun wà gẹ́gẹ́ bí ènìyàn tó ti lo ilé ayé yìí rí àwọn ọjà ọba tálá oríṣiríṣi ti wà gẹ́gẹ́ bí ènìyàn tó ti lo ilé ayé yìí rí àwọn ìfisílẹ̀ wọn la tẹ̀ fi sọ pé ká fi ṣe àbùdá nígbà tó bá sọ pé wọ́n fẹ́ pe èṣù tí wọ́n sọ pé wọ́n lọ wẹ yangi tí wọ́n gbé yangi sílẹ̀ kì í ṣe yangi yẹn gangan ní èṣù ẹ̀ẹ̀mí tí wọ́n pè lè èṣù yẹn ni wọ́n pè wá sínú yangi yẹn tó ń ṣiṣẹ́ nígbà tó bá kó ekin sílẹ̀ tí wọ́n sọ pé ọ̀run mi là pé òun olódùmọ̀rẹ̀ ekin yẹn ṣe bí gbogbo alámọ̀ pé ọ̀pẹ lòún sọ pé inú ọ̀pẹ láti rí ẹ̀mí ifá yẹn òun wọn pè wọnú ekin yẹn tó fi ń jẹ́ pẹ́ẹ́n tó báyìí ti wá fojú òkúrọ̀ wo ọ̀run mi là pẹ̀bùrọ̀ a máa bọ̀ ní láṣọ àìná ló lọ gba ọ̀já gbà lò lọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀ àsèyìnwá àsèyìnbọ̀ bó ti dorí túlù nìyẹn kí la fi wé àìná nígbà yẹn òun wọn pè ní ọlọ́ba tí orí ẹ̀ òfin nínú títí dèní ilé ni tó kì í ṣe gbé gbogbo nǹkan lènìyàn ń gbà.

0: ṣùgbọ́n babaláwo ìwà ń sọ fún ọgbọ̀nrin báyìí pé àjọ tó fẹ́ lọ gbà lò lọ́wọ́ òrosùn ò pé àjọ ikú ni pé tó bá ti wọ́ ò pé ikú ni ọ̀rọ̀ fẹ́ túmọ̀ sí. Ẹ wá wo pé ibibẹ̀ bí mo ṣe sọ pé a lè sọ bẹ́ẹ̀ torí ó wà nínú ifá. Ọ̀run mi lọ ní adodo àdó, ó ní àdòdò àdó, ó ní àdó nítorí oògùn tí ń sọ kan ṣoṣo gírogíro. Ó nù ló dífá fún àti ṣan, èyí tí wọ́n ní pé kó má máa lo nǹkan òkú tó lọ́ fi nǹkan òkú ṣòwò. Nígbà tí àti ṣan òwò ló ń ṣe ìyẹn bí àwọn tó ń ta àtúntà. Kò sẹ́ni tó láì jẹ́ pẹ́ni tí ìṣòro dé bá ló lè sọ pé bóyá òun láṣọ tàbí òun ní bàtà tàbí òun ní àwọn pọ́ọ̀tù àbí nǹkan kan míì pé ẹ jẹ́ kóun lọ kó tà. Ṣùgbọ́n tó bá lẹ́ni tó jẹ́ pé bóyá ìyá àbí bàbá ló kú ó lè sọ pé ẹ jẹ́ pé pọ́ọ̀tù yìí kò wúlò fún ẹ jẹ́ kóun lọ ta fún àwọn tó ń ṣe àtúntà báwo ẹ ká bí. Wọ́n dẹ̀ ti sọ fún àtijọ́ pé kò gbúdọ̀ fi nǹkan òkú ṣòwò. Ó lọ bẹ̀ sí jẹ́ pé nǹkan òkú tán bá ti gbé wá òun ló ń rà. Kò dẹ̀ síbẹ̀ ènìyàn ṣe lè sọ pé kóun máa ṣe àtúntà wọn ara lè tó dá ń bẹ̀ tá a gbé sínú ilé tá a máa lo láàyè ara ẹ̀. Ẹ̀bí àyè ìtì àtiṣan bí gbogbo ògo ti bẹ̀ sí ń fà á sẹ́yìn. Bó ṣe bóyá àìsàn ni bóyá nǹkankan míì ni tó bẹ̀ sí ń ṣẹlẹ̀ sí àtiṣan. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹni òun mo ṣe sọ pé a lè sọ bẹ́ẹ̀ a tún lè máa sọ bẹ́ẹ̀. Oko Olodumọre ọba kó ràn wá lọ́wọ́.
1: Àmì àmì bàbá ọ̀dà nígbà tó ti wá rí bó ṣe rí yìí ṣé ká wá ní pé aṣọ tí ọ̀rẹ́ rẹ̀ fún ló wá fa àìsàn wọ́n sí lára ni àbí kí la wá lè rí sígbà tí ìsìnkú láìsàn yìí lára tẹ́lẹ̀.
0: Fún àwọn tó jẹ bẹ́ẹ̀ ni pé wọn ò rí nọ́ọ̀bà wa kọ lákọ̀ pé ní lẹ́ẹ̀kan nọ́ọ̀bà títí wa òun ni 07060 02816 07060 02816. Ẹ̀gẹ́gẹ́ bí ìbéèrè yín ẹni ṣe ká sọ pé aṣọ tó wọ̀ ẹ́ pé bóyá òun ló fa àìsàn yẹn sí ní lára nígbà tí ò ní àìsàn tẹ́lẹ̀.
1: Bẹ́ẹ̀ni bàbá.
0: Àti ìlè sọ bẹ́ẹ̀ torí gẹ́gẹ́ bí ìbéèrè tí mo sọ kó má bàa jẹ́ pé ẹni tó kọ ìwé yìí a máa gbọ́ wa gbọ́ ètò yìí kọ́ má bàa jẹ́ pé ṣe là á parí ètò tá a yọ igi tá a yọ òkúta lọ bá ọ̀rẹ́ ẹ̀ pé àìsàn tó ṣe wọ́n ti sọ pé
1: ìwọ
0: ló fi ṣe ń. Ṣùgbọ́n ìrírí tá a rí nínú ifá ẹ̀kọ́ tá a kọ́ nínú ifá pé bó ṣe wà ní ìgbà yẹn òun la fi ń dá ènìyàn lóhùn. Ọ̀run mi lọ níbọ̀ ọmọdé mi wé orí igi ó ní kò kúkú lè mọ egbò rẹ̀ ó ní bó mọ egbò ẹ̀ ó ní kò lè mọ ewé orí ẹ̀ ó dífá fún igunugun èyí tó fẹ́ lọ wo àrùn sàn ní ara àdàbàlùkòsìn. Àdàbàlùkòsìn òun ni àrùn ń ṣe ọ̀nà wo ni àrùn tó ń ṣe hùn tá a fi lọ. Bọ̀rọ̀ bá dẹ̀ ti rú yàn lójú ilé babaláwo ni wọ́n á sọ pé ká kúkú gbé lọ bá. Ìgbà tí àdàbàlùkòsìn máa dọ̀dọ̀ igun yìí babaláwo ni nígbà ìwáṣẹ̀. Ifá tá a dá sílẹ̀ ló jẹ́ ká àdàbà mọ̀ pé aṣọ ọ̀gbọ̀ tó wà lọ́rùn àdàbàlùkòsìn pé òun ló fa àìsàn sí lára pé aṣọ ẹ̀ pé òun ni wọ́n á kúkú fi rú ẹbọ tára ẹ lè dá tọkàn ẹ lè balẹ̀. Bẹ́ẹ̀ ni àdàbàlùkòsìn sọ pé tó bá ṣe bẹ́ẹ̀ o pé tó ń bá fi aṣọ ìrúbọ òun á tún rà tó ju eléyìí nínú aṣọ ó gbé aṣọ sílẹ̀ pé kí egúnugún bá ń fi rúbọ. Egúnugún wá wo aṣọ sọ́tún owó ṣòṣò ní aṣọ oníyebíye leléyìí aṣọ tó ń rà ní mílíọ̀nù tó ń ṣe kò wá tẹ̀lé ìmọ̀ràn ifá mọ́. Òun ló wá rí bí ẹnìkan ló kì í ṣọ̀rọ̀ tó ìfẹ́ lọ títí tí ọ̀rọ̀ tí gbogbo ayé gbọ́ nígbà yẹn ni lórí TikTok ni mo ti bá pàdé bóyá ṣáìdì Èkìtì ṣáìdì yẹn ni tó sọ pé ẹni yẹn lọ dá ifá lọ́dọ̀ ẹ̀ tó sọ pé òun dá ọ̀bàrà yẹ̀kú àwọn tó bá kọ́mọ̀ lórí TikTok wọ́n á mọ nǹkan tí mo ń sọ yìí. Tẹni yẹn gbé machine wá sí ọdọ ẹ tó sọ pé ifá gba machine tó gba machine òní machine pé ifá gba tẹni yẹn jẹni tó fẹsẹ̀ padà lọ
1: lọlé
0: kó tó dá pé àwọn àpapọ̀ babaláwo ìgbà yẹn bí wọ́n sọ̀rọ̀ yẹn pé kí ifá tó sọ bẹ́ẹ̀ jáde tó ìṣẹ́ ránu lórí TikTok tí
1: ò lè kó kí ifá
0: ibi tí ifá ti sọ pé kó gbé machine wá sílẹ̀ ẹ ní tẹni yẹn ìfẹsẹ̀ rìn padà lọ sílé ara ẹ̀. Tó ìwà dáhìn áwọ̀ ní ìgbà yẹn kó tó dá pé ó dá nǹkan ní nǹkan padà fún. Igunugun ò ṣe méjì kò ṣe mẹ́ta ló wá lọ gbé aṣọ wá lọ gbé pamọ́. Ọjọ́ tí igun sọ pé báyọ̀ òun fẹ́ lọ ṣe ayẹyẹ pé káyé lè mọ̀ pé òun náà ti tó ó gbá aṣọ sọ́rùn àrùn tó kúrò lára àdàbà ó kúkú bá igun

of a dove.

0: A ti dé nínú oṣù kẹfà.
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
0: Ẹ̀fà ilé, ẹ̀fà oko. Ẹ̀fà ní Tèrúkọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Akínyẹmí o.
1: Ẹ̀dáhùn.
0: Inú oṣù Júùnì, Júùnì, Jùwánu.
1: Àmì, àmì, àmì, àmì.
0: Ah, Akínyẹmí.
1: Ọmọ ẹ̀dáhùn olómọ.
0: Júùnà ń pé oṣù kẹfà. Júùnì ju aya wa sọnù.
1: Àmì, àmì.
0: Júùnì ju ọmọ wa sọnù. Kò wá ní ju àwa fúnra wa gan sọnù.
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, lágbára Ọlọ́run.
0: Yorùbá ní oṣù kẹfà.
1: Oṣù kẹfà.
0: Ẹ̀fà ilé, ẹ̀fà oko, ẹ̀fà ń Tèrúkọ. Àárí ìfàgbà nínú oṣù kẹfà yìí o.
1: Àmì, àmì.
0: Àwọn àgbà mọ́nimọ́ni níbi tí bàbá àlára mú mi lọ.
1: Ibikọ̀ lọ, àbí ibi kájọ́ tó lọ.
0: Ẹ ìwọ ló mú mi lọ náà. Wọ́n ní àgbàrá kì í fọ kòtò.
1: Ire ayé rẹ̀ ara fò á.
0: Ire ayé wa ò ní fò wá dá nínú oṣù kẹfà yìí o. Akínyẹmí.
1: Ẹ̀dáhùn.
0: Bàbá yẹn tún fi nǹkan kan kún.
1: Ẹ o.
0: O ti gbàgbé.
1: Bẹ́ẹ̀ gbàgbé rán mi létí.
0: Ó ní gbogbo iṣẹ́ tí àgbàrá bá ti ṣe. Kòtò ló ń jèrè ẹ̀.
1: Bẹ́ẹ̀ ni ibẹ̀ la kó wọ́.
0: Àwọn kan lè máa rò pé ṣé ọ̀fọ̀ ni.
1: Sáàmù àgbà ni wọ́n fẹ́ mọ kọ́ apply.
0: Bàbá lára.
1: Ẹ̀dáhùn.
0: O ṣe, o ṣe, o ṣe.
1: Wọ́n bá fẹ́ mọ kẹ́ apply.
0: O ṣe.
1: Fọ́ọ̀mù rẹ̀ náà ni nìyàn. 10,000 ló wá gba fọ́ọ̀mù.
0: Kí ló dé? Èló ni bàbá ń gbé gbà? Ẹyin tó bá dẹ̀ máa apply. Kó jẹ́ ẹyin tó orí ẹ̀ tó lè gba gbẹ́rẹ́.
1: Gbẹ́rẹ́ bí 1,000,000.
0: O ti pákú.
1: Ó kẹ̀ tó kùdọ̀ ṣetán nílé kéwú. Lẹ́rẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ti ṣetán ní Bible
0: College.
1: Bible College. Bẹ́ẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Pẹ̀lú sabidikẹ̀tì rẹ̀. Kẹ́ẹ̀ra bẹ́rù mẹ́ta.
0: Kí ló dé?
1: Àtàyẹ education kọ̀ọ̀kan ká ohun asín ni.
0: Kí ló máa kọ́ sí?
1: Àmú gba ẹ̀kọ́.
0: Ohun ìlara.
1: Ẹ̀kọ́ ohun.
0: Ṣé tí wọ́n máa kọ ohun ìlara sí? Ok, ẹ mọ̀ ká lẹ́nu ilé yìí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ tíá. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kébi ó pa wá kú.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí wa.
1: Kan dára gbé sínú rẹ̀.
0: Bíi Clement Adérọ́pò, Ọ̀dẹ́bíyí Aládéṣàyè. Ọmọ mi Lékìtì Àrólé Olú ọmọ Akẹ́jù. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí Facebook àti Yẹ̀yẹ́ Bọ́ba ṣẹ̀yẹ. Lórúkọ Akínyẹmí Michael. Àbẹ́ ẹ̀ ti sùn. Ẹ̀ ti lè sùn.
1: Ó dẹ̀ yí ètò.

0: ẹ mọ̀ ká lẹ́lẹ́ kan sí olúwọ́mọ́fẹ́mi ogundayise lorúkọ tèmi mo tún dé sí yín lọ́rùn lálẹ́ yóò màrùmàrù ní ìṣorógùn ọkà màsọ ní ìṣẹ́jà òjijì lálẹ́ odò ọ̀rọ̀ ọ̀rọ̀ àwa bọ́ìsì yìí lọ́rùn ojú ẹ̀ kọ́lọ́ bàbá lára ṣé ká já wọn tán àbí ká já wọn
1: díẹ̀.
0: Báa sùn.
1: Ọ̀rọ̀ ni.
0: Báa jí.
1: Ọ̀rọ̀ ni.
0: Báa jẹun.
1: Ọ̀rọ̀ ni.
0: Báa wakọ̀.
1: Ní ọ̀rọ̀ ni re.
0: Báa rìn.
1: Ọ̀rọ̀ ni.
0: Báa tún jẹun lórí oúnjẹ.
1: Jẹ ọ̀rọ̀ ni.
0: Oúnjẹ tiẹ̀.
1: Nǹkan dẹran síkù sí ọ̀rọ̀ ni.
0: Ọ̀rọ̀ tún jẹ́ sùn. Ìgbà tá a tún sùn tán kí ló ṣẹlẹ̀?
1: Káàdì bẹ̀rẹ̀ sí jẹun wúyẹ́. Oh my Jerica.
0: Tiri laga. Okay, a ti dé sí yín lọ́rùn lálẹ́ ẹ gbádùn wa. Bí òyìnbó ti ń gbádùn tíì ẹ gbádùn wa bí jàǹbàrí ti ń gbádùn
1: góró
0: tí ẹyin tẹyin funfun kíkín akínyẹmí ṣé ká fi kan sí wọn á gbádùn wa bí obìnrin oníṣekúṣe bó ṣe ń gbádùn ara ẹ.
1: bẹ́ẹ̀ni
0: nígbà tí original landlord tí o bá sí nlé o dà bí
1: ẹgbẹ̀lá múni sẹ́run
0: irú orin wo ni
1: ó dòmìnira o
0: lálẹ́ o ni o
1: nínú ilé yìí ó dòmìnira tó ga ọ̀la adarigi ọ.
0: ṣùgbọ́n tí original landlord bá wá dé lójijì
1: ìjàmbá ṣọlẹ̀
0: onílé tají bàbá lára ọjọ́ ti ń rọ ẹ jẹ́ gbọ́ ẹ.
1: time is going
0: time is on okada is going. Akínyẹmí jẹ́ ká gbọ́ ìpolówó méjì àádéọ̀dọ̀ lọ́sàn mother general tí a bá kúrò ń bẹ̀ àádéọ̀dọ̀ ní iṣu àbí bàtà kò kà ẹ̀kàlẹ́ àbẹ́ẹ̀tì sùn ẹ̀ẹ́tì lè sùn ó dẹ̀yìn ètò.

ń gbọ́ yìí ọ̀pọ̀ ni ò mọ̀ pé ìbejì ni obìnrin ni táyé ẹ̀ Káhìndé lẹ gbóhùn ẹ̀ yìí orúkọ ẹ̀ gangan tí ìyá àti bàbá sọ Azan Káhìndé Daniel Azan Káhìndé Daniel lórúkọ ẹ̀ ọ̀pọ̀ ni ò mọ̀.

0: tẹ́dújọ bí tí mò ń sọ yìí tó jẹ́ pé orin ẹbí ní sẹ́rì wa ló gbé jáde magodo nílùú èkó náà ti bí ní May 29 lẹ́yìn primary àti secondary school ó lọ sí yunifásitì tó ń pè ní University of Nigeria Nsukka ibẹ̀ ló ti ṣe computer science àti statistics ó ṣe degree jáde ń bẹ Kent Edunjobi ò bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́sàn-án gan ẹ wá mọ̀ wọ́n ọmọ ìjọ Celestial Church of Christ ní Kent Edunjobi ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ títí tó fi di music director wọn ìyẹn ni pé ọ̀gá àgbà lẹ́ka ti orin wọn ní Celestial Church of Christ International Headquarter ti ń bẹ ní Ketu Lẹ́kọ̀ọ́ ẹjẹ́ àfigidó síbẹ̀ à ń padàbọ̀ lórúkọ Akinyemi Michael from Deputy Capital tó jẹ́ pé títí tó débẹ̀ ní ìsìn gbọ́nsókè fẹ́rẹ́fẹ́
1: wọ́n fẹ́ ṣe four lane yí ọmọ ẹ̀mọ́ kan ẹ̀ balẹ̀
0: four lane
1: ẹ ṣe gbẹ̀rẹ̀ kọ́jú lé jàlùbáṣà
0: ẹ dúró ẹ tó bá máa lọ bẹ̀ báyìí car wash agba extra
1: ẹ á di kaṣọ dání àti ọmọ ká mú change.
0: Ẹ ká lẹ́mẹ̀ abẹ́ ti sùn ẹ tí ì lè sùn ó dẹ̀yìn ètò.

0: Ẹyẹ ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́.
1: Ò ṣe jàre ọ̀rẹ́ mi, ṣùgbọ́n ìṣòro kan tí mo ní ni wípé mi ò mọ ti máa fi owó ìfẹ̀yìntì gratuity àti àjọ tí mo ṣẹ̀ṣẹ̀ gbà ṣe.
0: Wá gbọ́mọ̀ràn tèmi, ó yá lọ́dọ̀ ọba àwọn awórin tó nira, Adidas Fabrication and Allied Services, Nigeria Limited, Àlùjọ̀nú Àfinrin Dábírà.
1: Láti lọ ṣe kíni, ṣé wọ́n bá ní kówó pamọ́ ni?
0: Ọ̀rẹ́, Adidas kọjá bẹ́ẹ̀, wọ́n bá ní ṣe oríṣiríṣi machine tó lè mọ owó wọlé fún ọdọọjọ́ ugbó. Àwọn bíi palm oil presser, fish dryer, crusher machine, hammer mill machine, mace sheller. Èyí gan tí mo kọ́ ṣe ni sand mixer, dínpo kọnkéré blọ́ọ̀kù àgàgà, electric block making machine. Èyí tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe lọ́dọ̀ ẹ̀ ni palm oil digester machine. Kì í ṣe epo pupa palm kernel cracking and separators. Mo fi ìyókù owó tèmi ṣe electric garri frying machine àti cassava grater machine fún ìyàwó mi.
1: Ìmọ̀ràn gidi ló máa fún mi, ọ̀rẹ́ mi. Níbo ni ọ́fíìsì wọn àti telephone number?
0: Jẹ̀gẹ̀lẹ́ Village along Ado Road, Ìgòbà, Kúrẹ́ ni wọ́n wà. Wọ́n tún bá ọ sáfíìsì ẹ̀, repair ẹ̀, bó ṣe soap tàbí paint mixer, expeller machine. Telephone number 0803-473-3508.
2: Hello, o ma so mi bayi o. Ewo ni kon de fe ba ni je yan rin ka pepepe titi ko ma dayan lohun.
3: Lorin lo fe ja to kan si Generate Global Innovations Limited. Ilé iṣẹ́ tí ń bá ní jayanrin jákúta Galatrite, ṣe granite ni wọ́n fẹ́ dání tàbí stone dust, asphalt, block tàbí cement. Wọ́n tún wá jẹ́ general contractor ní gbogbo tẹ́ ẹ̀ bá ń fẹ́. Wọ́n bá ní kọ́lé bá ní ralé bá ní ralẹ̀. Real estate management wọ́n kọjá bẹ́ẹ̀. Àbí wọ́n tiẹ̀ wá design lé tó dáa gidi tó máa dóore. Architectural design wọ́n kọjá bẹ́ẹ̀ jọ. Come to Generates Global Innovations Limited for your building constructions, building contractor, real estate, architectural design, and for your quarry products such as granite, stone dust, and chipping, sand and latrite. Wo ọ̀pọ̀rọ̀ kágbọ̀n. Hausa ni Gani Afiji, iwọ náà kan sí wọn ni. Ọ́fíìsì wọn tó wà ní number 36 Okearo Street, Odo Sai Bus Stop, tó wà ní ìdojúkojú Mass Okada nílùú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Tàbí kó pè tàbí kó WhatsApp number yìí 0806-940-4860 tàbí 0708-226-8986 for your reliable dependable contractor tí ó ń bá ní dányanrin jákúta Galatrite láìsí ìdààmú. Kàn sí Generate Global Innovations Limited. Gbogbo wa láòkọ̀lẹ́ ayò.
4: Gbogbo wa làákọ̀lẹ́ ayọ̀. Ẹ jẹ́ abẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Adidas. Gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi. Adédáyọ̀ Adékọ̀yà àbálẹ́gìrì gangan. Ó wà ní Jẹ̀gẹ̀lẹ́ Village along Ado Road. Gbogbo ẹ̀yin tẹ̀ fẹ́ ṣe machine. Tí ń gúnyán Akínyẹmí.
5: Mẹ̀dám.
4: Ibi tí ojúlàdé yìí. Ẹlòmíì ṣì ń ṣe pì. Ẹ̀rọ tí ń gúnyán èèyàn márùn-ún mẹ́wàá 100. Títí dé 500 ẹ̀yin hoteliers tó bá dẹ̀ jẹ́ machine tí ń yẹ ẹja gbẹ ni àbí kẹ bẹ ẹ̀gẹ́ láàárọ̀
5: kó
4: di èlùbọ́ lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ àbí èyí tí ń po ọ̀dà èyí tí ń gbọ́n omi gàrí gbẹ ẹ̀pẹ́ Adidas sórí nọ́mbà yìí ó rẹ o.
5: 0803-473-3508 lẹ́ẹ̀kan sí 0803-473-3508.
4: Jim Ritz Global tó jẹ pé tí ń ta gbogbo àwọn tó ń pè ní stone dust ní hardcore ní àti gbogbo
5: granite
4: àti granite showman mother general wà níbí o. Mr. Woman
5: bẹ́ẹ̀ ni báyìí ìyá àwọn ìyá ìyá ńlá wa
4: Mr. Woman òun náà ó ṣeéṣe kó fẹ́ ra
5: kó fẹ́ jayan rìn
4: stone dust ibo ni Jim Ritz Global wà gan.
5: Number 36 Okearo Street Odo Sai Bus Stop opposite Kinikan Okada.
4: Torí àmọ́ ṣùgbọ́n àmọ́ Odo Sai. Ok, wàá yọ̀ǹda nọ́mbà yẹn torí Aishifa Ọ̀ṣọ́gbọ́n olóyè àgbà nílùú Àkúrẹ́. Wọ́n nílò nọ́mbà yẹn. Yèyé bọ́ bá ṣe yẹ.
5: Ó nílò lọ́bà ń.
4: Bóyá ó fẹ́ kọ́lé pamọ́ fún mi tí mi ò ní mọ̀. Bàbá Lára.
5: Mẹ́dọ̀n.
4: Tíyàwó ẹ̀ bá kọ́lé tó mọ̀ tó ṣitán. Tó wá ní máa dì á.
5: Wọn ní ìdá méjì kúnú bí ni kọ́ bá ti mí ṣe gbègbè àtọ̀pá.
4: Gbègbè tó máa wà lọ́rùn yẹn.
5: Àti kẹ́lẹ́sàlẹ̀. Kéèyàn bá ní méjèèjì kọ́ nìkan lọ́rọ̀ kẹ́nìkan lálẹ́ yóò bí.
4: Bọ̀ téèyàn bá ń ṣe màálù tó ní méjèèjì ńkọ́.
5: Ọ̀fọ̀ ikú ṣe bá ẹran pọ̀ sọ bí alápatà ni bọ kí ènìyàn bá nítẹkarẹ kí ìyàwó ọni kọ kọ di gbúngbún àràkún láṣọ gbági ẹsẹ nìkan ni ìhòòhò lọ bẹ.
4: Wàá kẹrù wàá lọ máa gbé lọ́dọ̀ ìyàwó
5: rẹ dáadáa.
4: Èmi náà ti
5: rú. Èmi gan kèmìyàn gbé lọ́dọ̀ ìyàwó rẹ ju lé gan ni.
4: Ẹ tó bá máa gbà mí sílé akúkú fún mi lóúnjẹ.
5: Jẹ́mi kẹta kan olú ọmọ. Ọkùnrin kan tò sórí ìlàlẹ̀ chọ́ọ̀chì. Wọ́n fọ kí ọ̀nà kẹyàwó rẹ̀ kí o ṣòwòlé kọ̀ntró rẹ̀ lé kí dúró ọ̀nà kẹyàwó rẹ̀ bá mọ̀ kọ̀ntró kí kó lórí ìlà ọlọ́ka kókó lórí ìlà okòó nìkan. Wọ́n fọ ọkọ ìdúkọ́ méjì kó lórí ìlà àwọn ìyàwó òní fọkún dúró síbẹ̀.
4: To afẹ́ nà pa. Ó yẹ yọ̀ǹda nọ́mbà
5: Jimrate
4: 0806. Ṣé ń gbọ́ nọ́mbà
5: tá
4: 20 ton o ni di 18 ton.
5: Bami pe. Abi 10 tons ke da 6 tons.
4: Kilo de.
5: Number only 0806.
4: Yes.
5: 940.
4: Yes.
5: 4860.
4: Lekan si.
5: 0806 940 4860.
4: Mo pada sori Kent. Edun Jobi. Kainde Hassan. To ko ebi ni seri wa re. O pẹ ti Kent Edun Jobi to ti n bọ ọpọ ni o mọ pe o n kọrin soundtrack sinu awọn film sinu awọn cinema o lo kọ soundtrack fun Kunle Afolayan lọdun 2016 film tan pe ni Anikulapo na o lo kọ soundtrack sinu e Kings of Boys o na lo kọ orin sinu e orin ẹbi ni seri to compose fun Epe Square, Celestial Church of Christ, International Headquarter, Ketuleko, Lopo Kikie, Faye, Odume Wasei, 27th March 2016, Lushe Marriage, Ipeluya, We, Fumi Layo, Tolo Oba Amisi, Jeko Shiabiyamo, Ema Ka Leni Nule Yi, Loruko Oba Bai Lala, Akiyemi Michael, olówó orí ọkọ
5: ọkọ ìyàwó rẹ
4: ìyá ìlara irọ́ mi ò fẹ́ gbọ́ yẹn olówó orí ọkọ ìyá ìlara ni mo fi ń bèrè abẹ́ ẹ ti sùn ẹ ti lè sùn ó dẹ̀yìn ètò.

0: ẹ ti mẹ tí mò ń sọ Olúwaṣínà Àkànbí Peters kì í fi dàda sórúkọ ẹ ṣùgbọ́n dàda ni ẹ sọ pé mo sọ bẹ́ẹ̀ ẹlẹ́mi ló sọ bẹ́ẹ̀ Olúwaṣínà Àkànbí Peters ọkọ Sammy ni mò ń sọ ó pé 68 àgbà ti ń dé Akínyẹmí o ṣó lè gbàgbọ́ pé Ṣínà Peters ti ń pé 68 pẹ̀lú ìjó tó ń jó lórí
1: stage
0: pẹ̀lú àwọn aṣọ táwa boys tó yẹ káwa boys
1: káwọ
0: àwa boys mo pé o tí Ṣínà Peters ń wọ ọgbọ́njọ́ oṣù karùn-ún ọdún 1956 30th May 1956 ni wọ́n bí nílùú Èkó ṣùgbọ́n ọmọ bíbí ẹ̀gbá Abẹ́òkúta ni ìwádìí fi hàn pé ọ̀dọ̀ ship commander Ebenezer Obey ló kọ́kọ́ lọ ṣùgbọ́n tí Obey commander ló kéré ọmọ ọdún mẹ́wàá tó sánlé kò padà síléèwé kó lọ kàwé láti ibẹ̀ ó tún gbéra ó dọ̀dọ̀ General Prince Adékúnlé fúnra ẹ̀ ló kọ́ ara ẹ̀ ní gìtá títa pẹ̀lú piano alùjọ̀nú onígìtá Ṣínà Peters lọ́dọ̀ Prince Adékúnlé ibẹ̀ lòun àti Ṣẹ́gun Adéwálé tán ti pàdé wọn jọ kọrin ńbẹ̀ kọ́ṣẹ́ ńbẹ̀ tó jẹ́ pé wọ́n tún jọ dá ẹgbẹ́ òṣèré tiwọn sílẹ̀ tán pè ní Sars Ṣínà Adéwálé in the 80s ṣòrántí Ṣínà Adéwálé òkè ṣìwá máa wò ó yóò bá bọ̀ ogun ọmọdé
1: ṣèrékagun ọdún
0: Ṣínà Peters gìtá ni lọ́lọ́wọ́n bá mi jogún fún Ṣẹ́gun Adéwálé sì ní ohun ẹ̀ àfi bí ìgbà tí ọlọ́wọ́n bá mi jogún ohun fún wọ́n jọ kúrò lọ́dọ̀ General Prince Adékúnlé ńgbà kan náà tán dá ẹgbẹ́ òṣèré tiwọn sílẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ ogún ọmọdé ṣèrékogun ọdún ìgbà tí wọn ó yapa síra wọn ìkan forin sẹ́nu ó ní ohun tán sọ pé kò dùn níjọ́sí rèé o yegede olúwa ti foyín sí o Ṣẹ́gun Adéwálé ò jẹ́ òtútù tóun náà ti fèsì ó rántí èsì tó sọ ẹ wá wọkọ̀ tuntun lórí omi o Akínyẹmí o ọ̀gá tó fẹ́ wa mọ́tò yìí pọ̀ jù kọkọ yìí tó débù tí a dànù ìyẹn ni mo fi dúró mi lọ́tọ̀ Akínyẹmí ó tún ju òkú ọ̀rọ̀ kò sí nínú ẹyẹ tó máa dúró bó lóbúrò pèdèsè o nínú oko Ṣẹ́gun Adéwálé o
1: bàbá bàbá Ṣẹ́gun Ogun dáìsí o ajọ́ olè ní ìdẹ̀bẹ̀
0: èwo ni Ṣẹ́gun Ogun dáìsí ṣé dádì mi ló bí
1: ọ olórin ìdẹ̀bẹ̀
0: ṣé dádì mi bí Ṣẹ́gun tí mi ò mọ̀ àbí èmi ló bí Ṣẹ́gun pamọ́
1: àbí wọ Ṣẹ́gun pamọ́
0: àbí èmi ló irọ́ bóyá mo bí Ṣẹ́gun pamọ́ tí yèyé bọ́ bá ṣẹyẹ òun ẹjẹ́ tú àṣírí ara wa má bòmí láṣírí ọlọ́run ṣe ohun wa ohun gbọ́ wa
1: ilé mi yọgbà ọlọ́lẹ̀
0: ayọ̀ ṣèbí màá kàn kúnlẹ̀ màá káwọ́ sókè màá wá gbé fíríjì lérí ẹ káàlẹ́ àti ìsọ̀rọ̀ tán lórí Ṣínà ó yẹ ẹ káàlẹ́ àbẹ́ ti sùn ẹ tí lè sùn ó dẹ̀yìn ètò.

Shina Oluwa Shina kan bi Peters ọdún 1989 ló kìkì ẹ̀ kàn ńgbà tó ṣe àwọ̀ tẹ́ ń gbọ́ yìí Akinyemi èsì lorúkọ ẹ̀ Afrojuju Series 1 ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ìdíwèrè láàrin ìgboro Akinyemi ṣọ̀rántí wàárọ̀ ọmọ mi tán bá ń plé rẹ́kọ́ọ̀dì lá máa sọ èjìká lọ́tún ló sì láàrin ìgboro sì wá máa wọ́ ìràwọ̀ ọ̀sán tó ń bàgbà lẹ́rù ni Shina Peters jẹ́ lọ́dún 1989 torí ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà òṣèré lérè mi ò ní sọ jù bẹ́ẹ̀ ọdún 1990 ló ṣe Shina Mania yẹn máa gbé sókè ní ìsìn ẹ̀ẹ́gbọ́ Shina Mania ló kàn tí màá play fún yín ọdún 1991 ló ṣe Dancing Time ọdún 1992 ló ṣe Experience ọdún 1993 ló ṣe Mr. President àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe ìrántí Soonest Recover èbó pọ̀ wọ́n ló pa gíńgbà náà pé kò sí èbó tó ṣe kíni tó múnádókò wọ́n ní ọ̀nà nínú èbó ẹ̀ ti kú òun náà fún wọn lẹ́sì ó ní grammar no be money grammar no be my language Akinyemi wàá máa wò pé ṣe Shina Peter pé ṣe kò níyàwó ni obìnrin òṣèré tíátà olóyìnbó kan tí ń jẹ́ Clarion Shukura obìnrin tí mò ń sọ yìí ó bí ọmọ kan náà fún àbúrò MK Abiola ẹlẹ́mi ló sọ bẹ́ẹ̀ Fẹ́mi Ògúndàyìsí lorúkọ mi Clarion Shukura lorúkọ ẹ̀ òun ló bí àkọ́bí Sir Shina Peters Clarence Peters lorúkọ ẹ̀ music video producer ni gbogbo àwọn fídíò orin tẹ́ ẹ rí tán ń yà yẹn ọmọ Shina Peter àlùjọ̀nú ni nídìí iṣẹ́ yìí Shina Mania yìí dà mò ń padà bọ̀ lórúkọ Akinyemi Michael bàbá ọ̀la mo béèrè àbẹ́ ẹ ti sùn ẹ ti lè sùn ó dẹ̀yìn ètò.

0: gbogbo ẹ̀yin tó já wípé tó
1: ilé-ìjọsìn
0: hoteliers tẹ ní hòtẹ́ẹ̀lì tí òyìn ṣe tó ní dùn o bàbá lára kọ́ bá ní orí ètò ga síbẹ̀ náà ti gbọ́ pé fi kẹ́rù wálé ẹ pè wá lẹ́yìn ètò bó jẹ́ bàbá lára náà lẹ pé ọ̀gangan ọ̀nà alákẹ́ ń sọ ẹ̀kálẹ́ à ń padà bọ̀ àbẹ́ ti sùn nínú ilé yìí ni ẹ tí ì lè sùn ó dẹ̀yìn ètò.

0: to my people.
1: Lóòótọ́ ni mo sọ fún yín pé Clarence Peters Lakobi ti Clarion Shukura ọmọ Yibo tó bí fún. Ṣùgbọ́n ẹ jẹ́ ń já yín tán. Obìnrin tí Ṣínà Peter fìrùka sí lọ́wọ́ bí ìyàwó Sammy Ayoka lorúkọ ẹ̀ ọdún 1995 náà ṣègbéyàwó. Ẹ wá máa wò ó, Akinyemi. Àkọsílẹ̀ tún fi hàn pé ìyá tó bí òṣèré tíátà obìnrin tí ń jẹ́ Mide Funmi Martins. Akinyemi, ṣé mi ò wú tí gbòǹgbò
2: báyìí?
1: Àbí ṣé ó nídìí ṣá?
2: Ó nídìí. Ẹjọ́ ọjọ́ kan ọ̀rọ̀ ọ̀tọ́mọ bá ti ta jáde kan tá a sọ̀rọ̀
1: tá a lọ bá rẹ̀. Ọ̀rọ̀ náà
2: tún débẹ̀.
1: Ok, Funmi Martins tó dolóògbé màmá Mide Funmi Martins. Ó bí ọmọ kan fún ọlọ́jọ́bí tí ń jẹ́ Ṣínà Peters. Dámiláre lorúkọ ọmọ tá à ń sọ yìí. Dámiláre. SSP at 68, happy birthday ẹ̀gbọ́n. Ẹ ka lẹ́m̀bẹ̀ abẹ́ ẹ ti sùn.
2: Ẹ ti lè sùn.
1: Ó dẹ̀yìn ètò.

0: ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀fẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí lùdùndùn létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: On your track, set.
2: Wọ́n sáré ìje yìí lọ, Àdàbà sì múra lọ́wọ́. Eré ìje yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM. O ti gba ko kini. O siwaju awon egbe ni tele leyin.

0: se won ile wa ti je ki won ran emi na lo
1: what you tell able to tell me na home that make me dead that best
0: jade lara mi ba
1: out of my body
0: ogun to ma ja won ile wa
1: the battle of my household
0: ti won fi reyan ba won setan reyan ba won gberu won
1: that better not to receive mercy
0: so fi mo se adagbe adaso doju ale
1: to tin se lo
0: oh bi mo se n gbedua
1: as I am praying
0: jada oh yo yo Yes.
2: Orúkọ mi ni Victoria Ọ̀rẹ́ Sọ̀yà láti Ìjẹ̀bú òde ń bí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lórí ọmọ mi tí mo mú fọ́tò ẹ̀ dání Elijah, ó ń wúkọ́ fún odindi 3 years. Ló ti ń wà nínú àìsàn yẹn, òun wà níbi ní èmi wà ní Ìjẹ̀bú òde. Mo wá pè pé kó wá, ó ṣàwà wá. Mo wá mú un lọ sí church torí mo ní ìgbàgbọ́ wípé kò sí nǹkan tí a lè béèrè lórí òkè ògo tọ́lọ́run ò ní ṣe fún wa. Mo wá ní kó jẹ́ ká lọ sí church lórí òkè ògo láṣẹ ìjìrẹ́ Ìbàdàn. A wá lọ síbẹ̀, ìgbà tá a lọ síbẹ̀ yẹn, a gbàdúrà. Olúwa wá ṣe ìyanu fún mi nítorí wọ́n ti lé nínú ilé ibi tó ń gbé. Olúwa wá ṣe ìyanu. Níjọ́ kejì ta kúrò yẹn, a san owó ibẹ̀ yẹn. Nígbà tó dijọ́ kẹrìnlá tí a san owó yẹn, èèyàn kan kò wá mi ò tiẹ̀ mẹ́ni yẹn títí dìsìn. Ó wá ba, ó wá sọ yí pé kó wá lọ wo ṣọ́ọ̀bù tó bá fẹ́. Ó sọ fún mi mo ló dáa bẹ́ẹ̀, wọ́n lọ wo ṣọ́ọ̀bù yẹn. Ẹni yẹn ṣá, ó ra kíni máṣíìnì press ńlá táwọn printing press ń lò. Bẹ́ẹ̀ ni tí wọ́n fi machine kíní ńlá gbé yẹn, wọ́n gbé fún wọn fọ́lé yẹn, wọ́n gbé síbẹ̀. Ó ra gbogbo àwọn nǹkan lóríṣiríṣi. Inú mi wá dùn, ó jẹ́ ìyanu fún mi. Ọmọ yìí wá kúrò lẹ́ni tó jẹ́ pé mo lọ ń tọrọ kó tó jẹun, kò mi ò tọrọ mọ́. Ọmọ yìí dẹ̀ ti wá di ẹni tó di òun náà wá di alára tiẹ̀, tí ọkùnrin tó yọ̀ǹda ẹ̀ fún gbogbo kọ́kọ́rọ́ ohun tó rà àti gbogbo àwọn nǹkan tó kù, ó kó gbogbo ẹ̀ lé lọ́wọ́. A dẹ̀ mọ ẹni yẹn títí dìsìn ní ilẹ̀ Benin. Mo wá dúpẹ́ lọ́wọ́
0: Ọlọ́run. Ẹ
2: mọ títí dìsìn wákàtí.
0: Ikọ́ ló gbé ọmọ yín wá.
2: Ikọ́ ni.
0: Ọ̀rọ̀ ikọ́ lẹni kò torí ẹ̀ wá.
2: Bẹ́ẹ̀ni.
0: Oríire ló wá gbé lọ.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ̀mí mímọ́ o, ikọ́ yẹn wá ń kọ́ báyìí.
2: Ikọ́ yẹn kò wú mọ́.
0: Ṣé ẹ rí tí mo sọ fún ẹ?
3: Bẹ́ẹ̀ni.
0: Ẹni ìdánwò tó bá rí, whatever test you meet, súnmọ́ lọ pẹ̀lú ẹ̀.
3: Draw near to God more.
0: Get close to God with your problem.
3: Two bus súnmọ́ lọ pẹ̀lú ìṣòro yẹn.
0: So mọ́. Connect with him. Olúwa ìwọ ni last bus stop.
3: I say God, you are my last hope.
0: Bóyá o ṣẹ́gun, bóyá o tiẹ̀ ṣe.
3: Whether you do it or not.
0: Mi ò ní fiẹ́lẹ̀.
3: I will not leave you.
4: Olúwa ò ṣe o.
0: Ẹ wo màmá ìbọn ṣe wà ká tó máa bọ́ òdìdí àgbàlagbà ọmọ.
4: Ẹ̀mí mímọ́.
0: Bọ́n sì ọmọ yẹn náà ti fowó ránṣẹ́ sí.
2: Bẹ́ẹ̀ni à, ó ló dé ń bọ́ mi sí mi ìtọrọ mọ́ o.
0: Morí ṣe ni ọrùn yín bó ṣe
3: ń bọ́.
0: Ogun tó ṣẹ́ ò ní gbé rí mọ́.
3: Ebẹ́.
0: Kò sẹ́ni tó wá sórí òkè tó máa broke.
3: Bẹ́ẹ̀ni, ebẹ́.
0: Wọ́n ní sílẹ̀kùn owó fún ẹ.
3: I got to buy you that money.
0: Are you interested?
3: Bẹ́ẹ̀ni o.
0: Ó yà lọ lọ́wọ́.
3: Ebẹ́.
5: Ọ̀rọ̀ yìí